pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yàn tún ń ṣòwò alágbára ńlá láti máa gbàgbá fún gbogbo oníkojúkò ènìyàn agun méjìlá òrùdòrú gẹjọ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́ táwọn ẹgbẹ̀rún kan ogún tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́ àwọn ọmọ ilé ìwé a tún máa gba báyọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn ké 47 ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti ìkòròdú garage ẹ̀wọ̀n mọ́rú wa tàbí micro tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́ ẹ̀sọ̀kalẹ̀ ní gbẹ́gà.

0: my moment.
1: It's Kivo Creamer. Kivo Creamer.
2: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì Adéníyì olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
3: Ogbó ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
4: Hallelujah.
5: Adániwáyé o ṣe o.
4: Ẹ ṣe Jésù.
5: Ẹrù jẹjẹ létí òkun pupa.
4: Ẹ ṣe Jésù.
5: Ọlọ́run oṣù kẹsàn-án.
4: Ẹ ṣe Jésù.
5: Àtúndé o, ọba àwọn ọba.
4: Ẹ ṣe Jésù.
5: Ọba àwọn ọba.
4: Ẹ ṣe Jésù.
5: Ọba àwọn ọba.
4: Ẹ ṣe Jésù.
5: A dúpẹ́ torí pé o jẹ́ kiti wa ja si asan.
4: E se Jesu.
5: Bi ota ti gbogun to, gbogun re bo si asan.
4: E se Jesu.
5: Oje bori wa, oje leke wa.
4: E se Jesu.
5: Oje kito ta obori.
4: E se Jesu.
5: Oje atojo ndoju iku.
4: E se Jesu.
5: Ebi ye oyin loni.
4: Oruko re ti niyin to.
5: Eyin.
4: Oluwa.
5: Eyin oba won.

0: ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án ọjọ́ àánú ọjọ́rùú Wednesday mo mà kí n pé ẹkú ìdájí sá ẹkú ìdájí máa hàn ẹ sì káàárọ̀ sá ẹ káàárọ̀ máa hàn ní gbogbo bí tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ àti bá wa pàdé lórí afẹ́fẹ́ láàárọ̀ yìí láti lè ṣe bond 92.9 láti kí n pé ẹkú ìdájí sá ẹkú ìdájí máa
1: bẹ́ẹ̀ni a rí
0: bẹ́ẹ̀ ẹ dẹ̀ kú òjò yìí o àbí òdòdó yín ni bóyá ẹ̀mọ́ kójú o ti ẹ̀rọ pàápàá bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ṣe ń sùn kò mọ́ kójú o rọ̀ rárá torọ́ owó òjò yẹn ò le ká má parọ́ níbi tèmi wà ń kẹja o ó sì bẹ̀rẹ̀ ibi ọwọ́ aago mẹ́rin ku ogún irọ́ ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi 3:30 bíi aago mẹ́ta àbọ̀ ṣá ló bẹ̀rẹ̀ ní kẹja níbi tèmi wà ń bí o mi ò lè sọ lọ́dọ̀ tí yín o bóyá ọwọ́ ẹ lé o mi ò pé kò halẹ̀ àmọ́ ó rọ̀ o ó dunlẹ̀ o ilẹ̀ tutù o àmọ́ kò ń ṣe àwọn òjò tó jẹ́ pé rírọ̀ yẹn máa ní ọwọ́ líle tó máa lágbára gan tí yóò mọ àgbàrá lọ́wọ́ gidi tí yóò sì mú jì dání rárá mi wàá lè sọ lápá ọ̀dọ̀ tí yín nǹkan mo gbọ́ lẹ́nu alàgbà Táyọ̀ Ọmọládé ni pé bó ṣe rí gan lọ́nà Lagos Ìbàdàn express road ni ẹ pé gbogbo bẹ̀rẹ̀ náà lòjò yẹn ti rọ̀ àwọn tiẹ̀ ní gbogbo orin àjọ yẹn ló dára láàárọ̀ ìyá àti lọ àti bọ̀ bó tilẹ̀ jẹ́ pé lánàá tí wọ́n ń lọlé látàrí afárá tí wọ́n ń so pọ̀ mọ́ra wọn ní dípà olówó tẹ̀dó ojú àwọn hàn màbo àmọ́ ní gbogbo ẹ̀ ó ti pòórá láàárọ̀ yìí torí ẹ̀yìn tẹ́ ẹ lọ lẹ́nu sókèrè àkílọ́kọ̀ lánàá tẹ́rù wá ń bá yẹn àti jáde lónìí pé ojú náà márosẹ̀ Lagos Ìbàdàn express yóò ti sepa yóò ti dípa bíi ti jó ní wọ́n ní òrí bẹ́ẹ̀ o wọ́n ní gbogbo ẹ̀ ló dá o lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹ má ṣì mí gbọ́ gbogbo tá à ń sọ yìí aago mẹ́fà ò ti lò ó kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún lójú pópó kódà kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú méjì lójú pópó ọ̀rọ̀ bí àpẹẹrẹ alàgbà Táyọ̀ Ọmọládé pè padà wọ́n bá ní Mr. Pilot mo ní sá wọ́n ní níbi ọjọ́ta láti ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí ìsàlẹ̀ ọjọ́ta ibi tá à ń sọ yìí kò jìnnà sí olúṣoṣùn àwọn ọkọ̀ akólẹ̀ kó dọ̀tí ọkọ̀ psp tó ń dúró bẹ̀ táwọn èèyàn ní àwọn ọkọ̀ yìí máa dá ara lẹ̀ àwọn èèyàn ní wọ́n alàgbà Táyọ̀ Ọmọládé ni wọ́n ti padà dá nǹkan lẹ̀ láàárọ̀ yìí ọkọ̀ ọmọ bọ́ọ̀sì àwọn sienna ńlá tuntun pẹ̀lọ́kọ̀ ayọ́kẹ́lẹ̀ míì mẹ́tẹ̀ẹ̀ta wọn ni wọ́n ti kọlu ra wọn bẹ̀ táwọn ọkọ̀ tí ń kóra jọ lẹ́yìn wọn torí àti kọjá lọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ àtàwọn tó ń lọ sí ọ̀nà car wash ìyanu wòrògùrù nǹkan àwọn náà ti ń fojú winá sí àbàkẹ́rẹ́ ọkọ̀ ń bẹ̀ èmi ò mọ̀ bóyá ẹkùn mi wà ń bi kankan pọ̀ lójó yìí kò pọ̀ àmọ́ a lè sọ tó bá yẹ pé ibi tómi ò rí bi lọ ni tẹkùn mi bá wà lójú gbogbo àjọ sọ báyìí ẹ jájọ gbó sá ẹbílẹ̀ nǹkan sí ẹkú ìdájí sá ẹkú ìdájí mà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yẹn Adéolúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot ìjọba worldwide lórúkọ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò yìí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa pátá ní ìlú Àbújá àwọn dàrẹ́tọ̀ jẹnẹra ẹ má jẹ́ ń já yín sí ẹ má jẹ́ ń já yín sí pé bàbá wà lẹ́kọ̀ọ́ Dr. Muhammad Bulama tí wọ́n jẹ́ DG Radio Nigeria káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà màmá wa tí wọ́n jẹ́ olórí wa níléeṣẹ́ rédíò Nàìjíríà ní gbogbo ìpínlẹ̀ Èkó Princess Adenike Wúrala Adégòkè.

0: ẹkojúmọ ẹkojúmọ ẹkojúmọ láàárọ ti tòní ojúmọ ìdùnnú ojúmọ ayọ lo ni máa jẹ fún aláṣẹ ti Èdùmàrè bá ṣe ń dúpẹ ọba Láràbí torí pé òun náà ló jí wa sí mọlẹ alaye àwa gbàdúrà pé yẹ bí Ọlọ́run Elédùmàrè ṣe sọ nínú ìmọ̀ rẹ̀ pé ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa ẹgbẹ̀gbàrún yóò ṣubú ní apá ọ̀tún wa ó ní kìkì ojú wa làwọn ó fi rí kìkì etí wa la máa fi gbọ́ ìròyìn òun níṣẹ́ ibi búburú kan kì yóò ṣubú lù wá àrùnkarùn kì yóò súnmọ́ àgọ́ wa irú ayọ̀ la máa gbọ́ lágọ̀ àwa olódodo ló máa jẹ́ ìpín tiwa àti ìpín gbogbo etí tó ń gbọ́ aláàárọ̀ ti tòní Abiodun Fọlọ́run ṣe lorúkọ tèmi.
1: Gbanigbani ò sí nbì kan lẹ́yìn Elédùmàrè lánilání ò sí nbì kan lẹ́yìn àṣẹ Elédùmàrè ọba tí ń gbani ọba tí ń lani níbi àdánwò abẹ lówùrọ̀ tòní máa là wá máa gbà wá lọ́wọ́ ogun tá a rí àtẹ̀yí tá ò rí nílẹ̀ kiri àyè tí kálukú wá bá wà tó fi dàgbò lè wà wàyí náà dùn án làwọn ọmọ ìgbà àlèbó ìwọ Ọlọ́run lọba tí mú ní borí ogun mú wa borí ogun wa ẹ káàárọ̀ ẹ kú ojúmọ gbogbo àìtẹ tí ń ṣe wà bond fm 92.9 kókó inú pé ó lálẹ wù bí ẹfọ gbúre nínú òtútù abdul fatahi abdulgafar ló kọ tọdọ tẹmí.
0: wọ́n ní awuyewuye àròyé ọ̀tẹ̀ a ò ní ẹ tùlù ìkẹ́ bá wa tún ṣe o ó máa ní ìrántí àwọn àgbààgbà àti àwọn ọlọ́pàá tí ó máa ń sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú látàrí àwọn kàǹbọ̀kàǹbọ̀ tó ń jábọ́ lẹ́nu àwọn kan wípé ẹgbà ti dìbò fún wa a máa ṣe wọ́n bọ́ ṣe ṣe ń ṣojú ni alàgbà àtikọ̀ abubakar àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà bíi abdulsalam abubakar iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ló ń pe àwọn olóṣèlú ṣàkíyèsí láàárọ̀ tòní.
1: ẹni tẹrẹ èjì tẹrẹ owó ń pé bọ̀ wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan mọlé orílẹ̀-èdè wa nàìjíríà tí ó bá fi dọdún 2030 tírílíọ̀nù dọ́là lowó orílẹ̀-èdè wa nàìjíríà ni ó fi gbẹnu sókè o.
0: wọ́n ní bí gbogbo bá yàkà táwọn àwọn òòyàn dájú kí ló ṣu ṣọ̀gọ́ wáyé aláàárù kí ẹ fẹ́ kó máa jẹ o. èyí máa ní igbe tí àwọn orílẹ̀-èdè nàìjíríà lórí bí àwọn àjọ oníwèé mẹ́wàá wà ẹ́kì àwọn àjọ tó rí ìgbaniwọlé ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ ga ìyẹn jáàbù bó ṣe ní bí àwọn fẹ́ yẹ èsì ìdánwò wọn wò wọn ní ẹgbẹ̀rún mẹ́rin náírà ni wọ́n san àwọn èèyàn kérora láàárọ̀ tòní.
1: tẹ̀tẹ̀rẹ̀ gún ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ kejì ó tó dé. àìlákàkún ni ò já mọ iye àwọn ológun orílẹ̀-èdè wa nàìjíríà defence headquarter ó sọ ọ́ di mímọ̀ wípé bí ilẹ̀ amẹ́ríkà bá kó àwọn ológun wọn lórílẹ̀-èdè wa nàìjíríà kò séwu ló kó àfigiri àparò àwa tó lè bàbá wa ṣọ́ o. iléeṣẹ́ ológun lẹ̀ sọ pé ètò ààbò nàìjíríà.
0: àwọn àgbàbọ̀ wọn ní kájà régún kájà má gbó gbogbo ara jákó ló gbà o. àwọn àjọ ayédáadé òṣìṣẹ́ nlc àkẹ́gbàjáre o lórí àwọn gbogbo epo petro àfikún owó epo báwọn ò fẹ́ àwọn ò gbà pé eléyìí igun kan àkàlákọ̀ o.
1: wọ́n ti sọ ọ́ di mímọ̀ wípé a kì í jọyọ̀ àwòdì ká má dìyẹ̀ ọ̀gá ọlọ́pàá lórílẹ̀-èdè wa nàìjíríà. wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé àwọn fijilantẹ́ àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò a ò gbọ́dọ̀ fojú yẹpẹrẹ wò wọ́n o. wọ́n nípa láti kó nípa ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà.
0: wọ́n ní a kì í fárígún ká yẹ̀gì àkàlà lẹ́sẹ̀ káwádó.

0: ti o ka sa pa be omumo o ako to je pe won ri si ki awon ose ijoba ati awon to dipo oselu mu ki won so to ti amo si CCB ase fu asiro owo agba olede wa Nigeria akata general ipegbo owo dukiya to oni ko to di office won do gbodo kede o
1: won ti so ni mimo wi pe otola kole adeti awon ise labi to mo si ta mo si banditi bi ma so fun ipinle oyo won ni ile ejo oto la won yo won si o to ma fi se dado won ta mo si special court
0: awon ile ise olopo lede wa Nigeria awon ti ni ifa la awon awon obeni kan dawo yo pele lawo awon obeni kan dawo abosi o alagba senator fadaun si ate to je alaga ile ijoba ibile to nbe ni kuje ni ni olulewa abuja ati en to je commissioner kan ni ipile bonu won ti ni keta kan wa so tenu won lori awon oro eti won so lori ayelukara bi aje
1: baba ta baba to won no ma ndidi ni o awon dukiya alumoni ta ni ninu ile baba de won mole ni eleni ni o ma jere dukiya wa o alagba o so di mimo wi pe isejoba re Bola Ahmed Tinubu amojutu awon dukiya wa awa ni ka gbarukuti
0: won ni kenkeleje kokolojo ara won ni won se enikan ipagu enikan ki jegun o se fun are Bola Ahmed Tinubu bayi latari awon jo ipo fe fi igbanu ko soja lati tare sita fun ipo are tako are Bola Ahmed Tinubu won ni bi ipade G100 ti won pe won ni alagba ti ku yoju
1: won tin so di mimo o won ni pepepe ohun ni pepe ye ntele won ni isakoso are Bola Ahmed Tinubu be fo loke be fo ni ko ma gori alefa won ni ko mi ri be o awon kan ti won je awon aso won je ambassador lorilede Nigeria soke okun won ti fori kori fukulu wi pe gbogbo ejo ti atiku n pe tako isakoso are Tinubu won ni ro lasan ni Yoruba level
0: won tin je gori mo pe gomina ipile Bornu alagba baba gana mara zulu won no ma tun se kiri kan baba loge kini kilo se o ile ewosan oni yara meji le ni ogoji buko to tutare sewon university to nbe ni Maiduguri o
1: ninu ilowuro toni won ni eni ba se eja kipo se isoro to koju awon eniyan lagbegbe oke afa bridge won ni osoloti lo oba isa abi odun se ko ni ti gboshu barabande fun gomina bajire sanwo fun atuse eyi to lo lowo ni oke afa be na laga ijoba ibile isoro local government na kan sara o si gomina sanwo lu pe ara tu awon eniyan lekun lu solo
0: won jibola meti nubu akunrin bisibisi to nbisi gbo to oju ona lori awon atuto ti are se are ba do gbo lori awon atuto won won ni to da fun olede wa Nigeria sugba alagba ti ku abota o ni ebi n pa awon ara ilu lori atuto yi ohun ori anfani atuto na
1: won ni soro wi pe boro ba keun re ma kale o ma ka ko ni o awon lo Nigeria so di mimo wi pe ko si awijare abi asoya ni awon oteje sile atawon ise la bi ese okoku atawon logo olede Nigeria awon o di mimo wi pe boro ohun re ma kale o ma ka ko ni o awon logo olede Nigeria so di mimo ko si awijare abi asoye po laarin awon oteje sile atawon ise la bi ese okoku àtàwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà àwọn òṣètọ́ láti máa ṣe pàṣípààrọ̀ owó ikú lérí ẹ̀ ẹni bá ti wùwá láàbí lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ológun sọ pé kò sójú àánú fún iṣẹ́ láàbí o.
0: wọ́n ní èèyàn kì í fowó ròyìn kó máa rojú o ó máa ní ọ̀rọ̀ tí àwọn olùgbé ìpínlẹ̀ Gombe pàápàá ní ìgboro ìpínlẹ̀ Gombe tí wọ́n ń bèèrè lọ́wọ́ ìjọba wọn o wọ́n ní ó ti ná lórí ìpèsè omi tó mọ gaara wọn ló lọ bí bílíọ̀nù lọ́dọ̀ mẹ́tàlé ní 133 billion naira. bẹ́ẹ̀ síbẹ̀ àwọn omi tí wọ́n rí pọ àwòrán kì í parọ́ o wọ́n ṣàwọn omi láàárọ̀ tòní ó dàbí ìgbà tí ọba po sọ́mọ́ǹtì mọ omi ni pé ibo wọ̀ lọ o.
1: bá ṣòwò àjèrè ni o mínísítà sí ọ̀rọ̀ àlùmọ́ọ́nì epo bẹntiróòlù wọn afẹ́fẹ́ gáàsì ńlẹ̀ yìí ti sọ mọ́ wípé ìjọba àpapọ̀ ti dáàbò bo owó ẹgbẹlẹmùkù bílíọ̀nù méjì owó dọ́là lórí ìdókòwò tá a gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì èyí tó jẹ́ ti táwọn ọkọ̀ ń lò tá a mọ̀ sí CNG a ò ṣòfò bẹ́ẹ̀ ajèrìbọ̀ nínú ìdálé iṣẹ́ afẹ́fẹ́ gáàsì tí àwọn ọkọ̀ ń lò lórílẹ̀-èdè wa Nàìjíríà.
0: wọ́n ní ká járe egun kí gbogbo gbarajá kọ́ ló gbà o àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní wọ́n máa faraya o látàrí kíni wọ́n ní ọmọ ilégbìmọ̀ òfin méjì kan ní ìpínlẹ̀ ti kwara wọ́n làwọn ò bẹ ẹgbẹ́ òṣèlú APC ṣe mọ́ wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP nílé bá ní kan lọ rọ́kùn lé wọ́n yọ wọ́n kúrò ní ọmọ ilégbìmọ̀ asòfin èyí ló mú kí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ kwara kan máa faraya pé

0: lóde ẹgbẹ́ òṣù PDP gẹ́gẹ́ bí ẹni ṣe mọ̀ pé látẹ̀yìn wá alátakò wọn wọ́n ti parí pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú tó kù wọ́n ní yíyọ láò gbogbo ìdìtẹ̀ láti yọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò lórí àlééfà ẹgbẹ́ òṣèlú PDP sọ pé àwọn òde yìí níbẹ̀ àwọn sì ń tẹ̀síwájú o.
1: wọ́n ní ká yọ kàǹdà kóònù rẹ̀ sí o ó máa ní ọtí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kó máa sọ wọ́n ní àwọn ń wá àwọn èèyàn méjì kárí ẹ̀sùn jìbìtì ètò ń lọ bíi mílíọ̀nù ₦150,000 £150,000,000 wọ́n ní wọ́n wá wọn ẹni àwọn rí o.
0: nínú ìwé ìròyìn lówùúrọ̀ tòní wọ́n ti sọ di mímọ̀ wípé ètò ìdìbò kan tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ wáyé nípínlẹ̀ ọ̀yọ́ ilé ẹjọ́ ti ṣe àfàrò fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ kò gbọdọ̀ dọ̀wù kí ni di ẹgbọ̀nú ìròyìn làárọ̀ tòní.
1: wọ́n ní ẹni tó ń wá nǹkan nìkan lára ẹ mọ́ o bàbá ọmọ tí wọ́n pa ní ilé ẹ̀kọ́ ti University of Port Harcourt ó béèrè pé kí ló mú ọlọ́pàá kúrò ní àsìkò fẹ́ pa ọmọ òun ní ojú ibi tí wọ́n fi sí pé kó máa ṣiṣẹ́ ó jò lọ́wọ́ nù.
0: kí la gbé kí lẹ jù à ń bèrè fún òfẹ̀yìntì èyí tẹ ẹ jẹ wá ẹ sì ń ta tajútajú afẹ́fẹ́ gáàsì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lójú ẹgbẹ́ múrò èké muslim rights concern làwọn ò ní gbà o ìjọba gbọ́dọ̀ tọrọ àforíjì bẹ́ẹ̀ làwọn ológun gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ti fẹ̀yìntì tí wọ́n ta afẹ́fẹ́ gáàsì lójú lásìkò tí wọ́n fẹ̀hónú hàn bèrè fún ẹ̀tọ́ wọn.
1: wọ́n ní bá a ṣe ń gé wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀rù ká o bá a ṣe ń lé wọn lọ́mọdò ni wọ́n ń bọ́ sínú ìbú ó máa létí àwọn tó ń ṣe dàrú kí àwọn ọmọ kéékèèké tí wọ́n lọ ń tà wọ́n sí òkè ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹjẹ́ mọ̀ pé wọ́n ní àwọn kan tí wọ́n fọlẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ aláàánú non-governmental organization NGO wọ́n níṣẹ́ tí wọ́n tún ṣe níṣẹ́ ká máa ṣe dàrú kí àwọn ọmọ talafẹ́ jíjọba yìí o.
0: ó lágbára kílódùn àmà àfiṣọ ẹ̀ṣọ́ wa nínú wẹ́ẹ̀lì the nation tó jáde lówùúrọ̀ tòní ni wọ́n ti sọ di mímọ̀ wípé rírá tí wọ́n fún àwọn alága ìjọba ìbílẹ̀ ló jẹ́ kí wọ́n máa ríṣẹ́ ṣe lẹ́ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ kùkú ni ó ti pokùnù mùsùn nínú wẹ́ẹ̀rọ̀ the nation.
1: tajudini ajani bàbá títí layọ amapo a ní àgùntàn tó sọnù lágbàlá àkókò
0: lórí
1: náà láwà sí o ọ̀rọ̀ ti fojú ọ̀làárọ̀ ti tòní o wọ́n tẹ àwọn òṣè iléeṣẹ́ apínáka ìbàdàn electricity distribution company látàrí pé kíni wọ́n ní àwọn irinṣẹ́ mọ̀nàmọ́ná kan ní ìpínlẹ̀ ti ọ̀ṣun wọ́n láwọn ló lọ́ọ́ ń bà á jẹ́ àwọn ni wọ́n ń gé tí wọ́n ń tà á ọwọ́ tẹ àwọn òṣè ibed mẹ́rin ní ìpínlẹ̀ ti ọ̀ṣun.
0: mi ò kábàámọ̀ pé sheikh kashim shettima nígbàkejì mi gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà o alàgbà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń kí shettima kú ayẹyẹ ọgbà ọdún tó ń ṣe lónìí olónìí bẹ́ẹ̀ làárẹ̀ sọ pé ihò kábàámọ̀ láti yan muslim tíkẹ́ẹ̀tì torí pé ẹni kójú òṣùwọ̀n ní ń bá mi ṣiṣẹ́ o.

0: yìí ṣe yé bí ye wọ́n tàbí owó ọmọlúwàbí ló ń rí àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wá ìbéèrè fàdàmú ìbẹ́rẹ̀ ń dáàbò bò ní ẹ̀mí jòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ó yí bí ìṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn ẹ pariwo ara ẹ o ẹni tó bá wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà gẹ́káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dá mọ́ ó di pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sílera tó sọ yóyó bitters di ayò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá fara hàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì òlù àtàpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àtilé ìtajà oògùn káàkiri léde yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún mi lóye.
1: Ìmọ̀dé yìí èmi kò rí pé màá máa polongo mediana kiri ni torí ẹ wo kò sírí tá a fi yarun àdùkẹ́ tí kì í sunkún irun rẹ le nígbà tó wá yá èéṣì gbogbo alẹ̀ irun ẹ̀ bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí n rí mú mi àmọ́ ní kí ọ̀mí ba àwọn èròjà túnrúnṣe mediana 0-15 tá a pilẹ̀ ṣe fún àwọn ọdẹ ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-15 air booster cream ìyẹn ni àbá máa pè ní òdogun lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti rí bi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹ́ẹ̀ ni irun wọn gùn rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-15 fáwọn ìkókó tí kò wájú àti àwọn tírun wọn ti fá lọ lẹ́yìn dán mediana 0-15 dot tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air product wà ilé ìtajà ó yà pé sórí 0702-500-861 0809-1799-333 diana gbogbo tírun rẹ nílò.
2: Life no dey stand for one place sake of say person.

0: lo bi meji di ni ogofa kale 118 children won awon omo yi ipinle ti won ti ji won ko nasarawa benue ati ipinle meta mi to wa ni arin gbugun ariwa je bi oro ajo naptip won ni awon afurasi ti won se daruke eyan yi won ni won mura lati leto kan lo si ileto mi to mo pe iya nja awon eyan won o le loko mo ogun ti le won be awon to je pe daran daran won ti fi sege won ti fi sege bansa won ti fi han awon eyan be won ni to ba ti wa debe to ti ra omo kekere won ma se leri fawon obi won pe ya fe ba yin toju awon mo ni kon le kawe gbogbo bi ba ko le je ko mo kawe ilewe lo le lo mo yi a fe ko won lo si bi to ti mo ma kawe won ni awon kan to ma so lawon adugbo yi re
1: awon gbon ti won fi ko won papa won fi gbe won rin mi ajo aseyiwa aseyibo won lo mo mi fun ise owo nabi won lo mi fun lati ma gbe gbogbo oloro won koda won tu fe lo mi ise tutu ola ati be be la awon soro to nkoju awon ogo were wa won loke oya lohun ko wa sibi ti o de gbogbo le de wa nigeria na ni gbogbo sele buruku yi lo tin sele ita wa gbe yo laaro ikoloye ki ijoba o se lori ofin ito de ka ma fomo kekeke se fayawo lo si awon orilede ni
0: ki loju wo yin bawo la na se le ran won lowo omo ta agbede e ton mu wa sodo wa pe onise odun ni pe omo odo kan ni se se wadi se mo yi abi awon to n ba yin ko won wa
1: o ti ko won wa eri bi ti mo lo ni awon kan tu wa si se business de pe lati kutonu o tin kan omo yi wa
0: se o ma ri kutonu ngba ta ba ti gbede e kutonu na ni bo ya omo ya wa n be nle loko wa
1: fu wa
0: abi ni nansara wa
1: won ma wa gbowo owo awon omo osu yen won ni so fa awon omo awon odo won
0: e n gba to ba je ti ko won wa lo ti gbowo odun
1: ti gbowo odun
0: to ba tutu odun ba tutu n fere se si fe ko du abi ki n fu kuro
1: a tun sanwo mi
0: na de ko mo ti n boju ile wa tun ni mo mu kuro ti n boju ile bi ba mo tun mo lo si bobi ba la na se le ran ijoba lowo ki loju woye ti nipa gbogbo bi nkan ibo se le duro ni olede wa ya ti o ni ma tesi wa ji ma tejise ni o 0803788030 0803788830 loto awo ko bo lo ja won lohun looto lawo lo ma ku awon mo ka ma paro fun won nawo la na n gba ran won lowo ba o la se ni je ko ma tesi waju kini pata na le se la le je ki iru wa be ko duro ni le de wa nigeria
1: 08022198404 08022198
0: ku awon mo ka ma paro fun won nawo la na n gba lowo ba o la se ni je ko ma tesi waju kini pata na se la le je ki iru wa be ko duro ẹrù ń bà àwọn àbẹ̀ lọ́wọ́ àgbàgbà pé kí ló ń kan yín lóminú pàápàá lórí ìbùdí 27 ẹni tó jẹ́ alága fún àjọ ìgbìmọ̀ àlàáfíà ní orílẹ̀-èdè nàìjíríà national peace committee èyí tí ẹni tó jẹ́ orílẹ̀-èdè tẹ́lẹ̀ láyé ológun general abdulsalam abaka tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun tó jẹ́ pé àwọn náà ni alága ẹ̀ wọ́n láwọn ń kọ́ minú máa ń kọ́ wọn lóminú wọ́n ní àwọn abọ̀rọ̀ ìyá bí ẹni dáminú agbada kan ni pé pàápàá lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n jù síta o wọ́n kọ́kọ́ bẹ́ẹ̀ lálẹ́ ọ̀sùn wọ́n ní senator francis fadaosi tí wọ́n ń ṣojú gba oòrùn ìpínlẹ̀ ọ̀sùn nílẹ̀gbìmọ̀ aṣòfin wọ́n ní babadé ọ̀bọ síta àwọn kan wọ́n máa dé fìlà yẹ́lò òṣì kan kiri bẹ́ẹ̀ bá ti mú láti sì kí ìbò tó dé pípa ni ẹ pa wọn wọ́n ní gbogbo àwọn èèyàn lọ ń bá bàbá yìí pé àgbàlagbà kì í ṣòro bí èwe àgbàlagbà ní ẹni 80 ọdún sẹ́nẹ́tọ̀ tún ní orílẹ̀-èdè wa nàìjíríà ṣẹ́gbẹ́rú eléyìí ní ẹnu yìí o wọ́n ní ìyẹn ni wọ́n sì ń yan lọ́wọ́ bíi gbúgbúrò tí ìyan tán wọ́n tán tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ kan ní olúlẹ̀wà àbújá ìyẹn kújẹ area council ní olúlẹ̀wà ìyẹn alàgbà tí wọ́n pe orúkọ tiwọn ní sáré chekwolo wọn ni bàbá náà tún bọ́ síta o ìpè ẹ wo ìjọba tó ń bẹ lóde ó ṣe gudugudu méje yàyà mẹ́fà kò ní sí ààyè láti dìbò fún ẹgbẹ́ òṣèlú mi ní ìjọba ìbílẹ̀ tẹ́mi wà yìí o ẹni bá mọ̀ pé òun ò ní dìbò fún ẹgbẹ́ táwa wà yìí kó fi ìlú yìí sílẹ̀ kó gba bòmí lọ bá fẹ́ rí pípọ́ ojú wa o wọn ni wọn tún pé eléyìíṣẹ́ ń pọ̀ wọn ni inú ọ̀sẹ̀ ta tún wà yìí náà ni tututu ti dé o ní ìpínlẹ̀ ti bọ̀ọ̀nù lọ́hùn ni wọn ni

0: àwọn wọ̀ yà ájà pẹ̀lú rẹ̀ ni torí pé iná la fi ń kojú náà ọ̀rọ̀ yìí jẹ́ lánàá lánàá níbi àpérò alágbádá àjọṣe èyí tí àwọn ológun àwọn elétò ààbò àwọn tó mọ òfin tá a mọ̀ sí enforcement agencies gbogbo wọn pátá ni wọ́n péjúpésẹ̀ sí national counterterrorism center tó bẹ nílùú àbújá tí wọ́n ṣe ìpàdé fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí wọ́n tú ètùkọ lórí àwọn àṣeyọrí wọn èyí tí wọ́n ti ṣe kọjá o nínú ọ̀rọ̀ rẹ̀ alámójútó ètò ìròyìn fáwọn ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀gágun sam yahuba ló sọ mọ̀ wípé láàrin ọdún tí a wà yìí sí kọjá àwọn bandíìtì àwọn ajínigbé àwọn olùtàjẹ́ terrorist tí àwọn ti kọlù àti àkọsílẹ̀ tí àwọn ti ní ó lé méje àti méjìlélọ́gọ́ta tí àwọn ti nílẹ̀ tẹ́ ti kojú wọn àtàwọn oníṣẹ́ láàbí míì tó jẹ́ ọ̀tá orílẹ̀-èdè wa nàìjíríà wọn sọ mọ́ pé àwọn ibi tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tó pọ̀ sí jùlọ ìpínlẹ̀ borno yobe taraba ìpínlẹ̀ katsina ìpínlẹ̀ kwara ìpínlẹ̀ zamfara sokoto plateau benue ìpínlẹ̀ niger yọ ìpínlẹ̀ kaduna tó fi mọ́ gbogbo ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà wa lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni náà wá sọ dímọ̀ pé lọ́wọ́ tá a wà yìí o káwọn ṣe àlàyé yeke o àwọn ológun orílẹ̀-èdè yìí àwọn èso elétò ààbò ilẹ̀ yóò ṣe láti fọ̀rọ̀ jomi tó rọ ọ̀rọ̀ tá a mọ̀ sí negotiation ń pa àwọn òfàyè ẹlẹ̀ pé oyè ẹ̀sánwó ẹ dáhùn èèyàn wá padà ẹ̀sánwó ẹ má pààyàn ń pe rárá ò ní fàyè ẹlẹ̀ lábẹ́ bó ti lè kú mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn defence headquarters nílùú ìjà náà sọ mọ̀ pé ń tòótọ́ àwọn ológun ilẹ̀ amẹ́ríkà wọ́n ti kó àwọn igba ológun wọn ti kó wọn kúrò láwọn agbègbè kan lórílẹ̀-èdè wa nàìjíríà wọn nítorí ètò ààbò kan tí wọ́n ṣe nílùú washington wọ́n wá ti withdraw gbogbo àwọn ológun wọn tó wọ bí ogun tó wà lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti withdraw wọn kúrò iléeṣẹ́ ológun sọ mọ́ sẹ́wu lóko àfi gírí apárò tẹ̀tẹ̀rẹ̀gún náà lómi ilẹ̀ tẹ́lẹ̀ kejì ó tó dé àwọn elétò ààbò ilẹ̀ wa nàìjíríà náà lákàkì láti dá lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n fọmọ nàìjíríà lọ́kàn balẹ̀ pé ẹ má fòyà ẹ̀sùn má bẹ̀ nǹkan kò ní tìdí ẹ̀ yọ inú ìwé ìròyìn the nation lẹ́ti rí ká
1: láàrín. gbogbo ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú inú ìwé ìròyìn ti punch tó jáde láàárọ̀ tòní ní ìròyìn pé ewúrẹ́ tó agùntàn ṣe pé ó sọ pé ìyá òtún kò bí funfun àgùntàn náà ló wò bí ó torí pé ìyá òun ò bí dúdú o pé ewúrẹ́ kì wá bí ni ká lọ sí sọ àgùntàn lọ jẹun ó máa ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ap ilẹ̀ kwara tó máa ń sọ fún àwọn méjì kan nínú ẹgbẹ́ òṣèlú ap tí wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú pdp pé ó gbé fonfo lòun wọn ni alága ẹgbẹ́ òṣèlú apc máa ló kọ̀wé sí ilégbìmọ̀ aṣojú ìpínlẹ̀ kwara wípé àwọn kan wà tó yẹ pé apc ló gbé wọn tó dìbò fún wọn gẹ́gẹ́ bí aṣòfin ní ìpínlẹ̀ kwara wọn ni sábà gideon àti olúṣọlá ọ̀dẹ́tùdù wọn ni olúṣọlá ọ̀dẹ́tùdù òun náà ni ó ń ṣojú agbe ìrẹ́pọ̀dùn nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kwara nígbà tí sábà gideon tó ṣo ojú agbe kan tí wọ́n pè ní edu local government o sábà gideon àti olúṣọlá ọ̀dẹ́tùdù wọn ni olúṣọlá ọ̀dẹ́tùdù òun náà ni ó ń ṣojú agbe ìrẹ́pọ̀dùn nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kwara nígbà tí sábà gideon tó ń ṣo ojú agbe kan tí wọ́n pè ní edu local government o wọn ni àwọn méjèèjì lọ́dígbádágbọ́n wọn láláwọn kúrò ní ẹgbẹ́ òṣèlú apc wọn làwọn lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú pdp o ní báyìí gẹ́gẹ́ bí ìwé tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ kwara sunday fagbemi tó kọ sí ilé ó ní lábẹ́ òfin orílẹ̀-èdè wa nàìjíríà tí a bá wo abala ìkọkàndín ní 150 section 109 subsection 1 ìpè abala díẹ̀ ó sọ pé ẹni tó bá ti fi ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé lẹ̀ tó lọ sínú ẹgbẹ́ òṣèlú míì ó gbé ẹ gbọ́dọ̀ fonfo lòun ni o ní báyìí nígbà tí wọ́n wo sọ́tún tí wọ́n wo sósì ó sọ pé ẹni tó bá ti fi ẹgbẹ́ òṣèlú tó gbé wọlé lẹ̀ tó lọ sínú ẹgbẹ́ òṣèlú míì ó gbé ẹ gbọ́dọ̀ fonfo lòun ni o ní báyìí nígbà tí wọ́n wo sọ́tún tí wọ́n wo sósì ìyẹn tó jẹ́ abẹnugan ilégbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kwara yakub danladi saliu wọ́n ti sọ fún gideon àti ọ̀dẹ́tùdù wípé ẹ̀yin méjèèjì apc ló gbé yín wọlé ẹ̀dẹ̀ tí lẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú pdp ó gbé yín fonfo lòun wọ́n ti kéde ipò wọn pé ó ṣòfo nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ kwara pé kọ́ máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà kí wọ́n lọ gbé àpótí nínú ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n lọ tọ́wọ́ wá ti dìbò tí kádà bá ti wá ṣe wọ́n lóore kọ́ máa padà bọ̀ ṣùgbọ́n ipò yìí ẹgbẹ́ òṣèlú apc ló gbé wọlé bó ṣe ń lọ rè ó ní ìpínlẹ̀ ti kwara ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú pdp inú wọn ò dúró wọn fara kí pé abẹ́ tá a fi fárí igun ni tá a fi yẹ gègé àkàlà lẹ́sẹ̀ a gbọ́dọ̀ lórí àti òrùka sọ pé abẹ́ òmu àwọn èèyàn ń ṣe pé ó ṣe wá di ti àwọn tó fẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ tàwọn tẹ́ wá sọ pé kán máa lọlé wọn.
0: kókó núwé ròyìn tẹ síwájú onúwé ròyìn the nation lẹ́sẹ̀ kùkú níròyìn wà tó sọ mọ̀ pé ẹni bá ṣe ẹja kíkó ṣe o ojú ọ̀nà ṣíṣe a máa jẹ́ kí ìdàgbàsókè dé bá ọrọ̀ ajé ìlú ojú ọ̀nà ṣíṣe a máa jẹ́ kí lílọ bíbọ̀

0: àwọn ènìyàn kó ja garaga ìdíre yìí ti alága ìjọba ìbílẹ̀ ìsọlọ̀ local government LCDA ìyẹn alàgbà Ọlásojú Adébáyọ̀ ló ti ń kọ̀ sára sí ìjọba ìpínlẹ̀ Èkó fún àtúnṣe èyí tó ń lọ lọ́wọ́ lórí òkè Afá bridge nílùú sọlọ wípé iṣẹ́ àkànṣe náà ó jẹ́ kí ìdàgbàsókè kó dé bá ìlú ọ̀hún bákanú ẹ̀wẹ̀wẹ̀ onílù òkùnníjẹ́ ó tú ọsọ́lọ̀ tìlú sọlọ ọba engineer Isa Abiodun Seko ní alágbèjì the second àwọn náà sọ mímọ̀ wípé lọ́wọ́ tá a wà yìí ìdàgbàsókè tó dé bá iṣẹ́ ojú ọ̀nà láti ẹnu lóró lọ sí ìlú Ejigbo tó jẹ́ ti ojú ọ̀nà tó kọjá ní òkè Afá sọlọ lọ sí ìlú Ejigbo wọ́n pé inú àwọn dùn púpọ̀ ọba sọlọ ń kíká gígómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olu pé àwọn iṣẹ́ ìdàgbàsókè èyí tí wọ́n ṣe nílùú ọ̀hún ni pé ó yanrantí bẹ́ẹ̀ inú àwọn dùn púpọ̀ wọ́n ní iṣẹ́ ọ̀hún yóò jẹ́ kí ètò ààbò ẹ̀mí àti dúkìá kó dé gbagbagba bákan náà ni yóò tún jẹ́ kí ètò ọrọ̀ ajé ìlú náà kò turu gọgọ sókè wọ́n á rọ àwọn aráàlú sọlọ Ejigbo àti àyíká àti agbègbè rẹ̀ tó ń gba ojú ọ̀nà òkè Afá bridge pé ṣe sùúrù o àwọn atọ́nà tó wà lójú ọ̀nà ẹ máa bọ̀wọ̀ fún òfin ètò ìrìnà lásìkò tí iṣẹ́ àtúnṣe òkè afárá náà tí ó fi òkè afá náà tí ó fi parí o ọ̀sọ́lọ̀ wa ń sọ dímọ̀ pé inú àwọn dùn ni pé iṣẹ́ náà ó bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ wínú wẹ̀rọ in the nation nàìjíríà láàárọ̀ yìí
1: Majeki ibaje ko padanu awon akoko to se pataki si o lo Shalatem ogun iba to ni atemita ati lumifantrin ninu ti ajo awon dokita ni Nigeria fun temi Shalatem wa ni won lilo to rorun to ba wiwu ara lorisirisi mu be na lo si wa ni aladun cherry fa awon omode egbe awon dokita ni Nigeria fun temi Shalatem ogun iba lati le se Sharina Healthcare ti ayi pada ko ba si leyin ojo meta kan si dokita re Shalatem ba iba jade laarin ojo meta
2: أعوذ بالله من الشيطان الرجيم
3: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
4: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokatan ta o ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba le rongba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won Fisa, flight ticket ile itura to sumo aramu pekipeki to fini loko bale onje ati gbadigba oko obokun oloye awon ebun loloko ojoko ziara lo sibi awon aye ami awon afa to dato ni won ma se wa ati fun wa ri gbogbo gba paban bari e oni ti afani san die die arch 2027 bakan na ni edinwo discount wa feni to ba dite sanwo o ye kan sile se assembly travels and tours limited ni suite 337 ikeja plaza mobolaji back anthony way ikeja ipele eko hello book me down 08023032 0708885 2341 www.assemblytravels.com Lori takwa agbaye Assembly Travels and Tours Limited Your ultimate travel partner
5: Fẹ́lọ́ ni template.
6: O ti àsọlàfẹ́.
5: Ipa ọ̀pìn ni template jọ.
7: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ ń tiro, ẹ ń tẹ̀pá, ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
6: Ah, dèrò ńkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọkánu ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
5: Ẹbẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
7: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
5: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀pánù.
6: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dàfi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsàn afinipamọ́, àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarojẹ Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Lẹ́ẹ̀kan sí 08068216859. Dèrò ǹkẹ́ kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.

0: àríkẹ́ ríkẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
1: Ojú lọ ṣùrí ṣé mo ti máa bọ ẹ jẹ.
0: Èmi ni mo ṣe.
1: Ẹni bá rí ẹ bó ṣe lé fùrùkọkọ bí ẹni pé o lè sòkè dilẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ gidi ló ń kó lọ́sẹ̀dẹ̀ eré ńlá ni. Bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà tí ó ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ.
0: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wà ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ lọ mójú tó rà yín. Bàdá táwọn fọgá mà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ihò.
0: Kí ló wí ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fúlógún jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yín kí bàtà ó máa bọ́ lọ́sẹ̀ ọmọ ènìyàn kò sùn ọ́ bàbá òkè o lè lépò gí atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Òkè Afá Igbe Road ẹ pé 08094471143 Baba Oke o elekogi debedebe.
2: Iwe aṣọ lewe owo ikeko ẹgbona ibusun nko
3: iya mi ire ibusun ti mo sun si nile ati sade ni mo fe o mu ka
2: o tun na owo na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won ero ti wi pe omo to ba sun run alaafia o di dodo ko pe bibi ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no tibusun mu ka fun awon akeko laayo loni
4: Muka, adding comfort to life since 1959.
5: Labbaik Allahumma labbaik
6: Ajo to se tirin ajo aji ni ipile Eko fin to gba awon to ni fe lati rin ajo lo fun aji lodun 2027 de ti wi pe ajo to mu to rin ajo aji ni orile de Nigeria ti kede o pe owo ti won yo san fun ajo aji todun yi je 7,882,822 naira pere be ni owo ti won yo fi gba form mo fe lo si aji je 20,000 naira pere latare leyi gbogbo awon to fe lati ba ipile Eko ni ajo aji gbodo lo san owo won sawon ile ifowopamọ to abanisowo to nbe ni ipinle eko nipa lilo bank draft kun si ko bayi lagos state muslim pilgrim welfare board sori re kojo di gbedeke ojo 24 osu kesan odun yi ti won ti da sona e tete se kiakia ko to pe o je ba fi ara ita be fe mo si e pe awon number won yi 08086 6813 tabi 08023174373 olukede ogbeni abdulhakim ajo magberin akowe igbimo arin ajo ajni ipinle eko

0: much more goodness.
1: Now in a new pack.
2: Mo fẹ́ ra àwọn òbí mi.
3: Bẹ́ẹ̀ni, ó yá ẹ tẹ́tílẹ̀kù ẹ̀yin òbí àti alágbàtọ́. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ò. Ṣé ẹ fẹ́ kí àwọn ọmọ yín gba ẹ̀kọ́ tó dára fún ọjọ́ ọ̀la rere? Lábẹ́ àwọn olùkọ́ tó ní ìmọ̀ àti ìrírí pẹ̀lú àyíká tó dára fún ẹ̀kọ́. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ máa bọ̀ ní iléèwé Golden Anchor, iléèwé tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yè kooro pẹ̀lú ètò ẹ̀kọ́ ìgbàlódé. Golden Anchor wà ní Ladylac, Bariga, Sọmọlù ní ìlú Èkó. Àwọn òbí tí wọ́n ní ọmọ ní iléèwé yìí ń sọ bí wọ́n ṣe ń gbádùn ilé ẹ̀kọ́ náà tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033554777, 08033554744, tàbí 09053867856, 09053867856. Golden Anchor, iléèwé fún àwọn.

0: àwọn ètò yóò dojú kọ wa tó yẹ ti orí dájú wípé àwọn púpọ̀ ní ìlú kò ní sí ìlú jẹ́ kà sí www.salamalliance.com.ng láti rẹ̀ sí Salam Alliance pẹ̀lú ìgbésí ayé pẹ̀lú ìgbéga.
1: Ẹ̀fẹ̀jú sí ìkéde pàtàkì yìí. Ilé-iṣẹ́ rédíò Federal Radio Corporation of Nigeria (FRCN) kéde wípé ilẹ̀ rédíò Nàìjíríà ń bẹ nínú ọgbà 1A Adé Kúnlé Fàájì ìwé Ìkẹjà kò sí fújítà fún ẹnikẹ́ni. Ilé-iṣẹ́ rédíò ọ̀hún ti ṣàkíyèsí pé àwọn arígẹni màdàrú ọ̀tá fàsókè yìí ló borí fẹ́ lu ọpọlọ àwọn èèyàn tí wọ́n gbé nídùúró ajagunbalẹ̀ atalẹ̀ gbowó sá lọ láti lo orí àwọn èèyàn àti fi lu jìbìtì. Ẹ dákun ẹ̀yin aráàlú, ẹ má kó fún wọn. A ò talẹ̀ rédíò Nàìjíríà tó ń bẹ ní nọmba 1A Adé Kúnlé Fàájì ìwé Ìkẹjà o lábẹ́ bó ti lè wọ́n rí. Bó o bá lọ dúnàádúrà àbí o dòwòpọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lórí ilẹ̀ yìí, ó túmọ̀ sí pé owó ẹ ti lọ torí pé a ò talẹ̀ yìí rárá o. Ẹ dákun tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó lóun aṣojú àbóhun éjẹ́ǹtì àbí kíátíkà àbí ajagunbalẹ̀ tó ní òun fẹ́ ta ilẹ̀ rédíò Nàìjíríà tó ń bẹ ní nọmba 1A Adé Kúnlé Fàájì GRA Ìkẹjà fún yín, ẹ dákun ẹ farú ẹni bẹ́ẹ̀ lọ́pàá lọ́wọ́ tàbí kẹ́ ẹ ké sí àwọn aláṣẹ rédíò Nàìjíríà ní ọ́fíìsì wa ní nọmba 1A Adé Kúnlé Fàájì tàbí olú ilé-iṣẹ́ wa ní Broadcasting House Ìkòyí. Ilẹ̀ rédíò Nàìjíríà tó ń bẹ nílùú Ìkẹjà Adé Kúnlé Fàájì ìwé kò sí fún títà o. Ẹni tó gbọ́ kó sọ, fẹ́ni tí ò gbọ́ a ní kú ọwọ́ o. Àmì
2: 7 AM. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.
3: Àjọ̀dún ìkórè àgbà àti ẹ̀sìn ìdúpẹ́ ìjọba.
4: Musa Segun, Ewe Aje, ATMP, United to Serve Humanity, Egbe, Ewe Kweju, App Mistress Sellers Association of Nigeria, Mafoluku Oshodi, Inki, Bwagbori Segun, Bile Nik Bile Ko, Iye Association of Traditional Medicine Practitioner of Lagos State, ATMP, Kabo Sino Oshodi, Fwa Yajai Woson, Todui, Traditional Medicine Day, Toma Waye, Ni Owo Sheni Primary School, Karowo Jobe, Oshodi, Ni Sunday, Ojo Kefa, Oshikes, wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ pátá lábẹ́ alága Dr. B.O.S. Odúfúwà, alága B.O.T. Alhaji Jubril Ọlọ́mọwẹ́wẹ́, láìgbàgbé sí Dr. Wap Oshodi àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ àti gbogbo ládéládé lóye lóye ta fìwé pé ẹ ṣeun o, ojú wa máa rọdùn o. Àmì a ò ní fọdún eléyìí ṣàṣe mọ àṣẹ. ATMP United to Serve Humanity, olùkéde ẹgbẹ́ ewépéjú Help Mistress Sellers Association of Nigeria, Mọ́fọ̀lú Oshodi, Labẹ Bashegun, Dr. Ogunkunle Nureni.
5: The Cherubim and Seraphim Unification Church of Nigeria, Otito Aladura, Tile Josin Wani, number 39, Abiyoyo Street, Solo Road, Mishin Yoku. Don't take the blame on the 2026 Ark of Covenant Anniversary, Akpoti Najam, Tiakoyo Nje, Throne of Grace for Mercy, Imperial of Refuani, Eberu Orikeon, Esekeon, Diobu, Totibor of Belize Show, Niyojo Sunday, 30th August 2026, La Agumeji Lawu, Si Aguman Ridaji, Niju Ujumo, Ojo Wednesday, Ojo Kiji. Oṣù kẹsàn-án ni àṣálẹ̀ orin yìí. Ọjọ́ Friday 4th September ni Ark of Covenant Anniversary gangan máa ṣẹlẹ̀ láti aago mẹ́sàn-án alẹ́ títí di àárọ̀ ọjọ́ kejì. Ọjọ́ Sunday September 6th ni ayẹyẹ àṣekágbá ìyẹn Thanksgiving service ní aago mẹ́wàá àárọ̀. Gbogbo ètò yìí máa wáyé ní ilé ìjọsìn wọn. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè ni ó wà níbẹ̀ tí wọ́n á sì máa ṣiṣẹ́ ìyanu. Wá fún ìdàlà àti ìgbéga, ìfàmìwéràn tuntun, ìtúsílẹ̀ ìdáǹdè lábẹ́ ìpè àti iṣẹ́ ìránṣẹ́ bàbá wa. His Grace, Most Reverend Baba Aladira, Dr. S.O. Ṣowande, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, Spiritual Father Worldwide ECT. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 0802308-6312, 0802358.

0: Junction Vents 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù, ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látọ̀rọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mọ́. Gbogbo ìṣẹ́jú ìlú ago, ó lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ ni, bó ṣe máa ń rẹ̀, gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mọ́, tí ìwé ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ, àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Reactor Energy Drink nítorí tí agbára ìdàgbàsókè àfojúsùn rẹ̀ ṣe déédé. Reactor Energy Drink ṣe rẹ̀ padà wà á parí iṣẹ́ lásìkò, àwọn èròǹgbà rẹ̀ wá sí ìpìlẹ̀, wà á ṣiṣẹ́ rẹ̀ lójú ọjọ́. Nítorí náà tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ rọ́, mú ara rẹ̀ sókè sí ìdíwọ̀n rẹ̀ pẹ̀lú Reactor Energy Drink. Reactor Energy Drink sí ìdíwọ̀n rẹ̀.
2: Àjọ̀dún ìkórè àgbà àti ẹ̀sìndúpẹ́ ìjọwà Celestial Church of Christ CCC Ìṣọ́ Ayọ̀ Parish Ìdílé 4 ẹlẹ́ẹ̀kejìdínlógójì rẹ̀ 38 adọ́.

ọjọ́rú Wednesday ọjọ́ kejì oṣù kẹsàn ẹgbàá ọdún 1964 ẹ máa káàárọ̀ sàáyé káàárọ̀ máa ń ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìtẹ́ jẹ́ ọ̀dọ́ ìlú ẹ káàbọ̀ sórí ètò bọ́nà rí apá kejì ilé iṣẹ́ bond 92.9 bó ṣe ń jáde lọ lónìí wàhálà ànúgbà o wájú àwọn ọ̀gá rẹ̀ wàhálà ànúgbà o níwájú gbogbo àwọn apọ̀ rẹ̀ wàhálà ànúgbà o níwájú àwọn tó ń gbéṣẹ́ fún ẹ wàhálà ànúgbà o níwájú àwọn tó ń tajà fún àwọn oníbàárà rẹ̀ ànúgbà o.

Yeah, crazy.

0: ẹnìkọ́kọ́ tó ṣe tẹnìkọ́ owó tẹ̀ṣẹ́ wa ó ń dẹ́wà lọ́run lórí gbogbo ìbéèrè wa lágbára ọlọ́run ọba oṣù tuntun la mú ìyóṣù kẹsàn-án oṣù yà sàn wá sówó sàn wá sọmọ sàn wá sí àìkú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ìdílọ́jọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2026 ganiyat bello ashu lorúkọ tèmi tí mo kì í pé ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ láti iléeṣẹ́ bond fm 92.9 lórí ètò kókónú ìwé ìròyìn
1: kókónú ìwé ìròyìn náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọn ní kí pọ̀ ọjọ́ ibi kíkí ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀ ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wà ìwé mọ́ ní ẹni tó tọ́ ọlọ́run wá kò ṣàì nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ ọlọ́run sì máa sẹ̀sọ́ fáwọn tó farabalẹ̀ wa olúwa náà látọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́yìn wá lórí ètò kókónú ìwé ìròyìn abiodun fọlọ́run sọ lórúkọ tèmi
0: kókónú ìwé ìròyìn tẹ̀ síwájú láàárọ̀ inú ìwé ìròyìn the nation láàárọ̀ ìwọ ní ìwé kíkọ láìsí ọkọ tàbí àdáwọ́ ni kò tí ì pé torí pé kí ni iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ni o àwọn yorùbá sì sọ pé òòṣà ta bá ń ṣe ta bá ń lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wa ní pé irú òòṣà bẹ́ẹ̀ wọ́n ní kò ní pẹ́ parun ǹjẹ́ ìjẹ́ mọ̀ ìpín wọn ní lẹ́nu iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ta wà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn àgbàlagbà wọ́n fi ń fiṣẹ́ náà lé àwọn ọ̀dọ́ lọ́wọ́ o wọ́n ní àwọn ọ̀dọ́ ló wá ń kópa pàtàkì lórí àti jẹ́ kí ìtẹ̀síwájú kó bá ètò iṣẹ́ àgbẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọwá ń béèrè ìbéèrè kan nínú ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ọwá ni bí àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ orílẹ̀‐èdè wa nàìjíríà ṣe ń kópa pàtàkì lórí iṣẹ́ àgbẹ̀ kí ètò ààbò oúnjẹ kó lè wà lórílẹ̀‐èdè yìí wọ́n ní àwọn ìṣòro kan èyí tó yẹ pé ń kojú ẹ̀ka iṣẹ́ àgbẹ̀ ṣé ó sì máa tẹ̀síwájú ni pàápàá jùlọ wọ́n ní bí ìjọba tó wà lóde yìí bó ṣe ń sapasapọ̀ láti pé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìrónilágbára ni wọ́n ti ṣe fún àwọn àgbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ owó ìrànwọ́ òun wọn ti taari jáde ṣùgbọ́n bí àwọn ọ̀dọ́ ṣe ń kópa pàtàkì yìí wọ́n tún wá ń rọ ìjọba ni o wọ́n ní kí wọ́n tẹ̀síwájú lórí ètò tí wọ́n ṣe láti fi ró ètò iṣẹ́ àgbẹ̀ lágbára torí pé ó ti jẹ́ iṣẹ́ tó yẹ pé ó ń wọ àwọn ọ̀dọ́ láti máa ṣe báyìí nínú ìwé ìròyìn the nation ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní chief tajudeen ajani ojú ẹlẹgba aláwo ti ilé ogbó atọ́kùn ètò ẹṣin ọ̀rọ̀ ó ní àgùntàn tó bá sọnù lágbà láàkókò parí kòkò náà láwàṣe o ó máa ló ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná kan o wọ́n ní ọjọ́ ti pẹ́ o ọ̀nà ti jìn tí wọ́n ti ń gbé tiransfọ́mà tí wọ́n ti ń jí lọ tí wọ́n ti ń ká wáyà tẹ́ pé àwọn èèyàn mọ ohun tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí parí pé àwọn olóṣìṣẹ́ láàbì kọ́lọ̀ kó ṣàánú wa ní orílẹ̀-èdè wa nàìjíríà o wọ́n ní báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ó máa tẹ àwọn afurasí mẹ́fà kan ní agbègbè kan níbi tí wọ́n ti ń jí àwọn irinṣẹ́ mọ̀nàmọ́ná nílùú ìkírun nípínlẹ̀ ti ọ̀ṣun gẹ́gẹ́ tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun abiodun ọ̀jẹ̀lábí bó ṣe ń ṣe dímọ̀ ó nígbà tí àwọn ò fi ṣí àgọ̀ táwọn ò gbọ́ ẹ̀kú kò lórí eégún àwọn tó yẹ pé ó ṣiṣẹ́ láàbì ó lè jẹ́ pé mẹ́rin nínú wọn ó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ apínọ́ka ìbàdàn electricity distribution company pé ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná tẹ́ ẹ̀ máa sọ fún wa pé a ti gbọ́dọ̀ dáwọ́ transformer wọn ti jí transformer wa lọ a gbọ́dọ̀ tura kébù míì táwọn ọmọ wa dáwọ́ àṣẹ ilẹ̀ ń ṣiṣẹ́ yìí o wọn nígbà tán máa wo àwọn méjì tó kù wọn rí pé wẹ́dà tí wọ́n máa ń mú dání tó bá fẹ́ lọ ṣiṣẹ́ láabi wọn ẹnì kẹfà ń tiẹ̀ wọn lóhun náà iléeṣẹ́ mọ̀nàmọ́ná ló gba ọdẹ yìí pé àwọn transformer ta tò sí bíbá yìí àti àwọn irinṣẹ́ mọ̀nàmọ́ná transmission line one transmission line two bí kò máa ṣọ kó máa gbowó oṣù wọn ní òun lọ dẹ ọdẹ pé a bá wọn wọ̀ tún wò sí pé àwọn ará àdúgbò ti sùn dáadáa o àwọn tó kù mí ti ṣiṣẹ́ lọ ẹ máa bọ̀ wọn láti mú wọn báyìí o gẹ́gẹ́ bí àgọ́ ọlọ́pàá tó ń bẹ ní ìkírun bọ́ yẹn sọ dímọ̀ wọn ní àwọn irinṣẹ́ tí wọ́n bá lọ wọn tó da ni pé àwọn ẹ̀gọ́ ò lè ní irú iṣẹ́ wọn ní òórùn gbà tí àwọn èèyàn tí wọ́n ń sùn òun náà ni wọ́n wá gẹ́gẹ́ bí dpo agbègbè ìkírun bó ṣe ń sọ dímọ̀ láàárọ̀ tó ní o.
0: inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ wọ́n ní gbogbo àgbà tó jẹ̀ṣẹ́ bí ẹ tètè ya pera yín jọ o ìjẹ́ níbo ọmọ àti ń sọ nínú ẹ pé ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó wọ́n ní wọ́n ti ń wàwòye o lórí àwọn ìjábọ̀ tó yẹ pé wọ́n gbà lọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tó lọ sí ibi ogun àti ìjọba ìbílẹ̀ mẹ́tàdínlógójì tó wà káàkiri ìpínlẹ̀ èkó nígbà tí wọ́n ti yan àwọn ìgbìmọ̀ láti máa tẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n sì fún wọn ní ọ̀sẹ̀ méjì wípé àwọn ìjọba ìbílẹ̀ kan wọ́n wá ṣàlàyé lórí bí wọ́n ṣe ná owó aráàlú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí ikọ̀ náà ọmọọba nureni akinsanya gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n tẹ̀jáde inú ìwé ìròyìn telegraph láàárọ̀ yìí wọ́n ní ta bá yan ẹ̀pà fún afọ́jú a gbọ́dọ̀ máa súfe ni gbogbo owó tẹ̀ ná láwọn ìjọba ìbílẹ̀ àkọọ́lẹ̀ gbọ́dọ̀ wà bẹ ṣe ń náwó ìlú torí pé ìlú ló kówó náà sí lákàtà láti máa ṣe àmójútó ẹ̀ wọ́n ní bẹ ṣe wá náwó náà ẹ gbọ́dọ̀ máa ṣe àkọọ́lẹ̀ kẹ́sì je ki owo yin mo o fufun ko ma ni lawo gege bi won se nte siwaju won ni awon osise lati joba ibile alimoso awon ti ranse pe won amu wodo fin badagri ajero mi ife lodun ikeja ori ade ati ifako ijaye lo je pe won ti wa siwaju awon igbimo lati wa salaye nigbati won wo awon ape awon iwe ti won tari jade lori bi won se nawo ti o si ye awon igbimo lati de igbimo asofin ipinle eko won ti ni ko wa salaye omo banure ni akisoye wa te siwaju ninu royin e o so ni me pe ki se pe eto ta won se yi awon fe fi deye si enikeni o awon podo gbon bi awon alaga ijoba ibile to wa ni ipinle eko bi won se na wa raadu ki akole le wa kale mo pe ko se enikan to ye pe o nrowo ro owo ilu da si apo are lenu pe o je alaga ijoba ibile abi o sakoso ijoba ibile kokan ninu wero inu telegraph ekunrere royin ohun o wa nbe laaro yi
1: koko nu were na lo nte siwaju won ni ori ilu oni fe potu agba osi ilu baje baleleku ile dauro lori awon to nfi omo se daruke to nfi omo se owu eru ni olede wa Nigeria ati gbogbo awon isoro to ntele e je wa pe alailuwa oba riliwon babatunde are mo so lale akiolidi force olowe ko baba fuad o ma so laaro ti toni o won ni awon igbese wa te pe a le gbe ni olede wa Nigeria ti irusere bayi oni ma sele mo la koko won ni gbogbo en to ba fe gba omo o fi ti wa ni olede wa Nigeria pe omo na gbodo pe odun mejidilogun ke to mu sara won ni awon omo ti o ba ti wa to be a gbodo ni awon photo pelebe pelebe ati iwe ipe ki abere won ko lokun di o won ni fun apere opolopo awon ile itaja ogun na la ma ri awon kekeke to mu wa lati agbegbe ti ila orun orilede ti awon si eastern region won ni ru awon omo be e je ki iwe wa ki awon akosile to don moran ko wa ki awon iwe awon photo pelebe pelebe to je ti obi ati alagbato ati awon omo igan ko wa kon si ni awon akosile lodo olopa won ni nigbati awon nbe nile ise olopa lodun na lohun won ni gbogbo awon ose meji meji laarin osu la ma lo si ru awon messing store bayi lati lo wo awon omo yi ki won ri pe abere won lokundi won ni pa gbogbo igbese bayi eto abo to gbopon a le wa lori awon te pe a ran nise a n pe ranse pe omo mi ko ni lanfani lati kawe ode yan to ba gbe to ise ti yen ba nse to hun na ba foju si na lo ma fi je eyan laye ka ma tori pe a fe paja ka pe ni digbolugi pe gbogbo ru awon igbese bayi a le je ki eto abo ko de lori awon omo wa jake jado olede wa Nigeria gege bi alailu oba rilon baba tudi are mo so lale akiolidi force olowe ko baba fuad bo se nda si oro awon to nfi omo se daruke laaro tuni
0: gogo nu we royin te si waju laaro e bond fm lawa 92.9 nu we royin the nation laaro yi won ni kekere la tin pe ka iroko ko ma dagba so ko ma ba adi nkan ti o ma gbebo lowo eni ati pe ko luwa ba ma fi se ni aisan ti o gbogun ate to gbogun ko na ba lojo ni ko ma fi se ko wa o nje je me fun won ni olu ilu wa ilu abuja baye won ni won ti bere eto abere ajesara olose meji ohun si ni won pe won ni aisan kan esi won pe ni rabies lo ye pe o ti fe ma kale ka ko ni olu ilu wa ilu abuja baye gege bi awon ajo to ri si eto lera leka ohun ati awon ajo to ri si ati awon adari to ri si awon lewosan ti won tin toju eroko gege bi agbekale ti won agbekale ni ilu abuja baye won ni aisan na lo je pe ma ko lati awon ara eran sugbon ni bayi o ti fe ma lo si ara awon eyan wa ni bayi won ti fe bere lati ma fun awon eyan na ni abere na ti o ma gbegiri na aisan rabies na iyen ni olu ilu wa ilu abuja ko ma ba di toro fo kale nbe no we ro in the nation ekunrere royan won wa nbe laaro yi
2: agbe o fo pa yajo
3: are o lo
2: abiru kiti e ni gan eni mu ko wa ni oro mi ori ara re ni o mi mo
4: egbon mi enikan o se yin are ara le nba yin da e so bo se nse yin ka gbo
3: egbon ro mo so mi iso ara nfa mi so ori keri ke ara ndu mi ibade to wi igbarugo je temi ilerin ogbo na ke se keji ma
4: are ara ni ogun te yan le lo ko royin e pe lo mi bo se dara to ni motive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o elora motive capsule ke ma ta kebe kebe kada motive capsule wa ni chris and chris pharmacy idumota gbogbo pharmacy boluke microsim pharmacy sango felmox pharmacy atan tudex idumota roma pharmacy ikorodu gbogbo pharmacy ramgate ati juta pharmacy iseri roundabout ile ise ti metal trade medical nigeria limited lo nse motive capsule jade lati mo pharmacy to somo yin e pe 08103369434 bi ayipada ko ba si leyin ojo meji kan si dokita re o

0: kó inú wẹ́rẹ́ náà ló ń tẹ̀ ẹ́ síwájú wọn ní àgùntò èsì òdùnbẹ̀ oore èsì dìkàsì èyí máa ní ọ̀rọ̀ tíjọba ìpínlẹ̀ kó máa sọ fún àwọn oníṣègùn ìbílẹ̀ látàrí kìnì látàrí ti àyájọ́ ìṣègùn ìbílẹ̀ lágbàáyé ti ọdún 2026 wọn ní ọjọ́ tuesday ló bọ́ sí ṣùgbọ́n gbogbo ayẹyẹ tó máa ṣe ọjọ́ sunday yìí ti ń ṣe september 6 ló máa ṣe o wọn ní african traditional medicine day òun náà ni wọ́n pè é nígbà tó ń bá wọn sọ̀rọ̀ nínú ọgbà àwọn nut yẹn àwọn olùkọ́ni tó ń bẹ ní aláùsá níkẹjà ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó ń bójútó ètò ìlera nípínlẹ̀ èkó alàgbà dayo lajide ó ní àgùntàn èsì òdùnbẹ oore èsì dìkàsì pé ọgbọ́n rẹ wájú ìmọ̀ rẹ bí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ sí pé wọ́n gbọ́dọ̀ múra tó ju àrùn lọ láti pé wọ́n ń ṣe ìwádìí dáadáa tá a mọ̀ sí research ó ní ẹlẹ́ẹ̀kejì ọgbọ́n ìdánú ṣe gbọ́dọ̀ wà fún àwọn oògùn ìbílẹ̀ innovation ẹlẹ́ẹ̀kẹta ni pé ó gbọ́dọ̀ lóòdìwọ̀n kíkàn ṣe ká ti kọ́ọ̀pù bọ́ gbùngbùngbùngbùn ipé ó gbọ́dọ̀ ní òòdìwọ̀n ipé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ìyẹn o ó ní òṣègùn ìbílẹ̀ kò ṣeé ṣọ́kodí lásìkò tá a wà torí pé ó súnmọ́ aráàlú pẹ́kípẹ́kí báwọn èèyàn bá gba káàdì ṣọsibítù tó bá ti yá wọn á tún gbà tilé alágbo ilé alágbo sì wà nítòsí bí ọmọ bá mú wọn lóru ọ̀pọ̀lọpọ̀ ló pé àwọn ilé alágbo òun náà ni wọ́n ń bímọ sí pé torí gbogbo ìdílé tó ń kàkalẹ̀ yìí torí náà wọ́n gbọ́dọ̀ múra láti ṣe àwọn nǹkan mẹ́ta táwọn sọ pé ìwádìí gbọ́dọ̀ wáyé o a gbọ́dọ̀ dẹ́mi àwọn èèyàn légbodò torí ààbò àwọn èèyàn kí oògùn ìbílẹ̀ kó lè pójú owó àti pé kó lè gbéṣẹ́ kì í kàn ṣe oníṣẹ́ mẹ́jọ àbí oògùn ìyàwó gba àrùn ni ó ní ẹ má jẹ́ kí aṣẹ́ lórí yẹn mọ́ ẹ jẹ́ ká lọ sí ibi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìgbàlódé oògùn kan kó jẹ́ ẹyin kan fẹ́yàn kan iṣẹ́ báyìí lélẹ́yìn ṣe gẹ́gẹ́ bí alàgbà lajide tó jẹ́ dayo tó jẹ́ akọ̀wé àgbà lẹ́ka ìlera nípínlẹ̀ èkó bó ṣe ń sọ dímọ̀ fáwọn oníṣègùn ìbílẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún.
1: inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ wọn ní ẹ fura o ìfura lògùn àgbà ẹ fura o ìfura làgbà ògùn ǹjẹ́ ìjẹ́ mọ̀ pé nílùú ìbàdàn wọ́n ti mú àwọn ọkùnrin mẹ́ta kan ǹjẹ́ kí ni ọpọ wọn ṣe kí wọ́n tó kọ́ nírin wọn ni ẹni tó bá ń wọ̀wá kúwà yóò ríríkùrí àti pò pàdé àgbà lọ́nà ní kókó ẹ lọ́gbọ́n ó mọ̀ bóyá wérewère ló ṣe dàgbà o àwọn àgbàlagbà mẹ́ta yìí wọ́n ní bóòjẹ́ sọmọ ọmọ ọdún mẹ́tàléláàádọ́ta ọlákànmí ẹni ọdún mọ́kàndínlọ́gọ́ta yẹn 59 àti olúdayẹ ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o wọn ni wọn á pawọ́pọ̀ wọ́n máa gba ẹnìkan tí wọ́n porúkọ ẹ̀ ní abiodun ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n sọ nínú ẹ̀ pé abiodun òun ló ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ tó ń sọ nínú ẹ̀ pé àwọn fẹ́ ṣe ọṣẹ kan fún un ọṣẹ táwọn sì fẹ́ ṣe fún yìí wọ́n ní tó bá ti ń lọ báyìí yóò kàn máa rówó ni lòun náà bá gọ̀ ló bá kó 6.8 million naira ló bá kó lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ wọn ní báyìí àlọ owó lórí o kò rí àbọ̀ ni abiodun bá bẹ̀rẹ̀ sí ní kégbàjarẹ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n náà fẹ́ ṣe ọṣẹ ìyọnú fóun ìyọnú àgbà wọn ní 6.8 million naira òun ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá ti wá wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta aturu tí wọ́n ti wọ́n lọ sílé ẹjọ́ wọ́n ní wọ́n sì ti ṣẹ̀ sí òfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ section 390(9) section 419 àti section 516 ti ọdún 2000 ti ìpínlẹ̀ ọ̀yọ́ onídàájọ́ arábìnrin ọlábísí ògúnkànmí òun wá sọ nínú ẹ̀ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbó ní ìdúró yín pẹ̀lú 2.5 million naira ẹnì kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ bá sì ti rówó náà ẹ sì wà ní ọgbà ẹ̀wọ̀n náà kẹ lọ máa lo sáàbẹ̀ títí ìgbẹ́jọ́ yóò fi tẹ̀síwájú inú ìwé ìròyìn new telegram náà ti ń rọ aráàlú pé ẹ fura o ìfura lògùn àgbà ẹ má jẹ́ kí wọ́n gba yín
0: kókó onúwé rẹ̀ sì ń tẹ̀síwájú láì gbọ́ ti abala ọrọ̀ ajé àti lórí pápá kókó onúwé rẹ̀ ti parí bá a ṣe lọ láàárọ̀ tò ní dr abiodun ọládélé tí ó gọ̀ rárá tí ó jẹ́jẹ́ kí wọ́n kọ́ gbà òun dr abiodun ọládélé wọ́n lọ́jọ́ balógun ọjà sábó wọ́n ní ká báwọn kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ tí wọ́n wá sí ìgbéyàwó ọmọ wọn èyí tí wọ́n ṣe kọjá pé lágbà ọlọ́run ìyàwó ní mẹ́ni o wọ́n ní òṣònú òun bèjì rẹ̀ ó nínú rẹ̀ lọ́run ló ń bi ẹ̀dùn bábà bèjì ẹ kú oríire abiodun ọládélé.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ lórí ètò kókó inú ìwé ìròyìn adúpẹ́ lọ́wọ́ olóòtú wa láìgbàgbé ajala liga fauzia tàlàkọ́ sọ́ni tẹ́ ẹ bá ti gba abala ọrọ̀ ajé àti lórí pápá kókó inú ìwé ìròyìn iléeṣẹ́ bond fm kò tí ì parí ganiyat bello ashu lorúkọ tèmi ẹ ṣe púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa.
0: abiodun fọlọ́run ṣe lórúkọ adúpẹ́ pẹ́ ń tẹ́tí sí wa.

0: Orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rúngbé láti iléeṣẹ́ Bex Among Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ jẹ́ fàsìkò ìkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa tó ti bá wa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Mo ní dúpẹ́ lọ́wọ́ yín, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ ṣe tẹ̀ ń bá wa rajà, ẹ dẹ̀ kú ìfẹ́ wa. Ẹ jẹ́ fi àkókò yìí sọ fún yín pé fóònù kan ti jáde ńsìn, fóònù iṣẹ́ ìjáde ni fún gbogbo àwọn tó ń wá Android phone tó wẹ́ ọ̀pọ̀. To dem ma ṣiṣẹ oriṣiriṣi fóònù yìí a pè ní V45. It's a smartphone that has WhatsApp, Facebook, Opera Mini, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sí nǹkan tẹ fẹ́ kí Android phone ní tí ò ní. Ó ní 2GB or 4GB RAM. Ó dẹ̀ ní 32GB and 64GB storage. Ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ́ bá ṣe fẹ́ sí. Ó ní 4,000 mAh battery. Tó túmọ̀ sí pé battery ẹ̀ alálòpẹ́ ni tẹ bá ti ṣàjẹ́ nígbà tí bá kọ́kọ́ rà. Battery ẹ̀ máa lo bí ọjọ́ méjì sí mẹ́ta after tẹ bá ti ṣàjẹ́ tán. Ó ní 4G network. Ó ní 5MP front camera and 8MP back camera. Tó túmọ̀ sí pé camera ẹ̀ mọ́lẹ̀ kedere tẹ bá fi ya photo báyìí ó mọ́lẹ̀ kedere àtiwájú àtẹ̀yìn. Ó ní fingerprint sensor. Ó dẹ̀ ní face unlock. Ó túmọ̀ sí pé ẹ lè mú ìka yín kẹfi tì í tí ó sẹ́lòmíì tó máa bá yín ṣí àbí kẹfi ojú yín kẹfi tì í pa tí ò dẹ̀ sí àfojú yín nìkan ló lè ṣí. It has type C charging point and AI power master for an improvement battery. Ó túmọ̀ sí pé AI power yẹn ọ mọ̀ pé AI ni nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Fóònù tó bá ti ní AI. In fact, kò ṣe fóònù mọ́. Ó dẹ̀ ní Android version 14 Android version ni. Fóònù yìí wà lóríṣi bíi mẹ́ta. Ẹ lè pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ bá fẹ́ mọ ẹ̀kúnrẹ́rẹ́ nípa fóònù. 090-23-23-49-55. Kò sí fún àwọn tó fẹ́ ra kó sanwó díẹ̀ díẹ̀ káàṣì ni. Èló ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń san pa yìí? 98,000 naira ni promo price rẹ̀ for now. 98,000 naira. A lè mú wá báyìí níbikíbi tí ẹ bá wà. Ẹ dẹ̀ lè wá sí ìlú Ìkòròdú ní ọ́fíìsì wa wà láti Kenny bus stop ní ìlú Ìkòròdú. Gbogbo ẹni bá ti bá ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀bùn wà ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ fún yín. A ní solar panel. Solar panel yẹn ẹ lè fi ṣáàjì fóònù bíi mẹ́ta sí márùn-ún lé ọjọ́ kan. Kò sí ná kò sí pé ẹ ń retí nepa. Ẹ lè fi ṣáàjì láptọ̀pù yín. Ọ̀fẹ́ la máa fún yín solar panel yìí.
1: 98,000 naira ni promo price rẹ̀ for now.
0: Kò sí àǹfààní pé ẹ fẹ́ sanwó díẹ̀ díẹ̀. Ẹ máa sanwó tó bá ti mu dọ́dọ̀ yín ni. Ọ̀fẹ́ dẹ̀ la máa mu wá bá yín. Níbikíbi tí ẹ bá wà ní agbègbè Èkó, ọ̀fẹ́ la máa mu wá bá yín. Ẹ ní sanwó mọ́tò. Ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi lẹ̀ yìí. Ẹ kàn sí wa lórí ẹ̀ àbí kẹ wá sí iléeṣẹ́ Bex Among Communication, iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó fi ní lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ sáré pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: 090-23-23-49-55-090-23-23-49-55.
0: Àbí kẹpẹ̀ mi sí 081-65-130-800. 081-65-130-800. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì ló wà lórí WhatsApp. Ẹ lè pè wá sórí ẹ̀.
1: Ẹni yára ni Ògúngbè Yorùbá ló sọ bẹ́ẹ̀. Ẹ bá rí pé V40 ìyẹn ti kúrò lẹ̀, V45 la tún sọ̀rọ̀ ń pa ẹ̀ báyìí. Ètè wá mú tiẹ̀ kó tó di pé promo price ìyẹn kúrò lẹ̀.
0: Iléeṣẹ́ Bex Among Home of Quality Phone. Gbogbo ẹni bá ti bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ló máa gba ẹ̀bùn.
1: Tó bá jẹ́ nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Bex Among ló ní ká sọ fún yín pé ìrọ̀rùn ló bá dé.
2: Mount FM 92.9.
3: Lára orin tó wọ́pọ̀ tá a máa ń pẹ́jù lásìkò yìí ni pé ó ṣùgbà bàbá ládé bàbá lókè kó wa yọ nínú ìbànújẹ́ December kó má kó wa mẹ́rù lọ. Lágbára Ọlọ́run gbogbo oṣù bàbàbà kò ní kó wa mẹ́rù lọ. Àmọ́ nínú oṣù bàbàbà a máa rí dùnú nkan gbogbo wa ma po kiki e ta yo ba wa ju ta yo ba wa yo olodum ma se fun wa un ta se gboro fi ojo ale wa se renu o so ngbo mi abo gbo mi ile ise elevation point ba pa julo pelu akanse e diwo special ember promo ti won gbe kale last ko ta wa yi odindi e diwo ida ogbon 30% discount won yo ida ogbon kuro lori gbogbo o to san elevation point en dara e gba be e pe kini mo so be ni lori ile 30 mo na ni lori ile ilu wura ti awon eyan tin kole won lori ile ilu wura olokiki lori ile ilu wura to nbe ni owo de idiroko yen na ni owo de idiroko wa na ni owo de kan na owo de winner's chapel owo de songo mi le npo owo de idiroko owo de songo emi ti mo so nu o wa gbo mi o so wa ri anfani ediwo yi un to se gboro gba mu to gboro je anfani e ti o gboro bu omo e lowo ni pe o se se ko ma riru e mo wo ise tin lo nbe je mo so fun e so wa di gba to ba tu di e ma golo ni so assured for all of us ni golden town iluwura ojo ola to daju ni iluwura ore mi dakun tori olohun 30% discount lati le ise elevation point di mu anfani e diwo pin odun ni o o da bi apere ile won 250 square meters ta le pe ni quarter of the plot nje je mo pe won ta ni 700,000 naira tele ni bayi won ti ja 200,000 naira kuro loye o ti wa di 500,000 naira gege bi adehun ediwo ida ogun 30% discount je ka lo sori ile won ta le pe ni plot kan amo plot kan yi o je 450 square meters 1 million naira ni ko to gbohun mi amo lowo lo bayi o ma san 700,000 naira sara re o won pe awa je o a gboro pe ojo wonu pe sumo o ile ti need job assignment oni register survey ko si wahala omo nile o nto kon nilo lati se ni pe iwo kan dale re ti o ba ti dale re bo e si ni konkon re lo gba be oya awon ero ba so yi won wa lori whatsapp awon number yen ri elevation point 090-33-19-3505 090-33-19-3505 tabi 081-36-69-9959 adu be ware lati ni ninu ile ilu wura pelu anfani ediwo yi njo tumo pe donokon ko ti sanwo tole nkan iwo ko so 200,000 naira egberun na igba naira o ma gba apere onje ko si to le banbe awon kan to gba pa pe o ko ti e so 200,000 naira bayo wa ko gba yen ile ise ile yopon wa wa so to ku die die fun osu merin 4 months no ma be spread e pe iye ba mo be ma sun losu wa de so fufu merin ki wa lu wan dodi jọn tori olohun gbe igbese bayi lo si ile ise elevation point pe mo fe se inspection o elevation point oya bo ba fe wo bo se rin re saturday won lo fun inspection to ba ni raye saturday iwo pe elevation point pe emi o le raye saturday yo ojo bye ni mo raye o won a de se eto bi wa ti lo oya je ju office elevation point fun e office won wa ni number 74 egbeda idimu road ore lope bus stop ninu ile epo nnpc to wa ni ore lope bus stop yen to ba ti wole pe building to wa nbe office elevation point ni oya awon ero ba soro yi won wa lori whatsapp awon number yen ri elevation point 090-33-19-3505 090-33-19-3505 tabi 081-36-69-9959 o le kan si won lori Instagram ati Facebook elevation point ng wa jopo ni o tabi website ko wo aworo gbogbo aseyori elevation point lori website won www.elevationpoint.ng elevation point ire estate owode ogun state je la mutemi ko to tan
4: daddy ati mommy e kete wa ko lowo bonde

0: Omo Nigeria ewolewu eku ojumo leni ojo Wednesday September ojo keji September ni osu emba la ti wa bayi Ibrahim Olalekan IB Sports le mi je bawo ni odo yin se ri bawo ni ale yin bawo ni aro yi se nlo se on don se on dun se ibole wa se ibi sele wa ni abi ibi kibi te ba wa te gbadun mi la aro itoni Ibrahim Olalekan IB Sports na lo se de city gbon ni Bond FM 92.9 le kan se eyan so fin pe deadline transfer window ti de o ti pari bayi orisirisi agba bọlu ti lo ewo ni iko yin ra gbogbo e na la ma mu to yin leti awon mo Nigeria orisirisi ni won paro iko won orisirisi awon kokan lo sele lale anu gbogbo e na ni a ma mu wa si eti igbon yin lokan ojokan a de tun ma juro a ma soro nipa bawo ni iko yin sese se eni fe si bi transfer window yan so se lo abi o ni agba bọlu kan to wu yin ki iko yin ra ti o de ra gbogbo e gbogbo e na la ma ma so láyé àárọ̀ tó ní ẹjẹ́ sáré sọ fún yín pé àwọn ìkọ̀ọ̀kan gba ìfẹsẹ̀wọnsẹ̀ lánà bó ti ẹ̀ jẹ́ pé fún àǹfààní àwọn èèyàn tó bá fẹ́ mọ̀ ẹjẹ́ sọ fún yín pé ní championship àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan lọ níbi tí ní germany kí n kọ́kọ́ sọ fún yín pé dortmund borussia dortmund fìyà jẹ alátakò wọn ìyẹn hamburg pẹ̀lú ayò mẹ́fà sí odò bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ championship yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pọ̀ màkọ́ra fún yín díẹ̀ bẹ́ẹ̀ ní portsmouth ó jìyà lọ́wọ́ derby county pẹ̀lú ayò méjì sí odò lincoln àti blackburn rovers odò làwọn méjì yọ tán bẹ́ẹ̀ Accrington Stanley àti Grimsby Town méjì ní ọjọ́ tán bẹ́ẹ̀ ẹ jẹ́ lọ sí saudi arabia níbi tí al hilal ó fìyà jẹ al ahly pẹ̀lú ayò mẹ́ta sí odò bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ adẹ́ máa tẹ̀síwájú lẹ́yìn níbi tí Bayern Munich a máa gba DFB Cup níbi tó ti máa gbà tí Osnabrück a ti máa gbàlejò rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ní 7:45 championship náà máa tẹ̀síwájú Burnley àti Middlesbrough lẹ́yìn aago mẹ́jọ alẹ́ West Brom àti Charlton Athletic aago 7:45 yẹn náà ni àwọn náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn KPR àti Cardiff City Millwall àti Wrexham bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ má fi àkókò yín ṣòfò lẹ́ẹ̀kan náà kí n kúkú jẹ́ kẹ mọ bí deadline window yẹn bó ṣe lọ ìròyìn tí máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà ni Enzo Fernandez látàrí pé ìròyìn yẹn kùn lórí ẹ̀ wípé agbábọ́ọ̀lù yìí ṣé ó máa kúrò ní ikọ̀ Chelsea ṣe ó máa darapọ̀ mọ́ Man City bó ti jẹ́ pé ọkàn ẹ̀ ó ti kúrò ní Chelsea yẹn pátápátá ẹ jẹ́ sọ fún yín lóòótọ́ láì fi àkókò ṣòfò pé agbábọ́ọ̀lù yìí ó ti darapọ̀ mọ́ ikọ̀ Manchester City pẹ̀lú British record world record ni òun pẹ̀lú Alexander Isak owó kọ̀ọ̀kan náà ni àwọn méjì wá so a jẹ́ a lè pé ní number one pẹ̀lú Isak a dẹ̀ lè pé ní number two bẹ́ẹ̀ ni ó ṣe wà tó wà ń pa pẹ̀lú ẹni £125 million òun náà fira gbá bọ́ọ̀lù yìí nkankan tí mo wá sọ mo sọ pé lẹ́ẹ̀kan nígbà tí mo bẹ̀rẹ̀ pé nkankan ṣẹlẹ̀ láyín alẹ́ àná látàrí pé Chelsea wọ́n ti ń sọ fún ikọ̀ Man City pé yàtọ̀ sí deadline tó kọ́ fún wọn gbà yẹn wọ́n tún wá sọ fún Man City pé tí ẹ bá fẹ́ ra gbá bọ́ọ̀lù yìí tẹ bá ti kọjá deadline yẹn owó tí ẹ fẹ́ ra tẹ́lẹ̀ 120 ó máa jù bẹ́ẹ̀ lọ Man City dẹ̀ ṣe kíni wọ́n mú 125 wá fún ikọ̀ Chelsea pé ó ya agbábọ́ọ̀lù yìí rẹ̀ ẹyẹ ta fún wa Chelsea dẹ̀ gbà láti ta agbábọ́ọ̀lù náà fún ikọ̀ Manchester City ṣùgbọ́n ẹni tí Chelsea wá fẹ́ fi replace agbábọ́ọ̀lù yẹn Lamine Kamara tó wà ní ikọ̀ Monaco nǹkan tó ṣẹlẹ̀ ni pé Monaco yẹn lánàá ó ní kankan tó fọ́ọ̀nì tán ṣe látàrí pé agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà fẹ́ tà fún ikọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ìyẹn ní England Everton àti Chelsea ìyẹn Fọlárìn Balógun òun náà fẹ́ tà fún ikọ̀ Everton ipe kó máa lọ síbẹ̀ bí nǹkan bíi £40 million agbábọ́ọ̀lù yìí ti lọ sí Everton ó ti lọ ṣe medical ó dẹ̀ ṣe kíni ó fail medical wọ́n rò pé wọ́n dẹ̀ nílò owó wọ́n wá sọ fún Chelsea pé Chelsea tó ti kọ́kọ́ mú deal ó ti reject deal méjì lọ́wọ́ Chelsea ó kọ́kọ́ gbé ọ́ní 70 million làwọn fẹ́ gbà Chelsea gbé 40 lọ láwọn òfẹ́ ọ́ gbé 50 lọ láwọn òfẹ́ ó wá padà pé Chelsea padà pé tẹ bá lè sọ di 55 yìí pé àwọn máa ṣe kíni àwọn máa ta agbábọ́ọ̀lù fún yín ọ́ gbà everything ti lọ létòlétò kódà àwọn èèyàn ti kéde pé Lamine Kamara ti di agbábọ́ọ̀lù Chelsea tuntun ṣùgbọ́n nǹkan tó máa kọ́ ara lẹ́yìn náà ni pé bí Monaco ṣe tún sọ pé rárá pé àwọn ò ṣe mọ́ ni látàrí pé ó tún padà reschedule medical àti gbogbo ẹ̀ fún ikọ̀ Everton láti ra Fọlárìn Balógun báyìí sìn láì fàkókò ṣòfò wọn ò rí Balógun tà wọn ò rí Kamara tà àwọn méjì ti padà sí ikọ̀ Monaco Chelsea náà wọn ò rí replacement fún Enzo ẹ má yí kúrò ń bẹ̀ Bond FM 92.9 náà la wà mú ń bọ̀.
1: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, tí ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Timetayo Tradu Medical Nigeria Limited, tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni DNC capsule, tí òkìkí rẹ̀ ń kàgìyè kárí ayé, tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtapara. Nǹkan tó ń rìn tàbí bunú jẹ káàkiri ara, pajápajá tó ń múni lọ́wọ́ tàbí lẹ́sẹ̀, bí àti ẹ̀rìn bá di wàhálà, DNC capsule náà máa ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lù pèpè. Àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. DNC capsule ni egbògi tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò ó.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
2: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbísí dára tó ni DNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ jí pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, yàrá oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe DNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí.
1: Iléeṣẹ́ Timetayo Tradu Medical Nigeria Limited ló ṣe DNC capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Egbògi míì ni Mustive capsule. Tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń sán ni tàbí roni, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń roni. Mustive capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
3: A gbé ọfọ̀ pàyájọ́, àárẹ̀ ò lọ. Àbírú kí tiẹ̀ ní gan. Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi rú ọ.
2: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ẹ̀gbọ́n ara ọmọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó wo ìparùkọ jẹ́ tẹ̀mí. Ìlérí òpó náà kan ṣe kejì mọ́.
2: Àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi bó ṣe dára tó ni Mustive capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Mustive capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
1: Iléeṣẹ́ Timetayo Tradu Medical Nigeria Limited ló ń ṣe Mustive capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 081-033-69434. Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán Herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́n kí dáadáa. Tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára, kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Gbéra tán Herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Gbéra tán Herbal capsule. Egbògi ìbílẹ̀ ta fi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀. Lórí kí ló ń fà á dára ọkùnrin kì í kó pọ́n pọ́n bó ṣe yẹ. Àṣe gbéra tán Herbal capsule jáde kí àyà ọkùnrin lè ti gbàgbà. Gbéra tán Herbal capsule. Alátìlẹyìn akọ tó bá fẹ́ ṣe bí akíkúgbadà sákì. Ọkùnrin alókunnú dáadáa á lè sákì tí bá pàṣẹ bí alágbára. Gbéra tán Herbal capsule. Ọkùnrin nìkan ló wà fún o.
1: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Egbògi DNC capsule tí mo sọ ṣáájú, ó wà ní Chris and Chris pharmacy Ìdúmọ̀tà, ó wà ní gbogbo pharmacy Bólúkẹ́, ó wà ní Mycosin pharmacy Sango, Thermox pharmacy Atan, Chidex Ìdúmọ̀tà, Roma pharmacy Ìkòròdú, ó wà ní gbogbo pharmacy Ramsgate àti Juta pharmacy Ìṣẹ̀rí Roundabout. DNC capsule wà ní àwọn pharmacy àti chemist tó wà ní Oshodi, Mushin, Ikeja, Ojú Ẹlẹ́gba, Ìkòròdú, Ọjọ́ta, Ketu, Ìkọ̀tún, Ẹ̀pẹ́, Gbága, Ìpájà, Ayọ̀bọ́. DNC capsule wà ní Command, Ìṣẹ̀rí, Àpápá, Fágbà, Ìjú Ìṣàgá, Festac Agbójú, Lẹ́kí, Àjá, Ọ̀jọ́, Ìyànàbà, Abúlé Ẹ̀gbá, Àgbàdo, Ìgàndò, Bàrígà. DNC capsule wà ní Ifọ̀, Ìjoko, Atan, Owódé Ìdíròkò, Àgbárá, Ìjẹ̀bú Òde, Ìjẹ̀bú Gbó, Abéòkúta, Ìlàró, Ṣàgámù, Ìbàfò. DNC capsule wà ní Ìpòkíá, Sùúrùlérè, Èjìgbò, Maryland, Àmúrú Ọ̀dọ̀fin, Máfolúkù, Maitu. Olú iléeṣẹ́ wa nílùú Èkó ló wà ní nọmba 119 Ìpájà Road, Chufunde Bus Stop, Opposite Union Bank, Agege nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 081-033-69434. Lẹ́ẹ̀kan sí 081-033-69434. Ibikíbi tẹ́ bá ti rí DNC capsule rà, ẹ lè rí Mustive capsule àti gbéra tán Herbal capsule rà ńbẹ. Iléeṣẹ́ Timetayo Tradu Medical Nigeria Limited ló ń ṣe DNC capsule, Mustive capsule àti egbògi gbéra tán Herbal capsule jáde. Ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín. Àjíǹde ara yóò máa jẹ́ òwò.

0: lákì sí ayọ tí ìtọ́ wà dùn sílẹ̀.
1: Lórí pápá bọ́ Nigeria 2.9 jẹ́ ká kéde fún yín pé abẹ̀jẹ́kù bí òjò Moses Tama ó ti pè fún ìjà Kuakata ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú Philip Egofit pé alákọ̀ọ́kọ́ yẹn ṣèṣì ni pé ẹlẹ́ẹ̀kejì kò lè rí bẹ́ẹ̀ àyàfi kóun ó gbẹ̀san lára ẹ̀. Èyí tó tún wá ṣe pàtàkì nínú ìròyìn tí a láti fi tó yín létí láàárọ̀ mo ṣe pàdé lórí ọ̀rọ̀ Moses Tama ni pé àjọ tó rí sí bọ́ọ̀lù gbígbá káàkiri àgbáláyé tá a mọ̀ sí FIFA wọ́n ní àwọn ti gbà láti orílẹ̀-èdè Nàìjíríà bí ó ti jẹ́ pé àpọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe ìṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àbúradà Nàìjíríà Football Federation NFF tí wọ́n kọ ìfiṣẹ́ sílẹ̀ àjọ FIFA tó wá pé nǹkan tó máa jẹ́ kí bọ́ọ̀lù gbígbá kó tẹ̀síwájú kó dẹ̀ gòkè àgbà lórílẹ̀-èdè Nàìjíríà nu pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Lágbo Ọlọ́run lórí ètò lórí pápá iléeṣẹ́ Born 92.9 lọ́la a ní àgbéyẹ̀wò kan tí a fẹ́ fi tọ́ yín lẹ́nu wò láti òní lọ. Àgbéyẹ̀wò ó dá lé lórí pé àwọn èèyàn ti ń pè wípé kí arákùnrin kan tó lẹ́nu lórílẹ̀-èdè Nàìjíríà arákùnrin kan tí gbogbo a mọ bó ṣe ní agbára orí ọ̀fẹ́ àti àṣẹ tó lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ nípa ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinúbú pé kó gbaṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ fún ìṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà Football Federation. Olóòtú ṣe gbọ́ mi ò tún jọra lẹ́kan àgbéyẹ̀wò lọ́la mo ti fi tán àwọn èèyàn lẹ́nu wòyẹn o. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù fẹ̀yìntì orílẹ̀-èdè Nàìjíríà ti wá ń bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Ọbáfẹ́mi Martins tó sọ jáde pé ìtàdára aláàmú yìí ẹni tó bá lè ṣe ni kẹjáde ó ṣe o. Òun ò bá ní ká gba Ṣèyí Tinúbú láàyè láti ṣe kí ni ìyẹn láti jẹ́ President Nigeria Football Federation pé kí á rí pé láàrin oṣù mẹ́fà ìdàgbàsókè yóò bá ìfẹsọ̀rọ̀sẹ̀ àti gbogbo ìdíje tó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù gbígbá títí bọ́ọ̀lù Ṣèyí Tinúbú tó bá lè bọ́ sípò gẹ́gẹ́ bíi ààrẹ ẹgbẹ́ tó ń ṣe ìṣàkóso àbí ká pé ikọ̀ tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn agbábọ́ọ̀lù tó ní láyé irú ọ̀rọ̀ rádaràda wọn ni Ọbáfẹ́mi Martins sọ ni agbábọ́ọ̀lù ikọ̀ Super Eagles tẹ́lẹ̀ rí ó sì gbá bọ́ọ̀lù fún ikọ̀ tá a mọ̀ sí West Bromwich Albion lórílẹ̀-èdè England Ifeanyi Udoze. Ó ní rárá o ó ní Ṣèyí Tinúbú lè dá ní gbogbo ọ̀nà àmọ́ nígbà tí ó kì í ṣe ẹni tó jẹ́ pé ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bíi olórí ikọ̀ kankan rí gbogbo àwọn nǹkan tó yẹ kí èèyàn kó ní kó tó gbé àti ẹ̀mẹnuba orúkọ ẹ̀ kó wá jẹ́ olùṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀-èdè. Ó ní Ṣèyí Tinúbú ò ní ṣe bóun kórira o àmọ́ tá a bá gbarú ẹ̀ láàyè á padà sọ bọ́ọ̀lù gbígbá di òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà ni. Lórí pápá bọ́ọ̀lù 92.9 Jack Grealish ni mo bóyá agbábọ́ọ̀lù yẹ o tẹ̀lé díẹ̀ níwọ̀nba má gbàgbé pé Jack Grealish ni agbábọ́ọ̀lù tí ikọ̀ Manchester City lábẹ́ Pep Guardiola ń gbà yẹn ní star méjì sẹ́yìn tó rà tó jẹ́ pé agbábọ́ọ̀lù lọ́wọ́ àní tó wọ̀ ẹ̀wọ̀n ju £100 million sóògbàgbé ó break record yẹn kẹrẹkẹrẹ àmọ́ tó ṣẹlẹ̀ láàrin wọn àkànṣà kíyèsí pé nígbà táwọn tó kú ọmọ yẹn gbá bọ̀.
2: kò ṣe pé bóyá kò mọ bọ́ọ̀ gbá torí ìgbà tó ṣì lọ lónìí ní ikọ̀ Everton kódà Everton kan tún ti gbà padà báyìí sí
1: wọ́n tún lónìí ẹ̀ padà
2: wọ́n ti lónìí ẹ̀ padà ó tẹ̀tí wà ń bẹ̀. Nǹkan tó wà ń bẹ̀ ni pé púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù àgàgà England player kò ṣọ̀rọ̀ pé bíyàn bá ẹnu àtẹ́lù wọn púpọ̀ nínú wọn tán bá lọ áìpù yẹn lọ́ máa fi ń lọ pé àtórí agbábọ́ọ̀lù ti gbábọ̀ dáadáa fún sáà kan àbí sáà méjì wọn àwọn ọmọ yìí ó da wọn á dẹ̀ fowó ńlá le tán bá dẹ̀ ti gbowó ńlá le bẹ́ẹ̀ ó máa ń sábà affect àwọn púpọ̀ nínú àwọn agbábọ́ọ̀lù kó ṣe pé bóyá kò sí talent yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa lérò pé 100 million nọ́tà fún ẹ nọ́tà ẹ nítorí nǹkan bẹ́ẹ̀ kó máa gbá bọ́ọ̀lù ju bó ṣe yẹ kó gbá bọ́ọ̀lù lọ so àwọn pressure yẹn ó máa ń pọ̀ jù fún wọn nǹkan tó máa ń fa táwọn player yẹn fi máa ń flop nìyẹn.
1: Lọ́rọ̀ kan sọ pé Jack Grealish ò da àbí
2: mo ò sọ pé kò da
1: Sanchez
2: owó tọ́ra ẹ̀
1: Sanchez ti Chelsea ní sáà tó kọjá ó wà lára àwọn tá a lè pè ní àfitànbalẹ̀ heroine tẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́ ní sáà tó lọ lọ́hùn ó ṣe dáadáa
2: nígbà bẹ
1: iro
2: lọ́nà o
1: lọ́nà o ẹ lọ́wọ́ ẹnu mi tó da jùlọ ní Chelsea ni
2: lọ́nà o
1: sọ
2: kódà pendasi yẹn gan da jùlọ pendasi
1: ẹ kéde ìwádìí wọn sọ pé Sanchez
2: ẹ lò dibu
1: martinez ẹ jẹrà martinez ni
2: òun náà la ń sọ nígbà tó wà bẹẹ nígbà kódà púpọ̀ náà àwọn tó ń wo bọ̀ dáadáa àwọn tó ti gbá bọ̀ tẹ́lẹ̀ ní àbáwọn tó ṣì ń ṣe wọ́n máa sọ pé tí Chelsea bá níbi tán ń lọ ọgbọ́dọ̀ ra ọlọ́wọ́ ẹ̀mú gidi
1: Àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n jáde láti ikọ̀ ẹgbẹ́ òṣèlú APC ẹkùn ti World F tí wọ́n jọ orí wọn ojú ọdún 24 under 16 lọ. Àwọn ni wọ́n bọ́ síta o tí wọ́n lọ kópa níbi ìdíje kan tí wọ́n pè ní AKD under 16 Unity Cup tọdún 2026 bí erébìrè ládùúgbò gbogbo ikọ̀ tó kópa tí wọ́n mú local government mà ní ìdíje yìí ni Bariga ló gbàlejò àmọ́ ṣó mú local government àwọn rẹ́yìn gbogbo àwọn ikọ̀ tí wọ́n dìde torí pé Honorable Kolade Alabi David tí wọ́n ṣe àgbékalẹ̀ ìdíje náà àwọn ni wọ́n rò pé bóyá yóò padà sún sí ọ̀dọ̀ tàwọn àmọ́ ṣómúlú jẹ́ kí wọ́n mọ̀ pé àgbàlẹ̀ tù báyìí ọmọdé ni àwọn World F ni wọ́n jáwé olúborí tí wọ́n sì gbé fi ẹ̀yẹ náà wá padà bá alága ìjọba ìbílẹ̀ wọn chairman ṣómúlú local government alàgbà Ashimi wọ́n wá kàn sára sí Honorable Alade Kolabi David tí wọ́n ṣe àgbékalẹ̀ AKD under 16 Unity Cup wọ́n sì wá rí dájú pé àwọn múnú àwọn agbábọ́ọ̀lù ọ̀hún dùn àti gbogbo àwọn tí wọ́n jọ ṣepọ̀ tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tẹ̀kú tí wọ́n láti dájú pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ni kẹ́ ẹ máa ṣe lọ ẹ lọ́jọ́ ọ̀la o nídìrí bọ́ọ̀lù pé gbogbo ọ̀dọ́ tó ń bẹ nílùú ṣómúlú ògùn ọjọ́ ọ̀la ni wọ́n pàápàá jùlọ ẹ jẹ́ a máa kó lórí ètò bá a ti ń dúpẹ́ gidi gan lọ́wọ́ olóòtú ètò yìí dr Tunji Theophilus Ifákórede Ọlálékan a sì lo àǹfààní láti kí gbajúgbajà pèdèpèdè bẹ́ẹ̀ ni bàbá Yorùbá wa ọlọ́jọ́ òbí òní Alhaji Tajudeen ojú ẹlẹgba Alhaji Tajudeen Adéremí ojú ẹlẹgba ọmọ ilé ogbó fúnra ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lórí pápá bọ́ 92.9 ẹ ṣe sà ẹ ṣe máa tẹ́wà pẹ̀lú wa.
2: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bèrè tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ fìgbà kan fi wá sílẹ̀ Ibrahim Ọlálékan IB Sports lèmi jẹ́ ẹ ṣeun.
3: Ọmọ Nàìjíríà yẹ́ ló lè kó. 92.9

0: Má jẹ́ kí ìbàjẹ́ kó o pàdánù àwọn àkókò tó ṣe pàtàkì sí ọ. Lo Shalotem, oògùn ibà tó ní Artemether àti Lumefantrine nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lé. Shalotem wà ní ìwọ̀n lílò tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu. Bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn cherry fáwọn ọmọdé. Ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lé Shalotem, oògùn ibà láti iléeṣẹ́ Sharina Healthcare. Tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kàn sí dókítà rẹ. Shalotem gba ìbàjáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Ẹjọ́ ẹ fún mi ní láti go. Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí àwọn ọmọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe n dagba. O ni awọn vitamin ko ṣe pataki ninu fun idagbasoke abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò ọjọ́ kọ̀ọ̀kan máa ń rí bákan náà. Nọ́mbà ìṣirò ìránṣẹ́ owó gbogbo náírà ló ṣe pàtàkì. Àpò ìfowópamọ́ kan wà tí ń ṣe àdínkù owó tí ń jáde lọ́wọ́ rẹ. Stanbic IBTC ń ṣe àfihàn Bismart account èyí tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn-ún náírà fún Bismart tàbí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fún Bismart Plus. Ìgbádùn ìdúró current account maintenance charges àti enterprise online charges fún àwọn oníbàárà tuntun àti káàdì ọ̀fẹ́ fún àwọn ìṣòwò tí ó yẹ. Kàn sí www.stanbicibtc.com tàbí kí o fi email ránṣẹ́ sí enterprise.direct@stanbicibtc.com tàbí kí o pe 0700 333333 láti bẹ̀rẹ̀ lónìí. Ìgbésẹ̀ àti ìlànà wà.
2: New season don land, oh! Spend the kickoff with payday every day from day one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning 10 a.m. The season don't start. Your payday don't start.
3: Back yourself on speed.ng and you can use my promo code BIGCALA.
2: 18 plus. Play responsibly. Terms and conditions apply.

0: Bright multivitamin drops and syrup. Adidi se fun awon ikoko ata awon wewe bi won se ndagba. O ni awon vitamin ko se pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afra Bright je oja Afra Chem Limited ti won se Panda Paracetamol.
1: Orun didun to peleke. Kilo nsi ore mi. Eyi ni asiri bi mo se nse adidu onje fun mole bi mi. Sedap Supreme Noodles ni o. Itobo yi yoranti. Kilo wa nu e. Adi elu digidi. On si ni elu asiri adu to koyoyo ninu Sedap Supreme Noodles. Be ni o. Noodles aladun ti wa. Eyi ta adapo dara dara pelu adi elu digidi. O si ni ri adayeba ti o je kakoko onje je. Ayo fun idile. Je ojulowo omo bibi Nigeria.
2: Lagos City is a place for us.
3: Hello. Eka ro sao. Awa ni oruko yin. Okay. Number kefa. Alapoko. So ti ya. Ile ejo to wa ni igbosere ton pe ni court home odun wo ni won ko. Igbosere won pe ni court home. Ile ejo to wa nibe igbo o wa ni igbosere won pe ni court home odun wo na ko. Ben 1889 abi
4: Ben
3: okay congratulations e na ma gba card latodo asiwaju ni London all right god bless you sir all right sir e ja gba pe mi lo kan se en to ba 0 okay hello e ka ro ma o okay ibere keje so wanle okay okay wanle ikorodu oga sotiya
4: sotiya ma
3: badagri heritage e museum to wa ni badagri odun wo ni won ko badagri heritage museum to wa nbe to npe ni badagri heritage to wa nibe odun wo ni won ko Any kini e? Any mo fini option lojo ni ijejo abi? Eleyi o option ni. To ba jo option ma ti pe fun yin pe e nko awon ti mo fun na ko se le to option. To ba option ma ti pe option e fin lese kese. 80 kile pe?
4: 80.
3: Okay, congratulations na ma gba card. All right, thank you. Bẹ̀rẹ̀ mú extra, ó tẹ̀síwájú láàárọ̀ tí wọ́n ti ń wojú ọgán làwọn ọ̀gá mádàm ti ń wojú agolo ọ̀kan tí wọ́n ń ro kàìjẹ́ ọlọ́run kó ṣàánú wa. Ọ̀dà fúnpolówọ́jà lórí ìfẹ́jẹ́ dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Ahmed Ọláwálé Ṣóhùnmí láti London, ẹ̀ṣẹ́ adúpẹ́ náà ní tọ́wọ́ yín. Bàbá mi Aré Mákọ̀ láti mú ṣe owó bàbá dámì ẹ̀ṣẹ́ adúpẹ́ fún àtìlẹ́yìn lórí ètò ìbí ẹ̀sìn mìdà ẹ̀ṣẹ́ adúpẹ́ ojú òní tì yín. Màmá oníbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ o Bàálẹ̀ òkè ìlú òkè odò olóyè Sọ́lé Bàbá Túndé Dàda adúpẹ́ lọ́wọ́ yín. Bàálẹ̀ Òtúmọ̀rà Fáró Òdìbò tí mẹ́ta olóyè Kẹ́hìndé Kalẹ̀dá adúpẹ́ lọ́wọ́ yín. Àwọn fọ́nkì alájà méjèèjì tá a ní La Liga ni o, àwọn mọ̀ nípa bọ́ọ̀lù bàjẹ́ tán bá sọ̀rọ̀ ọwọ́ tán bá jí wọn lójú oorun wọn máa sọ ni. Fọ́nkì alájà Gani àti ẹ̀ṣẹ́ adúpẹ́ àti La Liga alájà Fausa ni àtàwọn máa ti rẹ̀ ṣe bíbí iná rẹ̀ bí Sọlá Balógun 0098933388 àbí 08022 608 6001 ẹ̀yin tèmi báwo ni o God bless you all.
5: Root FM.

0: ẹlẹ o ẹ kú kalẹ ẹsìkò dédé àsìkò yìí ẹ mo fi tọwọtọwọ tìdùnnútìdùnnú tayọtayọ kí yín kàbọ sórí ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ nàìjíríà ní ọkúkúdùn bẹẹ ti kúkú ṣe mọ ẹyẹ méjì ẹjáṣà ètò nafdac àti ìlera rẹ náà ni ètò tó jẹ wípé ìlera tiyín ìdáàbòbò tiyín òun ló ṣáájú tí a sì mú ní ọkúkúdùn bẹẹ ni wípé lọ́sọ̀ọ̀sẹ̀ la máa mú àwọn kókó ìtọ́sọ́nà kókó ìtónilétí tí ó lè ràn yín lọ́wọ́ láti ṣe àwọn ìpinnu tí ẹ lè fi ṣe ìtọ́jú ìlera àti àjíǹde ara yín ẹbí yín àti àwùjọ yín pàápàá wá sí etí ìgbọ́ni níwà yìí ó dábí lójú wípé ẹ ti gbádùn àwọn ètò bíi mélòó kan tí a ti ń ṣe lórí ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ àgbáyé ti ọdún 2026 tí àjọ NAFDAC ṣe ní àìpẹ́ yìí bẹ́ẹ̀ fúnbi ètò mẹ́ta kan sẹ́yìn àti inú ìròyìn wá fún yín lórí akitiyan àti gbogbo iṣẹ́ àti ìṣe àjọ NAFDAC tí wọ́n ṣe láti ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ àgbáyé ti ọdún 2026 láti orí ọ̀rọ̀ àtinúwá ọ̀gá àgbà pátá àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye tí wọ́n sọ sí àwọn ìyá àkókò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà sí ìdáhùn àwọn ìyá àkókò náà fúnra wọn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kọ ipò àti ipa iléeṣẹ́ o àti ẹbí o àti gbogbo wa láti máa ṣe àtìlẹ́yìn ìfọmọlọ́mú bẹ́ẹ̀ ni a tún sọ̀rọ̀ lórí ètò ìdánilẹ́kọ̀ọ́ tí àjọ NAFDAC ṣe fún àwọn òṣìṣẹ́ ìlera láti ṣe ìtanijí fún wọn lórí ìlànà àgbáyé eléyìí tí a ti là kalẹ̀ fún ìpolongo àti ìtajà àwọn oúnjẹ kókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú lónìí nǹkan a tún tẹ̀síwájú lórí ìjíròrò wa náà ni bẹ́ẹ̀ ni láìpẹ́ yìí ni àwọn òṣìṣẹ́ àjọ NAFDAC ní ìlú Àbújá wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ilé ìtajà oríṣiríṣi láti lè ṣe àmójútó pé báwo ni ìṣe wọn ṣe wà ní ìbámu pẹ̀lú ìlànà títajà àwọn oúnjẹ kókó mìíràn tí wọn kì í ṣe lọ́mú yìí bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe àbẹ̀wò yìí láti lè rán àwọn ọlọ́jà létí pé ó ṣe pàtàkì kí a tẹ̀lé ìlànà yìí bí a ti là kalẹ̀ síwájú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe pàtàkì ni wọ́n ní láti fi tó gbogbo wa létí.
1: We are here to monitor some of the BMS food.
2: A wà níbí lónìí láti ṣàyẹ̀wò ọjà àrọ́pò omi ohun tó wà lórí igba yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, a tún wá síbí lónìí láti kọ́ yín lẹ́kọ̀ọ́ kí ẹ lè mọ ohun tó wà lórí igba yín.
0: Ohun igbákejì ọ̀gá ẹ̀ka Food Safety and Applied Nutrition ní àjọ NAFDAC ìyẹn ní iléeṣẹ́ wọn ní ìlú Àbújá tí wọ́n jẹ́ ìyáàfin Felicitas Ayahun ni ẹgbọ́ tí wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọlọ́jà níbi ètò àbẹ̀wò náà. Yìí ó ní ìròyìn ọ̀tọ́ àmójúbà ṣùgbọ́n àwa ti lọ síbẹ̀ kí ìròyìn kó lè tó ẹ̀yìn létí nítorí náà nǹkan a ó máa mú àlàyé láti ibi ìjáde àbẹ̀wò náà àti ìtanijí tó rọ̀ mọ́ gbogbo ẹ̀ ni a ó máa bọ́ wá sí etí ìgbọ̀nyín pẹ̀lú pàápàá ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe pẹ̀lú ìyáàfin Felicitas Ayahun nítorí náà gan ó dùn ó pọ̀ lórí ètò tòní ẹ ò fẹ́ pàdánù apá kankan díẹ̀ kí ó báyìí nínú ètò tòní ẹ ò ní fẹ́ pàdánù rẹ̀ rárá nítorí pé ó dùn ni èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera olúwa ṣeun odúkọyà ọmọọba àtàmọ́lagẹ ọmọ mẹ́rìndínlógún ọmọọba rìn ilẹ̀ mì tìtì ọmọọba níyàn ró ẹ máa bá mi ká lọ lórí ètò tòní ó dùn ó pọ̀. Ètò yín ètò wa ètò tó mú ìlera ọmọ Nàìjíríà ní ọ̀kúnkúndùn ètò NAFDAC àti ìlera rẹ náà ni ẹ̀ṣẹ̀ ń tẹ́tí gbọ́. Wàyí o, àsìkò wa ti tún báyìí fún ìròyìn wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni oníròyìn wa Ubaida Adeola Ismail tí ó já wa kulẹ̀ lọ́jọ́ kan rí ó tún ti gbaradì báyìí láti fún wa ní ìròyìn tòní. Ubaida, ṣé àlàáfíà ni o?
2: Àlàáfíà ni mo wà ẹ ṣeun ṣé àlàáfíà ni àbá yín?
0: O ṣeun púpọ̀, àlàáfíà ni èmi náà wà. Bóyá fún wa níròyìn tòní báyìí.
2: Ẹ kú déédéé wòyí o, ìròyìn láti àjọ NAFDAC ni a mú àṣẹtì gbọ̀nyìn lọ́sẹ̀. Ubaida Ismail lorúkọ mi, ẹ máa bá mi ká lọ. Àjọ NAFDAC ti dáwọ́ gbígbé wọlé ọjà iléeṣẹ́ Ayrton Saunders Limited dúró. Wọ́n sì ti gbẹ́sẹ̀ lé títa ọjà náà tí iléeṣẹ́ Modus Nigeria Limited ń ṣe ìpolówó rẹ̀. Èyí tẹ̀lé ìwádìí tí àjọ NAFDAC ṣẹ̀ṣẹ̀ ṣàfihàn ìrúfin tó jẹ mọ́ gbígbé wọlé ọjà wọlé láì ní ìwé àṣẹ. Nínú ìwé ìròyìn àbájáde àjọ náà, wọ́n ní ìrúfin náà lòdì sí àdéhùn inú òfin àjọ tí ń mójútó nǹkan jíjẹ àti oògùn lórílẹ̀-èdè wa. tó sì lè fa ewu sí ìlera àwọn èèyàn wa. Ní báyìí, àjọ náà ti fòpin sí ọrọ̀ ajé iléeṣẹ́ Ayrton Saunders Limited. Bẹ́ẹ̀ wọ́n ti gbẹ́sẹ̀ lé gbígbé wọlé, ṣíṣe, títà, àgbéká àti lílò àwọn ọjà náà láì ti iléeṣẹ́ náà. Àjọ Nafdac wá kìlọ̀ pé ẹnikẹ́ni tó bá lòdì sí òfin yìí máa fojú balé-ẹjọ́. Bẹ́ẹ̀ wọ́n kìlọ̀ fún àwọn iléeṣẹ́ ògùn, àwọn ilé ìwòsàn àti àwọn aláìsàn pé kí wọ́n máa yẹra fún àwọn ògùn wọ̀nyí. Wípé tí ẹnikẹ́ni bá lo àwọn ògùn wọ̀nyí kó dáwọ́ lílo rẹ̀ dúró tàbí kí a fẹ̀sùn kàn sí àjọ Nafdac. Ìgbésẹ̀ yìí ni láti rí dájú pé àwọn èèyàn wá ní àlàáfíà ara. Àti pé kí àwọn ògùn àti nǹkan jíjẹ múnádóko. Síwájú sí, àjọ Nafdac ní àwọn máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìwọ́de àti ìgbófinró lórí ọtí inú ọ̀rá àti kékékèké ìwọ̀n 200 mg tófin ti gbẹ́sẹ̀ lé. Ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyẹ ló sọ yìí nílùú Èkó nípàdé pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ ajé. Wọ́n ní òfin náà ti fẹsẹ̀ múlẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 tá a wà yìí. Wọ́n sì ti ń ṣàbẹ̀wò sí àwọn iléeṣẹ́ tó ń ṣe tó sì ń rúfin pẹ̀lú ìkìlọ̀ pé kí wọ́n dáwọ́ ṣíṣe àwọn tinú ọ̀rá àti kékékèké náà dúró. Bẹ́ẹ̀ iléeṣẹ́ tán bá rí tó rúfin ni wọ́n máa pa ọjà náà wọ́n sì máa ti iléeṣẹ́ náà pa. Àjọ náà ṣèyí láti dẹ́kun mímu ọtí láàrin àwọn ọmọ ọ̀dọ́ àti àwọn ọmọ kékèké lórílẹ̀-èdè wa. Èyí ni ìròyìn tí mo mú àṣẹ tí gbẹ̀yìn lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
0: Adúpẹ́ púpọ̀ Ubaida oníròyìn wa tí kò kí ń jẹ́ ká gbẹ̀yìn lórí gbogbo ìròyìn lórí ìlera wa bó ti tọ́ àti bí ó ti yẹ. Wàyí ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ lórí ìlànà àgbáyé lórí ìpolongo àti ìtajà àwọn oúnjẹ ìkókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú. Èyí ni International Code for Marketing of Breast Milk Substitutes. Láì sí àní-àní, ká má fa ọ̀rọ̀ gùn. A ṣe àgbékalẹ̀ ìlànà òfin yìí fún ìdáàbòbò ètò ìfọmọlọ́mọ àti kí a lè rí sí wípé àwọn ìyá àkókò wa ń kọ́. Wọ́n ń rí àwọn ìmọ̀ tó tọ́ àti àwọn ìtónilétí tó dángájá nípa ọ̀rọ̀ ká máa fún àwọn ìkókó wa lóúnjẹ. Wọ́n wà ní àrọ́wọ́tó wọn. Ẹ wá jẹ́ ká la ọ̀rọ̀ náà bó ti tọ́ àti bó ti yẹ. Ìlànà táwọn wọ̀nyí kì í ṣe wípé wọ́n lòdì sí oúnjẹ ìkókó mìíràn tí kì í ṣe ìfọmọlọ́mọ rárá o. Ohun tó wà fún ni láti lè ṣe àmójútó àwọn ọ̀nà tí à ń gbà ṣe ìpolongo àti ìtajà àwọn oúnjẹ ìkókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú yìí o. Ìlànà ìmójútó ni. Ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí, àjọ Nafdac ni àjọ aṣáájú tí wọ́n ní ojúṣe láti máa ṣe àmójútó àti ìgbófinró àwọn ìlànà báyìí. Tó kí ni èyí wá túmọ̀ sí ní ojú ayé gangan. Àwọn òṣèré wa wọ́n tún ti gbaradì pẹ̀lú eré ìdárayá eré akọ́nilọ́gbọ́n láti lè là wá lọ́ọ̀yẹ̀ láti lè fi òye yé wa lórí ohun tá à ń wí yìí. Ó yá ẹ̀ tó bá ti yá kò tún ní pẹ́ mọ́ kíá ẹ já darapọ̀ mọ́ àwọn òṣèré wa o.
3: Bẹ̀bẹ̀ wá jókòó. Ẹ jókòó síbi kí lẹ fẹ́ jẹ.
4: Ìyá ẹ ṣe ọmọ ẹ má bínú o. Mo kàn fẹ́ jókòó síbi bí kí n fọmọ lọ́yàn ni. Nítorí wọn kò fààyè gba ká máa fọmọ lọ́yàn níbi tí wọn ti ń ṣiṣẹ́.
3: Ṣé lóòótọ́ ó dáa náà ẹ ọmọ tó wá tẹ̀lé yín wá ń kọ.
4: Ṣé yẹn ẹ kàn bá mi fún ní ẹ̀bà àti ilá kí ẹ fi ẹran kan sí fún.
5: Ìwọ tó ń fún ọmọ lọ́yàn gan kan. Obìnrin tó bá ń fún ọmọ lọ́yàn gbọ́dọ̀ jẹun dáadáa. Nítorí náà ìyábọ̀ bá mi fún ọ ní abọ́ ìrẹsì àti ẹ̀wà kí wá fi ẹja àti ẹran sí fún ẹ bá sanwó rẹ.
4: Èmi nìkan tán mo dúpẹ́ o àmọ́ ẹ má ṣe náwó.
5: Rárá má ṣe náwó ìyábọ̀ ìjọba fún ọ.
4: Kò burú ẹ ṣe ọmọ dúpẹ́ sà.
3: Ọmọdé ìṣèwà rẹ̀ wà báyìí. Ẹ wá ná ọmọ ọdún mélòó ni ná.
4: Ọmọ oṣù kan lé díẹ̀ ni o. Àná náà ni mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́.
3: Ṣé ìsinmi maternity kì í ṣe oṣù mẹ́ta mọ́ ni?
4: Ìyẹn ní ibiṣẹ́ ìjọba ṣùgbọ́n ní ibiṣẹ́ aládàáni. Agbára kákà ni wọ́n fi ń fún èèyàn ní oṣù kan. Tí o bá tiẹ̀ wá ṣọ́ra wọ́n máa gbà yàn nímọ̀ràn pé kéèyàn tilẹ̀ fi ṣẹ́ sílẹ̀.
3: Ilé burú jáì. Ọmọ bíbí ti wá di ogun alé ni kúrò níbiṣẹ́ ní èyí tí ó jẹ́ wípé oṣù mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n máa fún àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bíbọ ní àwọn ìlú kan tí wọ́n sì tún san owó wọn tó máa pé.
4: Ìgbádùn ni àwọn ìyẹn wà o. Eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀bẹ̀ kí wọ́n fún wa ní oṣù mẹ́fà tí wọ́n bá tilẹ̀ fún wa ṣé bí yóò ìbò ọ̀hún fún wa náà ni.
3: Ẹ wo ní tèmi o tí mo bá bímọ ọmọ kan papọ̀ ní wọn ọyàn àyà mi kó lè dúró digbí.
6: titi won fi darugbo
7: yabo
6: kini
7: a to eti elebe o yabo ma fun mi ni iyan meji pelu obe egusi eran ogunfe merin na oponju na
6: oga tunde e ka bo o nbo
7: madam bawo lomo yi on lori rumunu yi
8: abi e seun sir
9: mo ki gbogbo le o omo ise wa re wa bayi
7: no toni madam mo lero wi pe oyanyan nikan le fun omo yi lai si omi fun odidi osu mefa gbako o kere tan
8: be ni sir idi ni ti mo fi kuro ni bise lati wa fun loyan ni bi yi dokita mi ni mi o gbogbo fun ni omi rarararara afi omi oyan mo si gbogbo ma fun ni igba kugba ti o ba bere fun
7: iyen na da be iyen tumo si ni pe dokita yen mo se ni se anfani nla wa ninu ka ma fun omo ni omi oyan nikan
9: oga tode owo de tun so lenu bawo ni omo se wa lai bi ni oda onje omo wa nko
7: se yen omo ni pe omi oyan je bu pataki ti ya le fun omo ni ki se omo malu o omi oyan e wa te ti gbo o je mo ni pe omi je ikan ninu eroja to po julo ninu omi oyan ota sibe o tun wa ni awon eroja to le se omo lore papa julo fun idabobo lori awon arun gbogbo o tun ma je ki ara omo ja fafa ko wa ni ilera to peye ni ti se oni ile iwosan ala ile iwosan ki a ma fi ojojuma lo ri dokita sa e wo ara omo wa ni koko ni o si ma wa ta popon bi bolu alafesegba ko si ni ma yagbe kakiri ni pepeye baba omo na o ri owo onje omo fi se nkan mi pataki julo nje je mo wi pe akoko ti a ba fun omo ni oyun oyun airo tele o le duro sara ko si ni si wi pe an loyun ile omo osu mefa pelu pelu opolopo awon obirin to ni gbagbo wi pe aifo omo loyan ko ni je ki oyan won pelebe iropon bele ni o o fo omo loyan o fo omo loyan ko si gba ti oyun ni dori kodo ki wa ni idi ti an fi anfani omi oyan dun omo
6: eyi ga o sugbon onje omo na da o ma fu iya na ni anfani lati lo si ibise
9: to ba je wi pe lo to yin a je wi pe mo ti na opolopo owo danu lori onje omo ibaje wi pe ile iwosan ni iya o mi bimo si ni dokita ba salaye fun wa
7: idi ni yen ti a fi ma gba awon eyan ni mo pe ki won bimo si ile iwosan seri owo onje omo okere o o de je ikan ninu ona ti a fi na iran danu ti a ba n toju omo leyin owo ana danu yi a tun ma gbe omo lo si ile iwosan nigbati o ba n se are abi aisan ti o ye ko waye asiko to bayi lati jawo ninu apan ti o yo ka gbomi lakana
8: be ni o akoko kan soso ti mo de ile iwosan leyin ti mo bimo tan ni igba ti mo lo dabe fun ti o si tun ba bere ajesara eyin na e wo bi omo na se ruru loru mu
9: ma wo iyana olorun bayi iyen wi pe omi oyan nikan ni omo mu to fi wa riru loru mu bayi olorun omo ma to bi o o tun mo si wi pe ogun egberun naira ti mo ma n lo lọsọọsẹ anodanu lasan ni ìyàwó mi ò gbọn sílé eléyìí tí mo ti wá mọ báyìí bí ìyàwó mi ò bá tó wá ṣàbíamọ àsọmọyàn nìkan lọmọ náà mú fún odidi ọdún kan gbáko.
7: Àlàmú oṣù mẹ́fà ni wọ́n pé o.
0: Mo wí bẹ́ẹ̀ àbí mi ò wí bẹ́ẹ̀. Mo wí bẹ́ẹ̀ ó pani lẹ́rìn-ín bẹ́ẹ̀ ni ó kọni lọ́gbọ́n ní àkókò kan náà. Àti pé ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì tá a rí dì mú nínú eré akọ́nilọ́gbọ̀n tòní òun ni wípé igi kan ò lè dágbó ṣe sẹ́ ẹ̀. Àwọn ìyá àkókò wọn wọn lè dá ṣe iṣẹ́ tá à ń wí yìí. Bẹ́ẹ̀ ni wọ́n nílò àtìlẹyìn ẹbí o àwùjọ o iléeṣẹ́ o ìjọba o gbogbo wa la ní ipa kan tàbí èkejì láti kó láti ṣe àtìlẹyìn ìfọmọlọ́mú. So, ṣe ni mo ti sọ tẹ́lẹ̀ igi kan kò lè dágbó ṣe àti wípé ọ̀tún wẹ̀ òsì ó sì wẹ̀ ọ̀tún ni ọwọ́ fi ń mọ́. Ẹ ti gbọ́ láti ọ̀dọ̀ wa àwa náà wá fẹ́ gbọ́ láti ẹnu tìyín náà báyìí. Ǹjẹ́ ní ìbéèrè tàbí ìrírí tàbí ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí kó lé o wẹ́rẹ́ báyìí ni ẹ ṣàránṣẹ́ sí wa nípa àtẹ̀jíṣẹ́ tàbí WhatsApp lórí nọ́mbà 08902 7683 1. Kókó kan tó tún ṣe pàtàkì rèé o ẹ bá mi tẹ́tí gbọ́ o kójú má ríbi gbogbo ara lóògùn ẹni yorùbá wí tí ẹ bá mọ ibikíbi tàbí ẹnikẹ́ni tó jẹ́ wípé wọ́n ṣe ìṣelọ́pọ̀
10: awon ayede iwe ogun tabi awon ti sise won okun oju osun won tabi awon ti won le idaabobo boya eh ojo ti won wulo mo o ti koja ni ah kia kia e ma fi mo ra o kia kia ni ke soro soke e pe number odo esan odo esan eje efa eta odo arun odo eje leko si odo esan odo esan eje efa eta odo arun odo eje seri pe ti o pe yi o sese ko gba opolopo emi la o ati pe gan papa awon iroyin to ba je oto ere nla nbe fun won e ma wa se yonu asiri ibo lowo ajo NAFDAC ati pe ofe gan ni ipe lori gbogbo awon number ti mo ti ka siwaju yi
11: dokita ki se igba kokore ti omo yi ma ni aisan iba ile isi wa lagbara tun yi
12: arabirin aisan to so mo yi le ju be se lero lo awon ayewo ta se fi han wa pe omo yi ti mu ti se die o si ti sakoba to po lagwa ara re
11: ah iwo nla niyan e ko le je be
13: o tan ni mani o ti na ra pelede lo ma fi gba naira ate ma fun lo sile eko ra lo jojumo
12: o ti ni mo nba po lo mode je mi o sakoba fun bi won se ni agboye ni ile eko be lo sakoba fun sise ipinu to ye koro fun won ninu agwa ranko o ma nba kide ni ati edo je ni o fa je riru be lo si se lo fun awon jojere lati arabonu agu ara won lojo obaju
14: o tun ma soko fa irewesi okan ai ni farabalẹ ai dare ni loju tun si ma so won di omu ti parako ti won ba ti bere si mo ti nigba ti won wa lewe
12: e je ka fowo so wopo lati dekun oti ni mo fa won iwe wa o je ka gboju wa gan si oti ni ora pele bi ati ti won se si ni igoke keke ti o di 200 ml lo lati yo awon omo wa kuro ni igoku oti ni ka le daabo bojo obaju won ajo NAFDAC pẹlu ifowosowopo ajo National Orientation Agency lo se kede yi
10: wayi ka wa koju si ohun to koju si wa ni oni tori to ba ti ya nko ko tun kin pe mo ajo NAFDAC ma nse igbofiro awon ilana lori awon ounje koko miran yato si omi omu awon ilana ta nwi yi won ma nse ikawo ati amojuto awon ona ti a ngba se ipolongo ati itaja awon ounje koko awon igo ta fi fun awon omo lounje ta mo si fida ati awon ounje miran ti won sumo awon ile itan wi yi siwaju si ajo NAFDAC ti won pese awon ilana fun awon ile iwosan ile igbebi ile itaja ogun awon oja igbalode ati awon oja miran nipa ona ti won le gba se itaja tabi ipolongo awon ounje koko ta n wi yi eyi si kan ki won ma se ayewo fun awon ohun elo ti a fi nse ipolongo yi boya atejade ni o tabi orisirisi awon ohun elo miran ti awon ile ise ti won ta ounje yi ti won le tejade akitiyan ajo NAFDAC ro mo ka ma dena asise ki a ma se amojuto ki a ma se igbofero ati siwaju si ki a ma se itaniji ati idanileko fun ara awujo wa afojusun eyo kan ni gbogbo eyi si ni lati daabobo awon iya akoko awon ikoko funra won ati gbogbo awujo wa gege bi lara akitiyan ti a n wi yi awon osise ajo NAFDAC ni ilu Abuja re ipe yi won se abewo si awon ile itaja igbalode wa kokan ati awon ile itaja miran lati le se amojuto bi ise won ati ilana itaja won bo se wa ni ibamu pelu ilana itaja ati ipolongo awon ounje koko miran ti won ki se omi omu eyi ti a ti menuba lati ibere eto toni akitiyan yi nko eka food safety and applied nutrition ti ajo NAFDAC ni won fowosowopo pelu eka women and child health office ni ajo NAFDAC bakan na lati se akitiyan yi to ki ni won sele bawo gan ni gbogbo e se lo nibi ijade abewo yi
15: ha bo ba won ni eno nibi bayi collaboration with
10: pon e je ka gbo taara lati enu igbakeji oludari eka food safety and applied nutrition iye ti ile ise ajo NAFDAC ni ilu Abuja ti won je iyaafin Felicitas Ayanwu.
16: The best thing for a newborn child
17: a mo pe ohun to da julo fun omo e koko ni emi omu gege bi e se mo ajo NAFDAC ni ajo to nsise lori oro yi won si ti fun wa ni ojuse lati se agbekale ati imuse ipolowo ati tita awon aropo omi omu yi iyen code of marketing of breast milk nitori pe awon je ti ropo omi omu yi le din imu omu ku a si wa ni biloni lati ko awon iyen wa leko ati lati je ki awon olutaja awon je wori ti a mo si food ounje omode ki won mo ohun ti o se pataki tori pe awon kan ninu won ti mo awon ofin to de nitori na an lo kaakiri lati sayero boya awon olutaja n tele awon ofin ati ilana tita ati ipolowo oja aropo omi omu
10: oga wa pataki iyaafin Felicitas Ayanwu ejo fun anfani awon olugbo wa e ba mi salaye ilana tabi ofin ti a fi se amojuto itaja tabi kilo ti ilana yi dale lori
17: gbogbo awon ja won yi gbodo je oja ti ajo Nafdac ti fowo si eyi si tumo si pe won gbodo ni ami foruko sile Nafdac lori won ekeji won gbodo ko won wole lati orilede mi ti won ba ti ni foruko sile nitori na boya won se oja na ni orilede wa ni tabi won ko wole lati oke okun gbogbo won gbodo foruko sile pelu ajo Nafdac ki won si ni number iforuko sile Nafdac lori won sugba ati lo si awon ile itaja nla igbalode ti ilu Abuja gẹgẹ bi a se nse lati ko awon eyan leko ati lati je ki awon olutaja mo awon ofin woyi idi ni pe awon kan le ma so pe awon o mo nipa awon ilana na sugbon ni toto ninu abajade tari ari pe die lara awon oja won yi ni oni ami Nafdac lori won atun ni awon je kokan ti ko ye ki won ni aworan omo ikoko lara won sugbon asiri opolopo awon je na ti oni ami Nafdac asituri awon kan ti won ko wole lati oke okun lai si ifunko sile to ye
10: so ese pupo ni bi iko
17: awon abajade wa lori awon kan ti ari a si ma fi ranse si awon alakoso fun ayewu leyin na a ma tesiwaju ni ibamu pelu awon ase ti awon alakoso ba fun wa ti won ba ni ki a pada lo gba awon oja na a ma se be yato si yen bi a se n gba ise yi lo ni osu kejo ati leyin na a ma tesiwaju lati lo si awon ile itaja igbalode lati ko won leko ati lati je ki won mo awon ilana to ye ki won ma tele a tun ma tan ile yi de odo awon ile iwosan ati awon akose mose ilera nitori pe awon na ni ipa pataki to ye ki won ko ninu oro yi nitori na igbesi akoko ni lati ko iroyin jo ki a si fi ranse si awon alakoso nigba ti won ba fun wa ni ijabo a ma mu ijabo na se eyi to le je boya gbigba awon ounje na kuro ninu oja a tun ma kan si awon oluse lopo awon oja won yi nitori pe won mo ohun ti won se ati awon ilana to ye ki won tele ni gbogbo ilu Abuja a ma tesiwaju pelu ipolongo ati imoran lati awon ile itaja igbalode ile itaja kekere ile itaja ogun titi de odo awon osise ilera
10: wayi ka wa soro nipa ifomo olomo funra re awon anfani wo gangan lo mo ka ma fun omo olomo yato si ni pe ka ma fun ikoko ni ounje miran to yato si omi omo
17: Olorun lo fun wa ni omi omu o si je ounje to peye julo fun omo tutun gbogbo ohun ti omo nilo fun osu mefa akoko wa ninu omi omu sugbon ti a ba bere si fi awon ounje tabi aropo omi omu o le din abo ara omo ku o tun le ni ipa lori bi awon eya ara omo na se ndagba ti bi won se sise nigba ti omo ba mu omi omu nikan ara re ma gba awon eroja ounje to wa ninu omi omu sugbon ti a ba bere si ni fun omo ni awon aropo omi omu yi omo na le bere si ni ma saisan o le ma ni igbe buru tabi awon aisan niyan to le waye eyi si le ni ipa lori idagbasoke ati ilera omo
10: so ni pari eto na asoju awon oloja kan ohun na dide soro fun awon oloja won si se ileri wipe awon ko awon yo fowo sowopo pelu ajo Nafdac lati le ri wipe ilana itaja ti ipolongo awon ounje miran ti won ki se omi omo yi awon tele ni sise ntele wipe ise ati ise awon o si wa ni ibamu pelu ilana ofin na.
18: We are happy to have you because without you the business cannot move forward.
19: Inu wa dun pe e wa pelu wa loni nitori pe lai si eyin ise wa ko le tesiwaju awon ni ibasepo pelu ajo Nafdac inu wa si dun pe e wa lati sayewo ohun ti a ni ati lati tun fi imoran fun wa nipa awon ibi ti a ti n ru ofin gbogbo bi e se so awon kan wonyi ni awon omode ma n je o si se pataki pe won se ayewo won daadaa a o si ri daju pe a tele gbogbo awon ofin ati ilana ti ajo Nafdac ti se a se seleri pe nigba ti e ba tun pada wa e ko ni ri iru awon kan bayi mo bi a ba si ri iru awon eyan be laarin wa dajudaju a o ran won si yin lesekese.
10: Babo, wọ́n ní kí báyìí ni ọbẹ̀ oge gbòlògbòlò ń kọ́ kì í ṣe ọbẹ̀ báyìí ni adé ibi tí a ó ti fi ìkàlẹ̀ sí lórí ètò tòní lónìí a mú ẹ̀ka tó kẹ́yìn nínú àwọn ètò tí a ti ń ṣe lórí ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ ti ọdún 2026 lórí ètò lónìí a mú ìròyìn wá fún yín lórí àwọn àbẹ̀wò tí àjọ Nafdac ṣe sí àwọn ilé ọjà oríṣiríṣi ní ìlú Abuja láti ṣe ìtanijí fún àwọn tí wọ́n ń ta ọjà. Lórí ọ̀nà àtilẹ̀ mú ìlànà ìtajà àti ìpolongo àwọn oúnjẹ ìkókó mìíràn tí wọn kì í ṣe omi ọmú yìí láti lè mú wá sí ipò iṣẹ́ àti àwọn ọ̀nà tí ìṣèwọ̀n tí ó lè wà ní ìbámu pẹ̀lú ìlànà yìí. Ẹjẹ́ tó tàyín jí o, ẹ máa rí àrídájú kí ẹ tó rà. Ètò yìí jẹ́ àgbéjáde Gado Agency Limited tí àjọ National Agency for Food and Drug Administration and Control NAFDAC jẹ́ onígbọ̀wọ́ rẹ̀. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni Malaki Upong fún gbogbo gbà wọn lórí ètò yìí. Ohun àwọn òṣèré tẹgbọ́ nínú eré ìdárayá wa ń kọ́ àwọn náà ni Elizabeth Popola, Kọ́lá Alèjà, Time Bello àti Victoria Alagbe. Godwin Odemije ni olóòtú ètò tí Ọlọ́runfẹ́mi Kádírì àti Olúwaṣẹ́gun Shitabesi ṣe àtìlẹyìn wọn. So eléyìí ni ọmọ yín ọ̀rẹ́ yín nínú ìlera. Olúwa ṣeun Odùkọ̀yà ọmọbá àtàwọn alágẹ̀ ọmọ mẹ́rìndínlógún ọmọbá rìn ilẹ̀ ní tètè ọmọbá nínú òwò. Ẹ máa rántí kí ẹ máa ṣe ìtọ́jú ìlera àti àjíǹde ara yín torí wípé ẹni tó ní ìlera ńkọ́ òun gbogbo ló ní. Àti wípé àti ṣe àtìlẹyìn àti ìrànlọ́wọ́ ìfọmọlọ́mú ojúṣe gbogbo wa ni o. Ẹ jẹ́ ká fìpàdé sí ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ọ̀tún ètò títí dìgbà náà ńkọ́ àlàáfíà elédùà yóò máa jẹ́ fún gbogbo wa o. Ire o.
20: How far are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

Front FM 92.9. Front FM 92.9. Front FM 92.9.

0: Sit-Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-Up Supreme Noodles.
3: Ọ̀pọ̀lọpọ̀ ilé-ìwòsàn alábọ́dé tó túmọ̀ sí health center ló wà káàkiri orílẹ̀-èdè wa. Ó dáni lójú pé ìkan nínú wọn wà nítòsí rẹ̀. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn health center wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní health center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni abẹ́rẹ́ àjẹsára, kálábóyún bímọ láyọ̀, ká gbóhùn ìyá, ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú.
4: Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ olùgbé ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ẹja yọ sọ́pọ̀.
5: Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
3: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Health Care Development Agency NPHCDA.
6: New season don't land though. Spend the kickoff with 10 day every day. From day one of the season, 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max they wait. Draw every morning, 10 a.m. The season don't start. Your payday don't start.
7: Back yourself on speed.ng and you can use my promo code, BigCarlo.
6: 18 plus, play responsibly. Terms and conditions apply.
8: Dúró náà kú tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: e de ka go bala ga mo se ni wa na iko gba go information no sa la ja pan ko le ta na ni do ti aya ti aya ti be
1: awu ko mi ni beni do wa ton la biodu la ja ori la ge ge scd nde le bani so bi te ko lo ati de owo le wa ya n pe bere ni oko ba axis gege bi political world asori wo si ebi ta lo ye ita lo se na ni pe a lo ba won agbagba ilu awon stakeholders awon lekan lekan ni yo soro eji lo nbe ni pe opolopo awon ti o je olubagbe wa ati onile wa won ki se ohun ti ijoba fe ni gbogbo igba mo se kilo fun won one pe contractors to sise ko si ara ile tabi aladugbo to gbodo ji nkan contractor tàbí wọn lọ bú ọpẹ wọn ní tàbí wọn lọ gbé símẹǹtì wọn ní ẹnikẹni tá a bá rí tó ṣe ní eléyìí a máa mú ni ọlọpàá máa mú adẹfojú balẹẹjọ kò yọ òkúbánjọ àti sọyìnká náà lẹ gbogbo tí àwọn kọńtrákítọ ń ṣe ń bí àti sanwó fún wọn tí ẹ bá bẹ ti lọ tọ bọhun tó ń ṣe ó máa kó bá iṣẹ ìjọba àdẹfẹ kó di abandon project so a sọ fún wọn pé wọn máa dìde abẹ tún sọ fún wọn ni pé ọwọ kólẹkùndọtì ní orílẹ agége o ti bọ́ sí àrà ọ̀tún nígbẹ̀ yẹn àti sọ fún pé ìjọba máa wọlé síbẹ̀ pẹ̀lú àwọn tó dọ̀tí àtàdúgbò a máa ṣàtúnṣe sí ọ̀dẹ̀ tó sọ fún wọn bákan náà ìdí tí àwọn ará agbègbè àdúgbò local government wa tí wọn gbọdọ̀ jẹ́ ọ̀rẹ́ ìjọba fún ìlọsíwájú gbogbo ìtumọ̀ wa sọ ohun tí a bá wọn sọ níbẹ̀ ni.
2: ẹ sọ̀rọ̀ nípa
1: sísanwó sápò ìjọba owó orí àti owó ohun tó yẹ kí àwọn èèyàn máa san káàkiri káàkiri ohun tá a sọ ni pé a fẹ́ lo ètò ẹ̀mọ ìgbàlódé tí a ń pè ní digital means of revenue láti drive revenue wa so eléyìí ò ní ṣe ṣe mọ́ bí ẹkẹ pé ká máa fi owó gba owó sọ ní bọ́ọ̀lù tó bá máa sanwó ìsìn ó ti ní digital means
2: ìṣèjọba wọn lọ báńkì kankan
1: láti ẹ̀ lè lọ báńkì wọn lè ṣe transfer pé gbogbo lẹ́nu ẹ̀ digital eco system ní tó pé kò sí ọ̀nà tó lè gbà sanwó so ni à ń bá wọn sọ ẹ̀kejì wọn ni pé àdúgbò tá a sọ ní wọn sí yẹn arúgbó tó ń kó lọ ẹbẹ kò ṣe òótọ́ kò dẹ̀ ṣe dáadáa so a ti lè kúrò gẹ́gẹ́ bí ìjọba a dẹ̀ ti sọ fún àwọn ìjọba Lagos State kí wọ́n fún wọn ní ẹlòmíì ṣùgbọ́n ẹni tó bá fún wa kò tí ì yá so àdúgbò yẹn ìdọ̀tí dẹ̀ ń pọ̀ ńbẹ̀ àwa gẹ́gẹ́ bí local government a máa wọlé sí àdúgbò yẹn a dẹ̀ máa bẹ̀rẹ̀ sí kó gbogbo ilẹ̀ wọn èyí tí a bá wọn sọ nìyẹn kò wá ń ṣe ọ̀fẹ́ a ní gbowó funds bẹ́ẹ̀ni tá a bá ti kólẹ̀ láàrin oṣù kan àwọn náà máa máa sanwó sí ìjọba àpò ìjọba orílẹ̀ agége local government fún iṣẹ́ tí à ń ṣe fún èbù ẹ jẹ́ kọ́kọ́ ṣe ìkìlọ̀ ìkìlọ̀ ni pé kò ní sí àǹfààní púpọ̀ fún wa mọ́ láti rojọ́ lẹ́yìn yìí nítorí pé a máa bẹ̀rẹ̀ ohun tí a pè ní ìṣọ́ni àti ìmúni that is serious enforcement
2: fún àwọn aláìgbọràn
1: fún àwọn tá a ti sọ fún pé ẹ má dalẹ̀ sínú kọ́ta ara mọ́ ṣùgbọ́n wọn gbọ́ wọn kò ti pín fún àwọn tá a ti sọ fún pé ẹ má dalẹ̀ sí ojú títí wa mọ́ ṣùgbọ́n wọn gbọ́ wọn kò ti pín fún àwọn tí wọn ti ẹ̀bìkítà from other local governments wọn á gbélẹ̀ sínú mọ́tò wọn á dẹ̀ máa wà bọ̀ local government ẹ̀ wọ́n dẹ̀ wá jùlẹ̀ síbẹ̀ so gbogbo eléyìí láti ṣètò wípé a máa dẹ́kun ẹ̀ and anybody tó bá wúrú wà bẹ́ẹ̀ tí ọwọ́ wa bá tẹ̀ kò kí ṣeré mọ́ àwọn afinrojú balẹ̀-ẹjọ́ orúkọ mi lẹ́ẹ̀kan sí ọ̀nàrẹ́bù ìdòwú akẹ́lá abiodun alága orílẹ̀ agége scda
3: ebi kíkí mọ̀mọ́lẹ́ àbí ti bẹ̀rẹ̀ baálé ọkọ̀ àlú báyìí àkúsẹ ọpọ ìdílé nílùú onígbòmò kingdom ilé ìgbàlẹ abiodun sadiq fi àsìkò yìí kí àwọn olórí láàfin bẹrẹ lórí olórí esther nagina àjàsá lọmọ ìrọlá lágbàgbé olórí adébíyẹpẹ àjàsá olórí atiníkà àjàsá ìyá àgbègbè bákan náà wọn kí dr gbàlẹ́rù olú orílẹ̀-èdè sọpẹ́rù regent tìgbọ̀n ìjọta lagos wọ́n ti gbé olówó àkóso ti gbé onígbègbè kejì ní ìṣàkóso gbadé ẹni lọ́sẹ̀gbọ̀n àjàsá lásìkò ìbúraẹ̀mí àìsàn onígbègbè káfọ̀tà fún àṣeyọrí ọdún kẹfà lórí àpẹẹrẹ babalá wọn àṣeyọrí sàmọ́lé àṣàmọ́lé sẹ́ẹ̀lì lọ́nà olóògùn márùn-ún àṣẹ.
0: ètò ọ̀rọ̀ tó ń lọ tẹ̀síwájú yóò sá

0: dé àtún rí tọwọ mẹta epo tó ń tọ ń yí lọ tí ń yí bọ sọ wá yẹ bó ṣe ń yí náà kára nǹkan ní ọ̀pọ̀ yanturu owó káwá ní díẹ kò dé fẹ sọ sí orí ni máa jẹ kí èmi dúwe ibi tèmi dé mo sì ń láti dájú tí wọn àwọn èèyàn náà ń pè mí pé bàbá gbà ni àwọn gbà bẹ àwọn bá mi mo ti sọ ibo ni mo ń sọ mo bì tó wà ní àgẹmọwó ẹyin tẹ bá ń lọ bàdàgìrì àgẹmọwó mo bì tó wà ń bẹ ojú ọ̀nà yẹn gangan lọ́wà géètì wọn pé pérépéré ń bẹ mọ́ra ń bẹ mọ́ra àti dájú ni mo fi ń dúwe fún yín bí ni yín bá ti gbà bẹ lọ sí àgẹmọwó mo sọ lọ́nà bàdàgìrì bákan náà ni mo bì tó wà ní oko afọ mo ti ń sọ tọjọ mẹta fún géètì wọn náà opé pérépéré ń bẹ ẹ̀rà ń bẹ ìjọba ni kò wọ́n tà ni wọ́n ń ta gbogbo tí mò ń kàn lẹ̀ mo bì tó wà ní first gate ní first start mo bì tó wà ní first gate first start town bẹ́ẹ̀ wọn ò náà pé pérépéré géètì wọn opé pérépéré ìjọba ni kí wọ́n tà ò ní wọ́n ń tà ṣẹ́rí ọ̀tọ̀ ní kára nǹkan gbogbo ẹ̀ bá jẹ́ tí ìjọba ni kò wọ́n tà tí wọn ò yí sílẹ̀ ẹ mọ̀ pé ìyẹn ó pè ojú òní tiwa bákan náà ni mo bì tó wà ní oníbùkù oníbùkù ni wọ́n sọ tẹ bá ń lọ sọ́nà ìdíroko géètì wọn náà ó pé pérépéré ní ibẹ̀ ní ọ̀nà àtàn tàbáhùn bákan náà tẹ bá ń lọ sí àgbàdo tẹ fẹ́ jáde sálákùkọ owó ni kókó ìrìà ni wọ́n ń pe ibẹ̀ yẹn mo bì tó wà ń bẹ̀ náà òun náà ó pé pérépéré ojú òní tiwa ẹ má jẹ́ ká fi owó ọ̀wọ́n ká pè jẹ ọjà wọn mo fi yanjú ẹ fún ẹyin elépo wa náà tẹ bá tún sí dáadáa tá a bá rí a sọ fún bó fàṣ tó wà lọ́nà kòròdú náà òun náà pé pérépéré ká ṣàlàyé fún ara wa àlè mọ fún ọ̀wọ́n ká fi jẹ ọjà wọn òun náà bá ń kí àwọn yìí ń dé.
1: Àdágbére fúnra àdágbére àdágbére láwùn ọwọ́ mímọ́ bàgbédè yìí àdéwọlé náà ni mo dágbére fún yín pé ó dàbọ̀.
0: Mo fàfà ni mo fi kí Tájùdé Nàjà ní ojú ẹlẹ́gba forí rẹ̀ ọjọ́ ìbẹ̀rẹ̀ tọjọ́ tòní lágbára Ọlọ́run ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn èèyàn ní sọ́yọ́ ṣe ni wọn àgbọ̀ látàárọ̀ ẹ̀sùn lógo wọn á sọ fún láyé. Nọ́mbà mi rè fún polówó ọjà 08032 51214 ọlọ́wọ́ bọ́tẹ̀mí ajá gani at òkè ọ̀dàdà aláìgbàgbé ajá fàṣúyàt mọ̀kẹ́yìn náà fàṣúyàt òkè ọ̀dàdà alájà ọ̀rẹ́lúwà àná wà ní ọgọ́dọ̀ pẹ̀lúwà olóòtú ètò mi bísọ́lá balógun alájà lónà mọ̀kẹ́yìn náà ikú àdúró tiwa gbogbo ẹ̀yìn àti náà ẹ̀kárí láìrò. Ayé ambassador yínúṣà rẹ̀ mú ayé nírọ̀ mọ́ni mọ́jẹ́ ọlọ́gbọ́n ọmọ tí yà
2: How far are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: 2 days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard.
1: أعوذ بالله من الشيطان الرجيم ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آل محمد وسلم بما يروي تنوان فوي ني أولي أقشيتو تابني عرفة يرون تنشى الفيداوز آج أب أمرا سيفيسيس تنشى بكاليري لابي الآج عبد اللطيف يقوم دانيو إلي شاتون قوشي آج تونتي أمرا بنيا نافيا فنسي عوان ببيعيو عوان ببيع tó ń dàbí ilé oúnjẹ àsìkò pẹ̀lú mọ́tò ọlọ́yẹ́gbèrè lọ́gbẹ́dẹ̀bọ̀ àwọn àáfàá tó kọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti ń kọ́ ní ṣiṣẹ́ tẹ́ ò bá gbàgbé a ti mẹ́nuba pàtàkì kàábà òtóbi ẹntí kàábà tó tọ́ tàbá sọ nípa owó bó tilẹ̀ jẹ́ pé a ò lè vánù kàábà tán torí oore tí ọlọ́run parí síbẹ̀ ọba tó gbé ìkalẹ̀ nìkan ló mọ bí kàábà bó ti ṣe tó a ó mẹ́nuba ìkan nínú àwọn ààyè pàtàkì tó ń bẹ nínú kàábà tí í ṣe omi alálùbáríkà omi àpọ́nlé mi zem water lẹ́yìn ìgbà tí màmá wa nana ajara àti anabi ismail aleyhisalatu wasalam tí wọ́n kalẹ̀ sí ìlú bákà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí jíjẹ nínú tí wọ́n kó dání ti tán tí òǹgbẹ dé tí ebi dé wọ́n ní nígbà tí anabi ismail bẹ̀rẹ̀ sí ní sunkún nana ajara ó ń sáré lọ sórí òkè sàfá ó ń sáré bọ̀ mọ́rùwà ó ń sá lọ ó ń sábọ̀ lẹ́yìn ìgbà tó di orí ẹlẹ́ẹ̀kejì ibi tí anabi ismail tó dùbúlẹ̀ sí wọ́n ní ó kàn fi ẹsẹ̀ tilẹ̀ báyìí ìlú bá ṣe yọ lábẹ́gigi ìṣẹ̀ rẹ̀ wọ́n nílẹ̀ kan náà ìmọ̀ ajára bẹ̀rẹ̀ sábà pariwo zamzam ìyẹn ni pé ó ti tó nínú ìgbàgbọ́ àlàyé àwọn àǹfààní wa àwọn kan ní tí nàá ajára bá sọ zamzam pé omi yẹn ó lè fojú ju òkú àti ọ̀sán lọ nínú òkè ọlọ́run gba àlá ìtàn ẹgbẹ́ wákọ́lá fẹ́ mọ pàṣẹ bí kìí ṣe agbára àti àánú náà tó ń bẹ lórí zamzam water gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí sọ̀rọ̀ muslim fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní zamzam water dá fún gbogbo tí yóò bá fẹ́ lò ó fún that is ẹni tó bá ní àìsàn kan tàbí àrùn lára tó bá dà níyàn ọlọ́run lò ní sàn ọlọ́run lè lo sábà bí ẹ̀ òfìfún ní ìwòsàn scientifically ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n not velver ó sọ̀rọ̀ síwájú pé zamzam water ó ní àwọn àǹfààní nípa ti ìlera bákan náà ni dr yayana ṣàlàyé pé zamzam water ó máa ń fúnni ní energy okun ọtún nínú àgọ́ ara ẹni ó máa ń strengthen àwọn cells tó ń bẹ lágọ̀ ara ọmọ ènìyàn zamzam water ni omi tó mọ̀ jù ní gbogbo àgbáńlá ayé ìwádìí ló fẹ́ rìn mẹ́ èyí náà lè gbogbo search ẹ̀ zamzam water tí ẹ wá rí yìí kò sí bí àwọn èèyàn ṣe wò ó lè pọ́n tó bí wọ́n ṣe wò ó lè mú tó ìgbẹ́ rí nígbà kọ̀ọ̀kan kò gbẹ́ rí nínú àlàyé tí mo sọ fún yín nípa ọlá iyì tó wà lára kàábà kàábà tẹ rí yẹn nínú àlàyé wọ́n ló máa ń gba 900,000 èèyàn táwọn 900,000 èèyàn yìí tó bá mu omi zamzam láàárọ̀ kan tó wá lọ́sàn kan tó wá mu kan tó wá lálẹ́ kan tó wá mu kan máa mú bẹ̀ lóòrèkóòrè ẹ gbọ́ omi zamzam water yóò tún máa pọ̀ sí náà ni tí a bá ń kọjá nínú kàábà ẹ rí tí àgbàrá bí mọ́tò gbúgbúgbúgbúgbúgbú ní water waste channel tí wọ́n create síbẹ̀ síbẹ̀ zamzam water kò tán nígbà kọ̀ọ̀kan ó fẹ́ ṣiṣẹ́ arj tó ń ti umra ó fẹ́ rí àwọn mèremère tí ń bẹ nínú mọ́tà tó ń ti medina tí ó tún máa lọ iléeṣẹ́ alfredaus fẹ́ gbé gègèrè lórí gègèrè pẹ̀lú umra ọdún 2026 special umra package máa wà nínú oṣù september àti december 5.2 million naira ni fún àwọn tó fẹ́ tẹ̀lé wa ní september 6 million naira ní december ó máa yà lára ọ̀tọ̀ torí pé yàtọ̀ sí àwọn àyè tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ nínú oṣù september iléeṣẹ́ alfredaus máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí tohir tohif yìí ni ìwádìí jẹ́ kó yé wa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídò eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídò bí 650 million lọ́dọọdún bákan náà láyé yìí jẹ́ ààyè tó lápẹrẹ níbi tí anabi muhammad sallallahu alayhi wa sallam ṣe àbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn tó ṣe tó kù díẹ̀ káàtó fún tẹ̀lé alfredaus lọ sí special umura oṣù September àti December ọdún 2026 ta wà yìí lẹ́yìn àwọn ibi tó ti mọ̀ tẹ́lẹ̀ kò tún ṣàbẹ̀wò sí Tawhid.
2: Alfredaus Hajj and Umra Services Limited náà lè ṣe alálùbáríkà tẹ ẹ nìbá lọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé iléeṣẹ́ Alfredaus 08034105710 08034105710 tàbí kí ẹ kàn sí wa ní nọmba 90 Ìkòròdú Road Friday bus stop ní ìpínlẹ̀ Èkó. Abdulwasin Salahuddin ọ̀nà tó rọ̀ pọ̀nà lórúkọ tí èmi jẹ́ Salamu Alaikum.
3: How far are you still carrying that heavy power bank every week?
4: Báwo ni ṣe o ṣì ń gbé power bank gbangba yìí káàkiri? Ṣé o ti gbọ́ nípa Redmi 17?
5: Redmi 17,
4: èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ka péré sì ni wàá gbiná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ka péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ka péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Tó síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn, tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí o bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ̀ ìyẹn Redmi 17 láàyò lónìí, kí o sì jẹ́ ìgbádùn 7500 mAh battery, èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó o ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
6: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní? Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni o lè fa ìrọ́mọ bí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pé àbójókòó pé o lè fà á. Kí èèyàn over stress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, ìmáa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé, pay and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńtọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ijama. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá? Wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ilàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní machine igbalode ti a fi nse wo yi nisin ti e ba se le kan pere e o fe ma wa se ni gbogbo igbani e wo iroyin to afojuba ona ka hun ti a fi nse toju ni chiropractic treatment ati awon itoju morisirisi miran ti a nlo ni ile iwosan wa leyin gbogbo imojile yi ti mo wa fi ile iwosan bale si abule egba ati ikoroju tori ki eyin ti e ngbo mi ba le bo lowo aisan to nda yin laamu ile iwosan wa wa ni True Test Medical Diagnosis Building Legbe Gendo Newton Bus Stop Gangan ni Abule Ibaleko call our WhatsApp number wa ohun ni 0803-869-0104 asi ni eka ile osan wa ni Ikoroju ni number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ikoroju Road Ikoroju call our WhatsApp number Ikoroju ni 0816-585-8582 awon nimo ilera ti won fe tesiwaju lati gba imo kun imo
5: fun ekun lele alaye lori orisirisi awon otoju ti a ni ni ile iwosan wa ti mi ti menuba e ori won lori website wa www.iasnaturalmedicare.com
6: ti mo to yin ba yonu mechanic ni e o kesi ti aisan kan ba n da yin laamu awa ni mechanic ara e kan so wa fun itoju to peye a ma reti yin
7: labbaik allahumma labbaik
8: ile ifowopamọ tax bank pẹlu ifowopamọ idimọ hajj orilede eyun ni national hajj commission of nigeria ati awọn igbimọ alabojuto irinde ajo ipinlẹ lo fi tayọ tayọ ran wa leti pe aye ti n bẹ sibẹ fun ikowojo hajj ọdun 2027 yara madi ero eyin fun hajj ọdun ti n bọ o pẹlu aniyan to dara ati iranlọwọ ala ipinmu rẹ yoo yori si rere boya onibara wa lo jẹ tabi bẹẹ kọ isin ile akoko ti o dara lati si ajo ifowopamọ naa bẹrẹ si ifowopamọ ni diẹdiẹ lati di ipo rẹ mu fun hajj ọdun ti n bọ ati awọn ọdun ti o tẹle pẹlu si akaunti ifowopamọ hajj tax bank lónìí pẹlu abẹwo ni www.hajjsavings.taxbank.com tabi ko wa ni 0700825225 fun alaye lẹkunrẹrẹ tax bank iwọ nikan la fẹ wa o.

rí tí wọ́n daṣọ bò lójú nǹkan tán. Wọ́n daṣọ bò mí lójú fódìdí wákàtí mẹ́fà. Ọlọ́run ọba mi tún ṣí àhà ló wá gbáyé. Ó ṣẹ̀ṣẹ̀ wáyé kálukú. Bẹ́ni Ọlọ́run ò pa kò níbi lọ. Ló jẹ́ ń pé mo dúpẹ́ o bàbá tí o pè mí o lé nìyàn. Mo dúpẹ́ o bàbá tí o pè mí o lé nìyàn. Ogun táyé pé ó ti yá ju ọmọ lójúmọ́. Gìrìgìrì ẹsẹ̀ olúwa ti ilẹ̀kùn mọ́ wọn. Mo dúpẹ́ o bàbá.

láti lè ṣe Bond FM 92.9 gẹ́rẹ́gẹ́ ni aago méjìlá ọ̀sán lu ẹ̀ka sán ìròyìn àpapọ̀ lẹ̀wà ló ń dé ṣe tí ìgbọ̀yìn láti lè ṣe Bond FM 92.9 ká rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ikeja gani at belo ashu lorúkọ tèmi ṣáájú ẹgbọ́n àwọn kókó inú ìròyìn ọ̀hún àjọ tó ń rí sí ètò ìgbọ́kọ̀sí ní ìpínlẹ̀ èkó ìyẹn lagos state parking authority laspa yóò bẹ̀rẹ̀ ìfòfinmú ẹnikẹ́ni tí kò bá gbàwé àṣẹ lórí ètò ìgbọ́kọ̀sí èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ èkó àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí àjọ inec ti sẹ́ lórí ìròyìn yíyọ ẹgbẹ́ òṣèlú national democratic congress kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò takọ̀ ngbọ̀n nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà àjọ tó ń rí sí ìdẹ́kun ìfọmọṣòwò ẹrú wọ́n láwọn ti ṣetán láti pe àwọn ẹgbẹ́ àwùjọ kan lẹ́jọ́ lórí ẹ̀sùn fífọmọṣòwò ẹrú láti ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè guinea-bissau ti ṣàtúnṣe òfin tuntun lórílẹ̀-èdè wọn wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń rí sí ètò ìgbọ́kọ̀sí ní ìpínlẹ̀ èkó ìyẹn lagos state parking authority ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní fi òfin mú àwọn tó bá tàpá sí òfin ìgbọ́kọ̀sí ní ìpínlẹ̀ èkó lójú náà àti lè jẹ́ kí àwùjọ ìpínlẹ̀ èkó mọ tonitoni gíwá àjọ láṣọ arábìnrin adébísí adélábù àwọn ni wọ́n sọ̀rọ̀ ìdí mímọ̀ tí wọ́n sì ń sọ ìdí mímọ̀ pé àwọn ti ń ṣe ìpolongo fún gbogbo àwọn oníbàárà láti wá sí ọ́fíìsì láti wá gba ìwé àṣẹ lórí ètò ìgbọ́kọ̀sí èyí tí kò ní máa tàbùkù bá àwọn aráàlú lẹ́nu okòwò tiwọn gẹ́gẹ́ bí ó ṣe ń sọ wọ́n ní gbogbo ìlànà à ń tọ̀ lórí ètò ìrìnà ọkọ̀ ló gbọ́dọ̀ jẹyọ ní ìpínlẹ̀ èkó bákan náà ló ń sọ ìdí mímọ̀ pé ọdọọdún ni ìwé àṣẹ ọ̀hún wáyé èyí tó yẹ kí àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ náà àwọn tó bá ń kópa níbi ètò náà kí wọ́n mọ wá sí ọ́fíìsì láti wá gba ìwé àṣẹ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kan ti kún sí gbogbo ìwé èyí tó yẹ pé àwọn ti fi ránṣẹ́ bákan náà ló jẹ́ kó ìdí mímọ̀ pé gbogbo àwọn oníbàárà wọn ni àkọọ́lẹ̀ ti wà ní ọ́fíìsì àwọn tí wọn bá sì ti ní àkọọ́lẹ̀ kí wọ́n wá láti wá gba ìwé àṣẹ ọ̀hún ó rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn láti rí pé wọ́n tẹ̀lé gbogbo àlàálẹ̀ òfin ètò ìgbọ́kọ̀sí ní ìpínlẹ̀ èkó bí bẹ́ẹ̀ kọ́ wọn ò fi mú kàtà òfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lábẹ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n dá sílẹ̀ lórí ètò ìkówósí ìlú ti bẹ̀rẹ̀ ètò àyẹ̀wò fínífíní pàápàá jùlọ lẹ́ka àjọ tó ń rí sí àkọọ́lẹ̀ owó ní ìpínlẹ̀ èkó ní àwọn ìjọba ìbílẹ̀ tó lọ sí bí ogún àti ìjọba ìbílẹ̀ mẹ́tàdínlógójì jákèjádò ìpínlẹ̀ èkó ètò ọ̀hún tó jẹ́ ọlọ́sẹ̀ méjì ó ní wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ àmúwò ọ̀dọ̀fì bàdágùrì ajérọ̀mí ìfẹ́lódùn ìkẹjà orí adé àti ìjọba ìbílẹ̀ ìfàkọ̀jà local government wọ́n jẹ́ kò dínú ẹ̀ pé àyẹ̀wò ọ̀hún ó ní gbogbo ètò ìnáwó tí wọ́n ṣe títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2024 láti wá ṣàlàyé fínífíní lórí bí wọ́n ṣe náwó ọba ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún lórí àpò kówó sí ìlú ọ̀gbẹ́ni rẹ́ni akínsọ̀yà jẹ́ kò dínú mọ̀ pé ètò náà kò wà láti fi dẹ́yẹ sí ẹnikẹ́ni ṣùgbọ́n láti wá ṣàlàyé lórí owó ìlú tí wọ́n gbé lé wọn lọ́wọ́ bí wọ́n ṣe ná àti àwọn nǹkan tí wọ́n fi ṣe fún àwọn ará ìlú bákan náà ni wọ́n ní àwọn máa tẹ̀síwájú láti pé àwọn pe àwọn tí ọ̀rọ̀ kàn láwọn ìjọba ìbílẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ onídàgbàsókè jákèjádò ìpínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kàndínlógójì kalẹ̀ tó jẹ́ pé wọ́n máa lọ ṣe àyẹ̀wò láwọn ilé ìwòsàn ìjọba àti bí ààbò ṣe wà fún àwọn aláàárẹ̀ jákèjádò ìpínlẹ̀ èkó àti àwọn ibi tí ilé ìwòsàn ìjọba wà lójú náà ti jẹ́ kí ààbò wà fún àwọn aláìsàn ní ìpínlẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ náà ní ìlú èkó alákòóso fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí jẹ́ kó dìbò mẹ́ pé ètò náà ni wọ́n gbé kalẹ̀ láti fi mọ bí àwọn òṣìṣẹ́ tó wà ní ilé ìwòsàn tó jẹ́ ti aládàáni àti ti ìjọba bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn sí bákan náà ní àwọn tún ṣàyẹ̀wò lórí àwọn tó jẹ́ ti oníwòsàn ìbílẹ̀ àti àwọn tó ń ṣe ìṣègùn ìbílẹ̀ àti àwọn tí wọ́n ń ta oògùn àti iléeṣẹ́ tó ń pògùn káàkiri ìpínlẹ̀ èkó lójú náà àti mọ bí wọ́n ṣe ń ṣe àwọn iṣẹ́ wọn sí èyí tí kò ní ṣàkóbá fún àwọn aláìsàn olùdámọ̀ràn sí gómìnà lórí ètò ìlera àti ìgbìmọ̀ amúṣẹ́ṣe ọ̀hún dókítà kẹ́hìndé ògúnyẹmí jẹ́ kó dìbò mẹ́ pé ètò náà ni wọ́n gbé kalẹ̀ kí ààbò tó péye lè wà fún àwọn aláìsàn àti aráàlú àti láti lè wo àyíká tí àwọn ilé ìwòsàn ti ń tọ́jú aláàárẹ̀ bákan náà ni akọ̀wé àgbà sí àjọ tó ń rí sí ètò ìlera dókítà dayo lajide àwọn rọ gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn láti pé wọ́n mú ìjábọ̀ gbogbo ètò iṣẹ́ wọn wá láàrin oṣù mẹ́ta lójú náà àti tán gbogbo àwọn ìṣòro tó bá fẹ́ jẹyọ lẹ́ka ọ̀hún
won ni enikeni ti iwo ba nipa lati seran lowo fun ohun na le enikeji e o ya toju e oko lara awon ti wo gbe eto zakat and zakat foundation ti won gbe dan ti won sin le waju ni ipinle eko ni ilu eko ti je ko di mimo pe ati orilede nigeria lapapo won ti je ko di mimo pe owo ti awon ti tari si awon ti ko ri ka muko jakejado orilede wa nigeria ti n lo sibi egberun lona ojilele edegberin o din merin yen 736 million naira ti awon ti pin fun awon tun lo sibi egberun meta ni awon ipile tun lo sibi ogun jakejado orilede wa nigeria lojuna ati peto eto ilese wogbe eto re nlagbara ati awon kan mi ti won nilo won ni bi awon se pin owo ohun gege bi atejade ti o waye ni alawusa ikeja won ni leleka jeka ni awon pin owo na lojuna ati je keto ro ni lagbara wa fun ara ilu ati dagbasoke eto oro aje papa julo leka eto eko leka eto ilera ati bebe lo en tojo odari agba zakat and sadakat foundation of moba sulaimon olaguju je ko dimi pe gbogbo owo zakat ti awon eyan da si awon lowo ni awon eyan lati pin fun awon ti ko ri ka muko ti awon sin lo si eleka jeka lojuna ati pe gbogbo awon eyan ni won je anfani e alaga igbimo amusese ni egbe zakat and sadakat foundation ojogbon tajudin yusuf won sapojuwe eto saka awon gege bi eti won fi lele lati ma pese oro fun awon ti ko ri ka muko ati eni to ba nilo iran lowo ki awon le se iran lowo fun lati ara e ojogbon yusuf won ni gege bi awon se je adari ohun to je ti institute of islamic finance professional won ni awon kan si awon ti oro kan lojuna ati pin owo na lai ni konu ko ninu royin apapo le wa le n gbo lowo lati le se bond fm 92.9

0: ẹṣẹ púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa ìròyìn àpapọ̀ lẹ̀ wá ń tẹ̀ síwájú láti lè ṣe wa bond fm 92.9 ẹ̀ka radio nigeria tó fi kalẹ̀ sí onígbòǹgbò nílùú ìkẹjà wọ́n ní kàkàkà dínà mú àgbàrá gbọ́dọ̀ máa lànà fún ni o ìjọba ìpínlẹ̀ ogun wọ́n ti kéde o lórí òjò àrọ̀rọ̀dá ti ẹlẹ́ẹ̀kejì rú ẹ̀ èyí tó wáyé ní ọ̀ọ́dún yìí tí wọ́n sì ń sọ di mímọ̀ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ogun pé ojú lalákàn fi ń ṣọ́rí wọ́n rí pé wọ́n palẹ̀ mọ́ fún òjò èyí tó ń rọ̀ lásìkò yìí ẹni tó jẹ́ alákòóso fẹ́ẹ̀tù àyíká ní ìpínlẹ̀ ọ̀hún ọlá ọ̀rẹ́ sọ̀yà àwọn ni wọ́n sọ di mímọ̀ ní ìtẹ̀lé ọ̀rọ̀ àwọn àjọ tó ń rí sí ìwòye ojú ọjọ́ tí wọ́n sọ di mímọ̀ pé òjò ọdún yìí yóò pọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí òjò náà ṣe ti bẹ̀rẹ̀ ní fún ti sáà àkọ́kọ́ ti ọdún tá a wà yìí wọ́n ní sáà ẹlẹ́ẹ̀kẹta òun ni ó tún lọ báyìí bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ètò àti ṣí àwọn omi alagbalúgbú odò tó wà ní agbègbè ọ̀hún ni wọ́n fi wá kéde fún gbogbo àwọn tó ń gbé ní agbègbè ọ̀hún pàápàá jùlọ omi odò sokori àti ọ̀páró àdìyàn erúfuru yẹmúlé àti gbogbodi àti ìjàmìdó wọ́n ní àwọn odò yìí ló jẹ́ pé àwọn yóò ṣí lásìkò yìí tí ìjọba sì wá ń rọ gbogbo àwọn tó ń múlé ti odò bí àwọn tó ń gbé ní agbègbè ìṣẹ́ri arépo mawere magboro àkútè àti múrewá láti pọ́n wà ní ojúlọ alákànfin ṣọ́rí kí wọ́n sì kúrò ní agbègbè náà bákan náà ni wọ́n tún rọ àwọn tó ń gbé ní agbègbè makun omi ìwòpin òní ìfara ìgèlè ní ogun waterside àti èbúté imobi ní ìjẹ̀bú east àti gbogbo àwọn tó ń gbé ní agbègbè ìpókíá láti pé wọ́n palẹ̀ mọ́ fún òjò bí wọ́n ṣe fẹ́ ṣí omi ọ̀hún á ti bọ̀ jẹ́ kí ẹ̀kún omi kí ó tún pọ̀ ní agbègbè náà ọ wá rọ̀ wọ́n láti pé wọ́n lọ fara ṣoko sí àwọn ibìkan lójúnà àti má jẹ́ kí omi yalé àgbàrá yàgbòrò fi ojú wọn rí màbùn wọ́n ti jẹ́ kó dínà pé pípéjọpọ̀ àwọn ọlọ́tẹ̀ kan ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ní pàápàá jùlọ àwọn ikọ̀ kan tí wọ́n pọ̀ ní G100 Political Opposition èyí tí wọ́n ń sọ di mímọ̀ pé àwọn fẹ́ parapọ̀ láti yọ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nípò wípé kò rí tètè walẹ̀ tó ẹni tó jẹ́ olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Kwara ọ̀mọ̀wé Bashir Ọmọ́lájà Bọ́lárìnwá àwọn ni wọ́n sọ̀rọ̀ di mímọ̀ nílùú Ìlọrin wọ́n ní gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ pọ̀ yìí ni wọ́n fẹ́ já ìjọba pàtì ní tipátipá yìí tí kò ní mú ìdàgbàsókè tó lọ́rìn bá orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Bọ́lárìnwá tí wọ́n jọ ọmọlẹ́gbẹ̀ẹ́ aṣojú ṣòfin tẹ́lẹ̀ rí ní ẹgbẹ́ òṣèlú APC láti ọdún mẹ́ta sẹ́yìn wọ́n ṣàpèjúwe ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn ètò ìdàgbàsókè tó lọ́rìn èyí tí wọ́n mú bá orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní lára rẹ̀ ni àwọn àtúnṣe ojúnà èyí tó ti fẹjú kẹ̀kẹ́ àti àwọn ètò ìléṣẹ̀wọ̀gbé èyí tí wọ́n ṣe fún aráàlú pàápàá jùlọ ètò ìrànwọ́ owó èyí tí wọ́n tún ṣe tí wọ́n pè ní NELFON fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe ń sọ di mímọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ètò ọrọ̀ ajé ibẹ̀ ó ti ń bá ti àgbà ńlá ayé dọ́gba báyìí láti gbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà gẹ́gẹ́ bí ààrẹ láti ọdún 2023 ó wá ṣàpèjúwe àwọn G100 wọ̀nyí tó jẹ́ alátakò wípé àwọn ìsọfúnni tí wọ́n ń sọ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìsọfúnni oní ìṣinilọ́nà ọ̀mọ̀wé Bọ́lárìnwá tí wọ́n fẹ́ ta kọ̀ǹgbọ̀n gẹ́gẹ́ bí sípò gómìnà ní ìpínlẹ̀ Kwara wọ́n gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àwọn àtúnṣe èyí tí wọ́n ṣe fún orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì sọ dímẹ̀ pé ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà yóò ṣègbè lẹ́yìn wọn pẹ̀lú àwọn iṣẹ́ èyí tí wọ́n ti ṣe fún orílẹ̀-èdè yìí àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà ti sẹ́ lórí ìròyìn kan èyí tó lu ẹ̀rọ ayélujára pé àwọn yọ àwọn kan tí wọ́n fẹ́ ta kọ̀ǹgbọ̀n fún ipò ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress ní ìpínlẹ̀ Anambra àti ìpínlẹ̀ Benue kúrò nínú àwọn orúkọ tí àwọn tẹ̀ jáde alága adarí ìsọfúnni lẹ́ka àjọ INEC Mohammed Kudu Haruna wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìròyìn ọ̀hún kò rí tètè walẹ̀ torí gbogbo àwọn akópa pátápátá pẹ̀lú ìlànà à ń tẹ̀lé tí wọ́n ti forúkọ sílẹ̀ lábẹ́ àjọ INEC àti àwọn ẹgbẹ́ òṣèlú tó ń lọ síbi 22 tí wọ́n ti forúkọ sílẹ̀ nínú orúkọ gbogbo wọn ti wà nínú àwọn tí yóò ta kọ̀ǹgbọ̀n àti àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣojú fún kò sí ìròyìn òótọ́ nínú pé àwọn yọ orúkọ àwọn kan tí àwọn sì fi èmí ìdìpọ̀ rẹ̀ àjọ tó ń rí sí dídẹ́kun ìfọmọṣòwò ẹrú ìyẹn National Agency for the Prohibition of Trafficking in Person NAPTIP ti pe fun ayewo finifini lori awon egbe awujo kan e ti won fi esun kan won wi pe won dogbon lo ogbon alumokoro yi lati lo ma ko awon omo to wa ni oke oya papa julo lati lo ma fun won se owo eru alukoro ajo native Vincent Adekoye awon ni won soro edi mo fun awon eso alabo nilu Abuja won je ko di mo pe awon omo to nlo sibi Ogofa odi meji lati ipinle Nasarawa ipinle Benue ati awon ipinle mi ni arin gbugbo koya oke oya lo je pe awon gba kale lowo awon ajo kan ti won fe lo fun won se owo eru bako na ni ogbeni Adekoye je ko ni me pe isoro eto abo ati wahala ton sele laarin awon Fulani darandaran ati awon agbe ni won dogbon lo lati lo ma fi ba awon molebi won bi pe awon fe ran awon omo na lowo sugbon iranlowo ti won fe se iranlowo iti yo sakoba fun awon omo won ni won wa ro awon obi ati alagbato lati wa loju la confirmation lori awon eni ti won ma fa awon omo won le lowo lati ile okere awon oludibo ni orilede Guinea-Bissau ni won ti fowo si ki won se atunse lori eto ofin orilede won gege bi atejade to jade lati orilede ohun won ni lati osu kokonla odun ti o koja lo je pe awon ologun ti gba ijoba ni orilede na sugbon ni bayi gbogbo awon ofin tuntun ti won se ni orilede na won lo je pe o segbe leyin awon ologun won de ba si gbagbo orilede Guinea-Bissau lo je pe awon ologun ti dite gba ijoba ti won si ti gba ni ona to po yanto lati gba ti won ti gba ominira lati odun 1974 lowo orilede Portugal iroyin apapo to son ni ko ni jubai lo sugbon ki to mu asopun e tun gbo awon kokonu re lekan si Ajo to ri seto igbokansi ni ipinle Eko yen Lagos State Parking Authority last year yo bere fofin mu enikeni ti ko ba gba wi ase lori eto igbokansi ni ipinle Eko Ajo to ri seto dibo nile yi ti se o lori iroyin yo egbe oselu National Democratic Congress kuro ninu egbe oselu ti yo ta kongbo ninu eto dibo to nbo lona Ajo to ri si deku ifowo ifomo sowo eru ti setan ati pe awon egbe awujo kan lejo lori esun fifomo se owo eru bako na ni amuwa lati le okere pe orilede Guinea-Bissau ti satunse ofin tuntun orilede won eyin eyan wa agbajowo la fin so yajeje owo kan ko gberu lori e je ka fo so po pelu isejoba tun lo lowo ki won le ku wa dele ni ri yo sese fun wa eyi lo pe orin ohun to tin de se ti gbo yin lati le se wa Bond FM 92.9 eka Radio Nigeria to wa ni onigbongbo nilu Ikeja opolowo wa yi dat fagbo ati Leke Badru so won ko re njo lati Dede gẹsi lati ara iroyin wa Ganiat Bello Ashiru loruko temi ese 1032 wa iwe o
1: Edumare lo diri e wa

0: bó ṣe ròyìn bọ́ndé fm àwa máa lọ bá.
1: Ìlera lọ́rọ̀, a ní aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
2: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe, àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe, tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe, ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rorẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn ún wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe, ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Genemas Investor ṣe, ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisilọla Pharmacy, wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunola. Ẹ lè rí rà ní Oges Pharmacy, Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy, wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council, wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Ìrókò Road, wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè, wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy, wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy, wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, NEPA Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, number 1, Demoni Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀ràn, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akeogun ní Pàjà, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjà. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-45087-2. Address ọ́fíìsì wa, Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàìsàn ṣe wa o.

kaki si ayo ti to wa kan sile.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kọ́lọ́run ọba fi ọ̀nà mọ gbogbo wa lágbára Ọlọ́run a ní ṣíṣe o a máa tẹ̀síwájú láàárọ̀ tòní lọ́sàn tòní iléeṣẹ́ Bond FM torí pé a ní fún a ní ìgbà ní iléeṣẹ́ wa àwọn ẹ̀yà ìgbò náà ti dé nǹkan sí obì o ti wà tá a bá ti gbé agbára lẹ̀ ní aago méjìlá àbọ̀ àwọn ó máa tẹ̀síwájú wọ́n máa sọ pé ingiringindo nkédu ọdínmá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀tẹ́ tí ń gbé polówó ọjà wá sí iléeṣẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ara létí ẹ̀ kì í bọ́ndẹ́ẹ̀dín rédíò yín kúrò níléeṣẹ́ Bond FM 92.9 ẹ kú fẹ́ wa ìfẹ́ tẹ́ ní tiwa kùkú níkú lágbára Ọlọ́run ọba gani àti bello ashu lórúkọ tèmi pẹ̀lú ẹni kejì ni tájọ ṣiṣẹ́ lónìí.
1: Fauzia Salako sọ ní lórúkọ tèmi o alájà làlìgà a dúpẹ́ fún yín o àmọ́ lóore bẹ́ẹ̀ ṣe yàn aláàyàn rédíò alimakẹ́tì gania orí gbó wà
0: bí àmórí bẹ́ẹ̀ pẹ́ igo ilé mò ń mú lọ sí korodu korodu kọ́nà làjọ ń gbé abilẹ̀ tí gbogbo sọ̀yà kówó lè pè iná ni owó máa pé lágbára lọ àwọn akẹ́kọ̀ọ́ wa náà wà ń bí ẹ̀mẹ̀ pé òṣà tá a bá ṣe tá a bá lé ọmọdé sẹ́yìn àwọn bàbá wa ní pé róòṣà bẹ́ẹ̀ àwọn bàbá wa ayé ní rọmọ wọn ní róòṣà bẹ́ẹ̀ kò ní fẹ́ parun àwọn ayé ní rọmọ fọwọ́ aláàyè àwa sọ̀rọ̀ àwọn ọmọ wa náà wà nígbà àwọn náà ń kẹ́kọ̀ọ́ ó yá dárúkọ káwọn ọmọ mi lè mọ̀ pé ó wá bí iṣẹ́ kìí ṣe pé ó ṣeré lọ.
2: Orúkọ tèmi ni Moshood Ali Ayomide láti ilé ẹ̀kọ́ Lagos State University of Education.
0: Ọlọ́run àfiyè yìí gbọ́ngàn ojúgo.
3: Orúkọ tèmi ni Olúwa ní Fẹ̀mí Ọ̀jẹ̀dẹ̀ láti Kwara State
0: University. Gbẹ̀dùn sí máa kì í gé èèyàn jẹ.
3: Láti Kwara State University Malete.
0: Ẹ̀yin ọ̀gá madam ọ̀gá ẹjọ́ ìnilátà àwọn tí mọṣẹ́ tẹ fẹ́ ṣe.
4: Orúkọ tèmi ni Atosin Olúwafisayomi láti ilé ẹ̀kọ́ Kelebi University.
0: Eégún láti kẹ́yìn ìgbà yẹn kọ gbogbo
1: àwọn ọmọ. Àyànwálé o.
0: Àyànwálé.
5: Ẹ ká sọ níbi tẹ́tí ń gbọ́ orúkọ tèmi ni Àyànwálé Ayọ̀mídé láti Kwara State University.
0: Lágbára Ọlọ́run ọba Ọlọ́run àfi ìmọ̀ náà àfi
1: ìyẹn
0: oríyìn akọ́kì láṣẹ aláwùrọ̀ àbí ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ̀ tí ayọ̀ àtàláfíà láti fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rí ire o.

Happy on the 92.9. Happy on the 92.9. Happy on the happy.

Manani.

0: bẹ́ẹ̀ni owó democracy lábẹ́ bó ṣe wò ó lè rí ìjọba àwa ara wa kò sí ta lè fi wé jákèjádò ọ̀gbà ńlá ayé torí pé ìjọba ara wa náà ni ìjọba alágbádá eléyìí táwọn jòkóó sórí tébù jọ sọ̀rọ̀ papọ̀ jọ ṣiṣẹ́ papọ̀ jọ bára wa sọ bá a ṣe fẹ́ leléyìí bó ṣe yẹ kó rí leléyìí àwa ò gbà àwa ò fẹ́ eléyìí ẹ bá wa ṣe àtúnṣe lórí eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn sì jọ gbọ́ra wa ayé tọrọ wa ó jọ yíra wa kò sí ìjọba alágbádá a ò lè fi wé ìjọba ológun láéláé ló fi jẹ pé àdúrà ńlá máa gbà pé ìjọba democracy tá ń lo lórílẹ̀-èdè nàìjíríà yìí ààbò tó péye kó túbọ̀ wà lórí rẹ̀ gidigidi lágbára ọlọ́run elédùmarè níjẹta kọ́ nìyẹn tí à ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ aráabí tí wọ́n fi tipá gbowó lọ́wọ́ àwọn onímọ́tò ìrọ̀lẹ́ àná ni mẹ́sẹ̀jì kan wọlé látọ̀dọ̀ aláàjì sàrú ahmed tí wọ́n jẹ́ alága àmátò tí wọ́n ń sọ nípa ẹnìkan tí ó ta púpọ̀ ń fẹ́ gba ẹgbẹ̀rún mẹ́wàá tó tán 10,000 naira lọ́wọ́ trucker ní agbègbè ìyànà ọba wọ́n tún 5,000 bẹ́ ó lóun ò ní gbà ó ní àfi ti 10,000 naira yìí tó bá pé tí ò dé kọ́bọ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni yẹn kìí ṣe ọlọ́pàá o kìí ṣe lasma o kò já tíkẹ́ẹ̀tì local government o àwọn náà sàkóra wọn jọ pé èyíkéyìí ọkọ̀ tí ó bá kọjá ń bí ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá èló wá gan-an lọ́lọ́kọ̀ àfàyàfà ń jẹ lérè lórí ọkọ̀ wọn kí wọ́n tó ra diesel kí wọ́n tó ra ẹ̀yọ ara ọkọ̀ tó bàjẹ́ kí wọ́n tó ṣe gbá kí wọ́n tó ṣe àwo kan tó wá máa pa 10,000 naira síbì kan àpò bo ìyẹn fẹ́ ṣí irúfẹ́ owó bẹ́ẹ̀ sí ẹ̀dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ra wà ẹ mọ̀ jẹ́ kí a fara ní ara wa eré náà sì ni ó máa gbé wa lọ sórí kókó ọ̀rọ̀ tá ó máa gbé yẹ̀wò fún tọ̀sán tètè ní lórúkọ àwọn aláṣẹ ìkànnì bond fm nàìjíríà dọ̀tí náà lórúkọ olóòtú àgbà àgbà olóòtú yányán alàgbà gbẹ̀ngà fatilé abiodun ìlú gbajú yẹmi adésànyà àwọn náà ni wọ́n ń pe ètò yìí papọ̀ láti yàrá ìròyìn àti ọ̀rọ̀ tó ń lọ tiléṣẹ́ bond fm nàìjíríà dọ̀tí náà babatunde hussaini olówà ní ìdí ẹ̀rọ ọmọ tá a sádùkù náà bẹ́ẹ̀ ń bí pẹ̀lú omi fún títọ́ sátidé ni abdulwasin salahudeen ọmọ tó mọ kọ́lọ̀ lórúkọ tí èmi ń jẹ́ o kí ni a máa gbé yẹ̀wò lórí ètò fún títọ́ sátidé nípa máa ń sọ pé tí a ò bá lè mójú kúrò a máa mójú tó ni o torí pé àgán lọ́rọ̀ tó ń bẹ́ ńlẹ̀ yìí gbogbo wa náà lájọ gbọ́dọ̀ mójútó wọ́n dẹ̀ sọ pé ìpìkọ àjọ kan ni gbogbo aráalé náà ni wọn jọ ń gbé ọba wọn ni o gbé ọba ń gbọ́ gbègbè tó bá kọ̀ tó sọ́pọ̀ ò ní gbé nígbà bá gbé ìdàsẹ́ǹkùlé rẹ ọlọ́mọ jẹ́ kí wọ́n gbé ọ̀ràn sí ẹ̀ǹkùlé ẹnì kọ̀ọ̀kan wa àmì kàmúkàmúkàmúkàmú ní kò tó bí ẹ̀mí èjì báyìí wọ́n ní gbọmọgbọmọ la fi ifá adití ṣe ni ààrẹ ń fi ọ̀rọ̀ náà ṣe lórílẹ̀‐èdè nàìjíríà pé tọ̀ àwa ti gbìyànjú ta ọwọ́ wa o nípasẹ̀ ti ìjọba àpapọ̀ láti dájú pé owó sùn wá bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí a bá wá rí ìnira tó bá ń jẹyọ ní àwọn agbègbè kan àwọn tí wọ́n jẹ́ gómìnà ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àwọn ni kí ẹ bí bó tilẹ̀ jẹ́ wípé àwọn míì ń sọ wípé ààrẹ kò yẹ kí ọ̀rọ̀ yẹn ó rí bẹ́ẹ̀ èyí tí ẹ fi ń fún àwọn gómìnà ní owó yẹn ẹ bá dẹ̀ bó ṣe ọ̀nà méjì níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ìyẹn èlé owó tí à ń rí lórí epo rọ̀bì àbá ti máa fi sí àwọn ojú ọ̀nà wọ̀nyí pé nígbà bá ṣe federal road tó wà ní oṣù sọ̀rọ̀ local government o táwo èyí tó wà ní ifọ̀ táwo èyí tó wà ní ìfẹ́ lódún o táwo èyí tó wà ní ìrẹ́pọ̀ ọdún o táwo èyí tó wà ní akínyẹlé o lágẹ̀lú o táwo ọ̀nà tó wà ní adóodo àti bẹ́ẹ̀ lọ eléyìí yóò jẹ́ kí iṣẹ́ ó tètè yọ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí ọ̀pọ̀ kan ń gba owó tí wọ́n kàn ń ṣe as usual lórí owó yẹn lọ ẹnìkan ní kéde tó máa as usual ẹ bá rí google kí ẹ bèrè àlàyé tó kù lọ́wọ́ rẹ̀ bákan náà nínú headline kan kọ́ nìyẹn lọ́sàn-án yìí ni mò ń rí ká tí alábùjọ fún abuja ń sọ pé ẹ kàn ń sọ bẹ́ẹ̀ ni ààrẹ ò lè máa làlẹ́ àwọn gómìnà lọ́wọ́ bí wọ́n ṣe máa ná àwọn owó tí wọ́n ń fún wọn fún àwọn ìpínlẹ̀ wọn torí pé in ti a n pe ni autonomy o wa ipinle kankan lo ni ase lori ise akoso eto isuna owo ara re ba ti wa so yen ta nje lenu tori after pa lata ra je loku isojoba to wa ni ode yi awole bon ti kaju ilu sugbon won ti raka aro iko ni royin gbe ti won fe se oju ona irin reluwe ti o lo lati ipinle Eko ti o lo ri kanle gban si agbegbe Meduguri lohun pe reluwe yo je ona ti reluwe o ma rin iyen ni 360 km/h eni pe mo fe gbe lati Eko lo Meduguri o le mo ju bi abi wakati mewa si wakati meji ra lo direct tara so se ni ti o ni si yonu kankan rara loju ona idade duro kankan ko ni si bi ba ti fe duro to fe ja ero chari bi en ga wa ko lan lo ha nkan to afoju lami e to wo pe ah ida bi awon wo yi ntoto awon project kan kan ri awon ti mo mu development wa o sugbon ibi ki wonu koro mi o wo ah bi o ba de ti si onje irobuku ni mo wonu eyan o ati wi pe bonje ba ti kuro ninu ise yoruba won ni ise o buse niyan boye je ke awon kan so pe ise ku fe re fe won na ise buse ni o tori ngba ti yan ba ti ri onje je ti awon aran nu yan ba tin se opolopo adura fun yan e to ku o buse niyan ni awon wo pe lenu ile ni to mo nisin apelu bodo o ti gbera o ti lo si 200,000 naira irese pe awon to bi a fi lori pe oluwa o se o oluwa o se oluwa o se o da be ni pe o tin se normal irese o tun ti gbe body o tun ti gbe body awon kan to wa wo pe ah emi la won turkey chicken to pe a tin ri kilo kan ra ni 55,000 53 o ma ti gbera bayi o 7,000 68 o ni kilo kan lo n ba de latoja dawun pe ewa ijoba an dupe lowo Olorun won lowo tin sun wa bo orilede Nigeria awon ounje abi toru pa ti wonu embarment ni lori da pe o jo to fe ma to fe ma fi gbera ni ejo oju se ta lu ye ko je gan lati ma moju to awon ohun ti a mo pe ni bi ile ti o gun ori oja wa lore kore ta kan sun lale ta de ji la rojo keji ta ko de so fun pe to e ni binu ni o isu te ra ni 1500 lana o ti di 3000 naira o ogede 2500 o o ti di 4000 ati be be lo e ba de fe mo binu lo fun pa janu won le ejo bi awon ko o nti awon ba rira loja na ni awon ase kini na ni awon ma la awon ma ta o so e le blame awon o ba won kan so pe we a le blame won lo to tori okolopo awon agbe mu o fi be ru lo a e ja beru Olorun a awon agbe te ni won oroko lo yi Olorun tin ba wa segun awon ara bi die die ona tin clear bi asa awon oloyinbo awon agbe won tin fi style roko lo die die te ba ri won roko lo e kan ni wa e ku ba ri be pe won fi be ri owo ohun fi sise dabi alara ni akada e ja beru Olorun o ni section kan labe Ministry of Humanitarian Affairs ti won ni eto ti won se fun awon agbe lododun won ni iyan tun ko nbe edakun orun wo la ko si gbe Dubai ona wo la gbegba ati pe oju se ta ni lati ri daju pe awon ile ti won kan ma gun ori oja wa lai so se yi ogbon wo la fe da si se awon ya loja la be se awon ijoba la be ti ba so nipa ijoba e mo so ni bile ipile oro mi pe ijoba wo ko so pe owo tin sele an ko fa awon gomina be awon alaga ijoba ibile owo ti won na ti gbe pele si ijoba ibile kan de ni only department of agriculture super for agric lawon local government o da bi minister of petroleum ni awon yan ma ja si ni so go as e wa se info owo wonu department of agriculture lawon local government so go wa pe local government joko e ni binu ejo ibo ni oko yin ti e fi gbe tomato oko ti e tin gbe ege ni bo lo wa loro ba di wo mi nwo to do wa ke bi ti awon gugu ijoba bile na tin ni oko kan tabi omiran ni ko ye ko kini ohun ko tun le dandan to bayi ko lo ma jo le fun eniko kan wa oju lame to wo le yin o fi wo fun to so tin ko se bunbe o ko se bunbe o ka yo ma yara wa ni la kai ka ma yara wa logbon ni o a ti se bayi ounje yoruba won bo je ba ti ku nu ise ise buse o ounje yi na ni o gbo za tin complain epo won epo won epo won epo won be eyan ba ri ounje asiko je oko ba ti e won yo ra ma fa ara da fe re fe titi da koko ti olohun fi ni kiri finali opo lo lede nigeria ti gbogbo o fi lu le pepe pe bi bi owo ti bi sugbon nigba ti o ba so nje o ma ba ikarade o ma ba ikarade 0706316196 ona wo la gbigba to nje o fi sun abo lo lede nigeria ati pe ojuse ta ni lati le mu ki aye pada rere ko de ba awon ounje ta nje lo lede Nigeria wa yi opolopo oja enikan soro oja kan ni agbegbe bi kan bi a ka so pe ni ipinle Oyo pe ti oja ba tin tori oko denu oja yen bayi bi a awon ti an sumo ya loja ni bi kan ni o awon ni won ra gbogbo oja yen pa lo wa awon ti n gbe oja yen bo awon ni wa ma determine iye price ti oja yen ma jade si market won ni middlemen won lawon ye gangan la danwo ounje to won ro lede Nigeria ona wo la wa gbigba on lo la to kale bere be yi lati je ko ounje o sun wa bo 0706316196 0706316196 0706316196 bon bo
1: Diri Bosa.

0: Bẹ́ẹ̀ni o, 07063161916 náà ni ojú òpó tí ẹ máa pè wá sí o. Ẹnìkan ní gbogbo akọ́la máa ṣe àgbẹ̀. Hello. Ẹ káàsán máa orúkọ ibi tí a ti ń pè wá ìkànnì Bond FM láwà. Mọ̀mọ́ inú. Mo kì bọ́mi mọ́tòṣọ́ láti Bàrígà. Oye bá mi dá sétò ọgbọ́n ò láà dá sí báyìí.
1: Àwọn ọ̀jọba, àwọn náà wọ́n ráyè sí wa, ojúṣe tí wọn náà wà bùkárà àdúgbò
0: àgbẹ̀. Ẹ ṣáà wò. Ẹ jẹ́ ká wò ó yà.
1: Ẹ̀rọ ìgbà ìjọba tó bá tó wọ́n ráyè sí wa ni, tó bá ti rẹ jàdí ní wíkẹ́ndì, tí wọ́n ń ra àwọn ọjọ́ rẹ láti ní
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, nígbà COVID-19. Ẹ ṣe gani, God bless you. 07063161916. Ọ̀rọ̀ tí àìrú tí wọ́n sọ, òmìnira ti àwọn orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè United States of America, tó jẹ́ pé ìjọba yóò ti ra ọjà yẹn lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ lówó tó lè pé wọn. Ìjọba wà á ọmọ subsidize fún àwọn aráàlú, ìyẹn ni pé kíní ọ̀hún yóò wá tún dín owó díẹ̀, àwọn aráàlú tún ríra ní ọ̀pọ̀kọ ọyọ̀kù, yálà àwọn ohun ọ̀gbìn ni o tàbí àwọn ohun abìyẹ ni o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀, ọ̀rọ̀ tó kọ gbogbo wa ni o, 07063161916. Ẹ má tẹ̀lé fẹ́ finance àwọn àgbẹ̀ sí wọn náà rẹ́dí láti dákú Adínìkẹ́. Àbó ò ní dákú. Wàá dry. Ṣùgbọ́n tó wà pé kò jẹun, ó ní try. Wọ́n ní kò wá dákú, oníwà try. Ọmọ táyọ̀ sí ìwọ́lè dákú ń tiẹ̀. Ìwọ́lè dákú ń tiẹ̀ òpin ẹ̀. 07063161916. Hello. 07063161916. Ẹ máa gbìyànjú ẹ̀ kan ní Bond FM 92.9 rédíò alára àgbà ìdáhùn náà la wà táǹdà bí ẹ̀dùn tí à ń rọ̀ bí òwú. Ọ̀nà wọn làágbà ọgbọ́n làádá sí tí oúnjẹ yóò fi sùn wábọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ lérò wípé a lè gbé láti jẹ́ kí oúnjẹ kó tó bọ̀ pọ̀ sí dáadáa? Ẹlòmíì kò tiẹ̀ fẹ́ rántí pé òun ò ráṣọ gidi wọ̀ mọ́ nígbà ibi òjò gbádùn. Ebi ò rọrùn. 07063161916 ni ojú òpó tí ẹ fi lè pè wá láti bá wa dá sí ètò fún ti ìrọ̀lẹ́ tèmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ lọ́kùnrin lóbìnrin wọ́n bẹnu oko. Adúpẹ́ Ọlọ́run fún orílẹ̀-èdè Nàìjíríà ní ojú ọjọ́ tó dáa. Ó fún wa ní ilẹ̀ tó dára. Ilẹ̀ Nàìjíríà yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè kan bí orílẹ̀-èdè India ni, àwọn orílẹ̀-èdè Israeli ni, tó máa fẹ́ dákú báyìí yóò ti ní iye ìgbà tí wọ́n fi gbin ajílẹ̀ kó tó di pé ó máa wù. ko do ko ma wu sugbon awa Nigeria to ba ju wi le bayi ti omi ba kan si o ti bere si ni dagba ni 07063161916 na ni joko ti e ma lanfani lati fi da si eto 40 euro lati ti ni o onje o se pataki o onje o se koko si gbesi aye omo eni lai wa ta wa ni keke to gbo ni secondary school. Hello. Ah. Unwole unja o emi ko o emi ko o unwole unribiti abi ma gbianju e ma gbianju ma gbianju ma gbianju 07063161916 e ma tira ke ma gbianju unwole suma unribiti lai gba yin lawon secondary school kokan kokan gbo school oni oko ti won dangba na ma gbe paki ma gbin agbado ma gbin awon iwe be opopolopo aladugbo na ni won ni bi small garden ti won fe gbin kini ton fe gbin oko won sugbon laye sin gbogbo ni lati re pata o gbogbo ni lati re pata o ko se nkan to raye garden kankan mo David agbo to ba se David agbo efo ko se le to ma de ngba kan to ni ba bo se wedu ati efo leyin ipule wa won ogun le ti dose o ti di apartment ta ko lo we ni wa ri ki o sha du wa ko wule wa so ko ba ko ba ko ba eh ah iye o tumo si pe o ye tan gbe lele o tumo si pe ka ma se aye die die ku leyin leta le fi daku na zero seven zero six three one six one nine one six. Ọ̀pọ̀lọpọ̀ àwọn báyìí ní ṣùkò tó ń jábọ̀ ju wọn níbi ọ̀rọ̀ nílé dénì sí. Níbi ọ̀rọ̀ nílé dénì sí. Níbi ọ̀rọ̀ nílé dénì sí 07063161916. Náà ni ojú òpó yẹ ti ẹ̀ lè fi dá sí ètò àmúbọ̀ bá tó lè ṣe jẹ́ ń dá tọ́ mi díẹ̀.

0: bẹẹni owó yá kájọ gbé ọrọ nàìjíríà kò yọ ọmọdé lẹkọọ yọ àgbàgbà lẹ o àwọn èèyàn ń tiraka láti wọlé o ṣùgbọn pínpín náà ló ń jábá ṣe ń gbìyànjú àti gbé o adínìkẹ a lè sọ pé akẹkọọ ní ìwọ náà kí ló lè attract ẹ tó lè mọ ẹ padà láti lọ máa roko yá ká máa dáko láti ọgbẹ oko ti ẹtọ sí pé èèyàn yọ ọkọ àti àdá o àwọn fami owó wà rẹpẹtẹ o tó wà lo katakata tó wà lo tractor tó wà lo gbogbo ẹ o kí ló lè mú ẹ pé wọn náà wà di farmer kí ni ìjọba lè ṣe as a young lady tó lè jẹ kó o ṣiṣẹ farming.
1: tí kò bá sí employment like tí kò bá ṣiṣẹ́ máa padà sí.
0: so kí ìjọba wọlé create employment mọ kí gbé lè bá a lọ sóko.
1: no sorry like tí kò bá ṣiṣẹ́ náà ẹ mọ̀ so that we no be hide wọn máa padà.
0: okay so last option òun ni farming ngbọ́ tayo kí ni ọ́kẹ́.
2: ní èrò tèmi ò tí attractive salary bá wà níbọ̀
0: tí
2: salary yẹn bá ṣe dáadáa ju white collar job lọ máa lọ ṣe.
0: ti accommodation wà
2: ti
0: gbogbo ibi la àwọn basic amenities tó wà ní àwọn oko yẹn yẹn máa ṣe ó dàbí pé àwọn ìjọba náà ń gbọ àwọn kan tó lè mú kí àwọn ọ̀dọ́ kí wọ́n padà sí oko ni wọ́n ti sọ yẹn ká bá dúpẹ́ lọ́wọ́ oníyan ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́bẹ àwọn tá a bùkún lè báwọn dáàfù tòlú náà akérawakú iṣẹ́ lórúkọ alàgbà babatunde hussein abiodun ìlú gbajú ọ̀gá àgbà níyà aláròyìn àti ẹ̀ka ọ̀rọ̀ tó ń lọ adéyẹmí adésanyà olóòtú àgbà náà nàgbà gbẹ̀ngà fatilé adínìkẹ́ ó wà ń bí ọmọtayọ sadiku ó wà ń bí abdulwansin solahudi ọmọ tó mọ kọ́ lórúkọ tèmi ń jẹ́ ṣe púpọ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ kan ní bond fm 92.9 ẹ má yí kúrò torí pé àwọn ètò ṣì pọ̀ rẹpẹtẹ tẹ máa gbádùn lórí kan ní.

0: is a go.
1: Yeah, crawl in to one share bond of him, no lash you are. 92.9, no, you're not going to go in. Babalu, someone, no, no, this is going to let any live and direct. Any nani, or Jockey, Wednesday, you know, she's on Odun 2026. Shall I fear no labani? No, no, Babalu. Bushing law, lock or coin, Jiggy. No, I mean, what I say. Back by the law, or Jack, pass a power, I'm a transfer window. Bush it to pay, or the team, I want to lower. Best today, option test, you know, Labelle, any part of what you want to know, Simon Underground. Now, look at that, what you call me, Shuban, I get back over near Yalu Nani, that was a lone player, or that may call me, Sunderland, ni League of Warsale, Narsini, Shuban, you go along, or Grogan, you know, 3 million, no, you also, but Lua Fukun, to a Parashidada, £16 million, you also, when you call T. OJ, a lack of Sunagon, I ask, look at that, that's when you call Sunderland. O tẹ̀síwájú láti máa bá dáadáa lọ nínú ikọ̀ tó wà tẹ́lẹ̀ ó sì máa ṣe dáadáa lókè lọ́hùn bákan náà lábala àwọn tí wọ́n sáré èje tá a mọ̀ sí àwọn runners wa lórílẹ̀-èdè nàìjíríà bíi ọmọ wa ṣe dáadáa ní ti ìdíje eré èje ti 400 meters 40 meter 400 meters ní tàwọn ọkùnrin ni o ẹni tó wà lókè téńté náà tó ṣe dáadáa náà lálẹ́ pè ní Samuel Ogazi pẹ̀lú winning 43 minutes 43 seconds, 23, 43 minutes, 38 seconds. Now, the Visari, Tofi Ju, and Keji, to a lay in the law, Komen, Kabitinship, Nani, Omore de Boswana, Luani, Ipokeji, Luri, Tabelimbe, Ride Benjamin, Omore de United States, now Luani number 3, Benjamin, already now, Jeff Ruder in Nigeria, after they play, Omowashidada, Niti, Idiji, 400 meters, Niti Abalati, and Wakuni. Bákan náà lábala bí PSG Paris Saint-Germain ní ti transfer window níbi tàwọn obìnrin wọ́n má ṣe bẹ́ẹ̀ ó kùnà láti tagbábọ́ọ̀lù fún ikọ̀ Man City láwọn obìnrin tó ń gbábọ̀ fún ikọ̀ Super Falcon ń gbábọ̀ láàrin gbùngbùn tàbí sífìdà echejile náà ni ọmọ yìí ń gbábọ̀ dáadáa níkọ̀ PSG ó sì láwọn fẹ́ filẹ̀ fún ikọ̀ mi nílẹ̀ gẹ̀ẹ́sì Man City ṣẹ́wọ́ sí kódà ó tọ́ kó lẹ̀ wúrọ̀ gbogbo ṣùgbọ́n àwọn ò ní ta fún wọn bí tí wọn torí pé ó wúlò dáadáa fún àwọn náà wọ́n ṣe pé transfer yẹn ò ní lọ ní sáà yìí torí pé àwọn náà làwọn sì ń ṣe àkóso nípa ọ̀rọ̀ eré bọ́ọ̀lù àwọn sì ń sanwó rẹ̀ déédéé orílẹ̀ èdè nàìjíríà ìfẹsọ̀nsẹ̀ tá a máa gbá láìpẹ́ láì jìnà wọ́n ti ṣe draw kódà pé ìpẹ́ ìṣíde rẹ̀ tá a mọ̀ sí opening features náà léléyìí o ikọ̀ nàìjíríà àti ikọ̀ spain tá a máa wà á kò bákan náà ghana àti ecuador náà máa mú nǹkan lè lára wọn mexico pẹ̀lú benin máa kojú ara wọn àwa nígbàgbé brazil àti tanzania eléyìí ni yóò wáyé ní september 5-7 ọdún tá a wà yìí náà ni o ní ti ìfẹsẹ̀wọnsẹ̀ under 20 african teams eléyìí kọjá bẹ́ẹ̀ ìdíje tàwọn obìnrin ni mò ń sọ o kó lè bá yí wá dáadáa ìdíje tàwọn obìnrin world cup tí ó wáyé cup àgbáyé ní ti under 20 ikọ̀ nàìjíríà gangan a máa kojú ikọ̀ orílẹ̀-èdè spain bẹ́ẹ̀ ni láwọn obìnrin wa aago márùn-ún ló sì máa wáyé bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn lábalábẹ́ iléeṣẹ́ bs media náà ni wọ́n ṣojúbọ̀ ètò ìyẹn wà number 6 everettway aláṣẹ bus stop ládìpọ̀ lẹ́kọ̀ọ́ mo gbàdúrà dúrà pé ok ok náà lẹ́wọ̀n náà ìjà ayé lọ́sùn láì àwọn òfẹsọ̀sẹ̀ kọ́ wà jẹ́ pé bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ti ń bẹ̀rẹ̀ wọ́n ti ń gbà lọ́lọ́ ìmí sì máa wáyé láì pẹ́lẹ́ ìjìnà bíi ikọ̀ bayern munich tẹ́yìn náà ti kó wọlé tẹ́yìn náà ti kó ṣe over 2 over 3 over 4 àwọn àti vlv osbernbrock náà ni ó wà kó yóò jẹ́ ìfẹsọ̀ tó wáyé láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láṣáálẹ̀ tòní eléyìí náà pè ní dfb cup round 1 ìpele àkọ́kọ́ championship náà wà bẹ́ẹ̀ league of wasan ilẹ̀ gẹ̀ẹ́sì millwall àti wrexham máa kojú ara wọn láago mẹ́jọ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láṣáálẹ̀ tòní tí wọ́n padà dé ká máa mú àwọn ìfẹsọ̀sẹ̀ tó wá kù lọ́kọ̀ọ̀kan èjèèjì iléeṣẹ́ bs media náà ni wọ́n ṣe nígbà ètò yìí bond fm náà láwà ẹ má yìí kún bẹ́ o 92.9
2: Supreme noodles, boom boom, supreme noodles, boom boom. Sit up, supreme noodles.

Anyone of them 92.9 get the only a mashe kini, a majeta group, one of them 92.9 or lewa. See, and she was you by Tawan Yoku non tele, Tobati Diago Major Gerege by Alo Wale Ruin. Hm, Iruin Ago Major, Iruin Papo, Niago Major, Alo Wayara Ruin. Laying ye, it was to my law, Pushe Yako my law. Ṣùgbọ́n báyìí ẹ̀jẹ̀ ká máa fohùn yín ká máa fi ṣègbádùn ṣayọ̀ lọ́nà ìbò ló ká wọn mọ́ṣẹ́nu mọ́tò ló wà ní ṣé ṣọ́ọ̀bù ló yí wá ní ṣébiṣẹ́ ni wọ́n wà ní àbí wọ́n wà nínú traffic ṣùgbọ́n máa wọ́ rí ẹni wu ẹ̀ tó bá ká ẹ mọ́ bí àwọn olóyìnbó wá ní we got you covered bond fm ṣe kí ni bond fm kájú ẹ̀ níbikíbi tẹ bá wà ẹ̀jẹ̀ ká máa fohùn yín ná ká máa fi ṣègbádùn ṣayọ̀.

I'm gonna go to the hospital.

I'm not going to be able to do that.

shot you off.

gẹ́rẹ́gẹ́ ni aago méje àṣálẹ́lù. Ẹ kalẹ̀, àsìkò iṣẹ́ òní. Ìròyìn àpapọ̀ ló dé sétí gbọ́ yín láti ìkànnì Bond 92.9 FM tó kalẹ̀ sí 1A lójú ọ̀nà Adékúnlé Fajuyì onígbòǹgbò Ìkẹjà GRA Lẹ́kọ̀ọ́. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣàgbékalẹ̀ ètò mẹ́ta kan fún ètò ìlera tó múnádóko lẹ́sẹ̀kùkú. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti ṣe ìkìlọ̀ fún gbogbo ènìyàn láti yàgò fún ayédèrú ìròyìn ìgbanisíṣẹ́ eléyìí tó ń jà káàkiri orí ayélujára. Ìjọba àpapọ̀ ti pè fún ìdókòwò lágbọn iṣẹ́ ọwọ́ àti àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá. Nílẹ̀ òkèrè, àrùn ẹ̀bólà gbẹ̀mí 3,000 ènìyàn lórílẹ̀-èdè DR Congo. Ní báyìí, ẹ já gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àdúrà mọ́ mi Balógun lórúkọ mi. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ń ṣe àgbékalẹ̀ ètò ọlọ́dún mẹ́ta kan láti fún ètò ìlera ìpínlẹ̀ náà lágbára sí i àti láti kojú àwọn ìṣòro tó ń wáyé nítorí bí iye àwọn ènìyàn ṣe ń pọ̀ sí nípínlẹ̀ ọ̀hún. Àìjẹun tó péye, àìsí àwọn òṣìṣẹ́ ìlera tó tó àti ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn. Eléyìí wáyé látinú ìpàdé ọjọ́ mẹ́ta tí ìgbìmọ̀ ìlera lábọ́dé ìpínlẹ̀ Èkó ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Èkó Impact tí ilé ìfowópamọ́ àgbáyé ṣàtìlẹ́yìn fún tó fi mọ́ àwọn alákòóso ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà. Kọmíṣọ́nà fún ọ̀rọ̀ ìlera Ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí fìdí ẹ̀ múlẹ̀ pé fífi owó sílẹ̀ déédé fún àwọn ilé ìwòsàn àti ìpèsè àwọn ohun èlò ìlera pẹ̀lú pípèsè àwọn òṣìṣẹ́ tó tó ṣe pàtàkì gan láti mú iṣẹ́ ìlera tẹ̀síwájú sí àti láti lè bá àìní àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó tí iye wọn ń pọ̀ sí pàdé. Akọ̀wé ìgbìmọ̀ ìlera alábọ́dé Dókítà Ibrahim Mustafa ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì tó lè

àyípadà rere dé bá ìdàgbàsókè ètò ìlera alábọ́dé àti tẹsẹ̀ kùkú nípínlẹ̀ Èkó. Wọ́n ti ṣàpèjúwe ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ alátakò tí wọ́n ń pè ní G100 gẹ́gẹ́ bí èyí tí kò mọ ohun tó kàn. Ọ̀kan lára àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní ìpínlẹ̀ Kwara, Dókítà Bashir Ọmọ́làjà Bọ́lárìnwá ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde nílùú Ìlọrin. Ó ṣe lálàyé pé ohun tí ẹgbẹ́ náà ń fẹ́ ni láti gba ipò òṣèlú ní gbogbo ọ̀nà. Ó ní ìdàgbàsókè orílẹ̀-èdè yìí kò jẹ́ wọ́n lógún rárá bó ti wò mọ̀. Dókítà Bọ́lárìnwá tó ti fìgbà kan rí jẹ́ ọmọ ilégbèmọ aṣojúṣòfin ní láti bí ọdún mẹ́ta ó lé tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wà nípò. Ìjọba náà ti mú ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà síwájú sí nípasẹ̀ àwọn àtúnṣe àti àtúntò tó le ṣùgbọ́n tó ṣe pàtàkì tó sì tún fún ìṣúná ìjọba orílẹ̀-èdè lágbára sí. Ó ṣe lálàyé pé àwọn ohun amáyédẹrùn tó ṣe pàtàkì lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ àwọn ojú ọ̀nà gbogbo ni ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fẹ̀ lójú sí ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà làwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá láti inú àwọn ìdílé tí wọn ò ti fi bẹ́ẹ̀ rọ́wọ́ rí rí àǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ gíga nípasẹ̀ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ àkóso àjọ NELFUND. Gẹ́gẹ́ bó ṣe sọ, ipò orílẹ̀-èdè Nàìjíríà nínú àwùjọ ọrọ̀ ajé àgbáyé ti túbọ̀ dára sí pẹ̀lú ìpadàbọ̀ sípò àti àgbékalẹ̀ àwọn olùdókòwò lọ́lọ́kan òjọ̀kan. Ó ṣàpèjúwe ọ̀rọ̀ tí ẹgbẹ́ G100 fi síta pé kò sí ìlọsíwájú rárá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kò dáa rárá tí kò sì dúró lórí òtítọ́ àti ìpolongo eléyìí tó jẹ́ wípé ó mú ìbànújẹ́ bá àwọn ará ìlú. Dókítà Bọ́lárìnwá tó tún jẹ́ olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Kwara gbósùbà kárí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún bí ó ṣe ń darí orílẹ̀-èdè yìí sí ìpele tuntun tó sì gbàdúrà àṣeyọrí ńlá fún nínú ètò òdìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ilé-iṣẹ́ iná ọba Èkó Electricity Distribution PLC ti kéde pé inú òkùnkùn birimubirimu ni àwọn ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ilé-iṣẹ́ iná ọba Èkó Electricity Distribution PLC ti kéde pé inú òkùnkùn birimubirimu ni àwọn apá kan ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú agbègbè Lẹ́kí, Ajá àti Ìbẹ̀jù Lẹ́kí yóò wà látàrí bí ìpakasọ ṣe wà láti ibùdó tó ń pèsè iná ọba fún ibi méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ibi tí ọ̀rọ̀ náà kàn ní Ìbẹ̀jù, Ajá Local, Kínní, Medallion Data, Urban Prime, Main One, Márọ̀kọ́, Chevron, Okeira, Ikate Express, Ìlàsàn, NTDA, Kínní àti Ẹlẹ́kọ̀. Nínú àkíyèsí kan tí ilé-iṣẹ́ náà fi ránṣẹ́ sí àwọn oníbàárà rẹ̀, Èkó Electricity Distribution ní ọ̀rọ̀ náà kò yọ agbègbè VGC, Okeira àti Agungi sílẹ̀. Ó ṣe lálàyé pé ìṣòro náà jẹ́ àbájáde àṣìṣe kan eléyìí tí ó ń da ìpèsè iná ọba dúró ní agbègbè Lẹ́kí, Ajá àti Ìbẹ̀jù Lẹ́kí. Ó ti wá tọrọ àforíjì lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀ fún ìṣòro àti ìdààmú tí ìpakasọ iná ọba náà ti fà. Ó sì fi dá wọn lójú pé òun yóò máa ṣe àlàyé síwájú sí bí iṣẹ́ ìmúpadàbọ̀ sípò iná ọba náà bá ṣe ń lọ. Ó tún rọ àwọn olùgbé àwọn agbègbè tí ìṣòro náà kàn láti ní sùúrù torí àwọn onímọ̀ ẹ̀rọ rẹ̀ àti àjọ TCN ti ń ṣiṣẹ́ láti mú ohun gbogbo padà bọ̀ sípò láìpẹ́ láì jìnà. Ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti kan ní Bond 92.9 FM.

0: fún ikọ̀ 92 regular ti bẹ̀rẹ̀. Ilé iṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà fìdí ẹ̀ múlẹ̀ pé ìkéde náà jẹ́ irọ́ pátápátá eléyìí tó jìnà sóòótọ́ tó sì ní kí ẹnikẹ́ni má ṣe gbà á gbọ́ rárá. Àtẹ̀jáde kan ti Captain AU Amanga tó jẹ́ adelé olùdarí ẹ̀ka ìlú Koro àti olùdarí ẹ̀ka tó ń gbani síṣẹ́ nílé iṣẹ́ ológun ọ̀hún buwọ́lù. Ó ní ìròyìn tó ń sọ pé ojú òpó ìgbani síṣẹ́ fún 92 regular ti ṣí sílẹ̀ kìí ṣe òtítọ́ rárá. Ilé iṣẹ́ ológun ní tí òun bá ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn ènìyàn sí iṣẹ́, òun ní bí òun ṣe ń fi ìròyìn náà síta kìí ṣe láwọn ojú òpó abánidọ́rẹ̀ẹ́ gbogbo tó fọ́nká sí lásìkò tá a wà yìí. Ó ní kí àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ológun má ṣe tẹ̀lé àwọn ìkéde tí kò wá láti ilé iṣẹ́ ológun rárá bó ti wù kó mọ. Bákan náà ló tún gba àwọn tó ń wá iṣẹ́ ní ilé iṣẹ́ ológun nímọ̀ràn pé kí wọ́n máa ṣe àyẹ̀wò ìròyìn gbani síṣẹ́ dáadáa, kí wọ́n sì fi ìwé ìwáṣẹ́ wọn sílẹ̀, tàbí kí wọ́n rí dájú wípé wọ́n ṣe ìwádìí tó dáa kó tó di wípé wọ́n fi ìwé ìwáṣẹ́ wọn sílẹ̀, tàbí kí wọ́n tó san owó kankan rárá. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé ìkéde kan tó ń jà káàkiri lórí àwọn ìkànnì ayélujára tó ń pàṣẹ fún àwọn tó ń retí láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí constable láti wá síbi ìdánilẹ́kọ̀ọ́ wọn ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2026 kìí ṣe ìkéde láti ọ̀dọ̀ iléeṣẹ́ náà. Àtẹ̀jáde tí iléeṣẹ́ náà fi síta lójú òpó X rẹ̀, ó ṣe lálàyé pé ìkéde náà kìí ṣe láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá, ó sì rọ àwọn tó ń retí láti darapọ̀ mọ́ pé kí wọ́n kọ etí dídi sí ìròyìn náà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ kó yé gbogbo ènìyàn pé ìkéde náà kìí ṣe ìbánisọ̀rọ̀ tàbí ìkéde láti ọ̀dọ̀ rẹ̀, nítorí náà ẹnikẹ́ni kò gbọdọ̀ kọbi ara sí i. Iléeṣẹ́ ọlọ́pàá tún gba gbogbo àwọn tó ń retí ìdánilẹ́kọ̀ọ́ níyànjú pé ojú òpó ìgbani síṣẹ́ wọn àti ti iléeṣẹ́ ọlọ́pàá nìkan ni kí wọ́n gbàgbọ́ fún ìròyìn ìgbani síṣẹ́ àti ìdánilẹ́kọ̀ọ́ gbogbo. Wàyí o, wọ́n ti wá rọ gbogbo ènìyàn pé kí wọ́n yàgò fún gbígbé ìròyìn tí kò ní ìfìdímúlẹ̀ tàbí èyí tí kò ní ẹ̀rí àrídájú káàkiri, nítorí irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ lè dá ìdàrúdàpọ̀ sílẹ̀ láwùjọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Nílẹ̀ òkèèrè, àjàkálẹ̀ àrùn ẹ̀bólà tó bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè DR Congo ti gbẹ̀mí àwọn ènìyàn tó lé ní 3,000 láti inú oṣù karùn-ún tí àkọsílẹ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀. Mínísítà fún ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn bíi 6,000 ló ti lùgbàdì àrùn náà, nígbà tí àwọn tó ti gbẹ́mí mì ti lé ní 3,000 pẹ̀lú àkọsílẹ̀ ní àwọn ìpínlẹ̀ mẹ́fà. Èyí sì ti jẹ́ àjàkálẹ̀ àrùn ẹ̀bólà eléyìí tó burú jùlọ tí orílẹ̀-èdè náà ti ń rí. Àwọn ọ̀ràn náà ń pọ̀ sí ní kíákíá, pàápàá jùlọ ní agbègbè àríwá ìlú Kivu tí àjàkálẹ̀ àrùn náà tó ti gbilẹ̀. Wàyí o, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àjọ kan tí wọ́n ń pè ní African Care for Disease Control and Prevention, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ takuntakun ń lọ lọ́wọ́ láti rí dájú wípé àrùn náà ó dohun àfìsẹ́yìn tegun fìṣọ, ṣùgbọ́n níṣe ni àrùn náà tún gbilẹ̀ sí, léyìí tó sì jẹ́ wípé ó ń gbẹ̀mí àwọn ènìyàn ní orílẹ̀-èdè náà síwájú sí i. Ìròyìn àgbáyé náà lẹ̀ ń gbọ́ láti Kani Bond 92.9 FM. Ní báyìí, ẹ jẹ́ ká mẹ́nu ba àwọn kókó eléyìí tó jẹyọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó yóò ṣàgbékalẹ̀ ètò mẹ́ta kan fún ètò ìlera tó múnádóko lẹ́sẹ̀kùkú. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti ṣe ìkìlọ̀ fún gbogbo ènìyàn láti yàgò fún ayédèrú ìròyìn ìgbani síṣẹ́. Ìjọba àpapọ̀ ti pè fún ìdókòwò lágbọn iṣẹ́ ọwọ́ àti àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá. Nílẹ̀ òkèèrè, àmúwá fún yín wípé àrùn ẹ̀bólà gbẹ̀mí 3,000 ènìyàn lórílẹ̀-èdè DR Congo. Èyí ni òpin ìròyìn àgbáyé lati ikanni bond 92.9 fm a lola o na ni ke tu pade wa fun awon iroyin lolokan ojokan gege bi e ti se mo nje gbadun e e seun o bi e ti se nti e ti gbo wa adura mo mi omo balogun lo ko mi
1: edumare lodiri e wa

0: ṣèròyìn bọ́ndẹ̀ fm àwa máa lọ bá.
1: Ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀ ẹ máa kú oríire. Àpótí ẹ̀rí olúwa ó wọlé tọ̀dé wọlé ẹ̀kọ́ ẹ̀rí ayọ̀dẹ adúpẹ́ o. Ètò wákàtí ọgbọ́n ti wọ̀lú Èkó. Wákàtí ọgbọ́n náà ni ó máa gorí afẹ́fẹ́ lọ́jọ́ ọjọ́ ẹtì Fridays láago méje alẹ́ ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ìkànnì bond 92.9 fm. Níbẹ̀ la ó ti máa ní àǹfààní láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ò ní àmúlùmálà. Bí ọ̀rọ̀ ọlọ́run bá ti ń jáde lẹ́nu ikọ̀ àti ìríjú rẹ̀ wòlíì Mike Agboola bàbá ilé ẹ̀mí mímọ́ lonid ti ìjọ Jehovah Power Miracle Tabernacle JPMT tó wà lágbègbè ìwé road nílùú Ìbàdàn náà ni àwọn ìyanu lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan ni ó máa tẹ̀lé. Ẹ má gbàgbé ẹ máa pàdé wòlíì Mike Agboola bàbá ilé ẹ̀mí mímọ́ lonid lọ́jọ́ ọjọ́ ẹtì Fridays láago méje ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lálaalẹ́ lórí ìkànnì bond 92.9 fm. Ọ̀rọ̀ ọlọ́run yè ọ̀rọ̀ ọlọ́run lágbára àmísì ni ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kájọ máa gbọ́.

John Vines 3-in-1 Chocolate. Enjoy instant.

0: Adisao, Adumado, Kukunipo, Kukasi, Yukoni Jagbalo, Mi, Molala di Sabere, Moleo.
1: Àdìsákì ń ṣe orúkọ tí ẹnìkan kọ̀ jí ní òwúrọ̀ kan tí ó kọ̀ sọ ọmọ rẹ̀ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán. Rárá o, orúkọ pàtàkì táà ronú jinlẹ̀ ká tó fún ọmọ ẹni ni Àdìsá ń ṣe. Kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ Àdìsá. Ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni nítorí Àdìsá cannot be held bound. Nobody, no situation, nothing at all can hold Àdìsá prisoner against his will. That is why his name is Àdìsá. Not an oriki for babies, but for men. And wherever you find a baby bearing the name Àdìsá, be sure that Agbalagba omode lomo náà ṣe, that baby was born a full grown man. Àdìsá, ọmọ tí ọ̀tá rẹ̀ ò ní lè rí dì mọ́lẹ̀ là ń sọ ní Àdìsá. Ọmọ tó ṣe pé tá a bá so mọ́lẹ̀ yóò padà sá mọ́ra lọ́wọ́ náà ni. Ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀, kọranjọ́gbọ́n níwájú ọ̀tá. Alágídí l'Àdìsá ń ṣe, ṣùgbọ́n agídí tirẹ̀, agídí tó ní ìtumọ̀ ni o. Àdìsá kìí báwo ní agídí àìnítumọ̀ tí àwọn aláìmòye ń bá kiri lóde òní. That oriki is a name filled with positive prophecies. A child who will never be held a prisoner by any situation. No matter what he faces, he will always come out triumphant. Àdìsá might get tied down, but in the end, he will run and escape danger. Bẹ́ẹ̀ ni ó sì rí, nítorí orúkọ ọmọ ní Romo, Àdìsá ọmọ ológun ribiribi, ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀, ẹni ewu ò tó mú lẹ́rú, àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nídìí. Ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀, kọranjọ́gbọ́n níwájú aṣebi. Ẹ kíra f'Àdìsá, ẹ pé aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀ gùn. Aládìsá, ọmọ ọba ní í ṣe wàá ṣeré.
2: Bẹ́ẹ̀ni Aládìsá ọmọọba náà ní í ṣe. Ẹ kálẹ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 ìfẹ̀sọ̀wápọ̀ kárí ayé. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ti ń báṣẹ́ náà bọ̀ láti aago mẹ́rin àbọ̀ títí di àsìkò yìí. Babatunde Oseni àti Tèmítọ́pẹ́ Akinrolé Adélébáre o, Arinakore o, Àkùyábí o. Ìtẹ̀síwájú ni ọ̀pá ìṣẹ́gun níbi tí wọ́n bá a dé làánú máa ti tẹ̀ síwájú láti àkókò títí di aago méjìlá òru. Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ ti tèmi o. Ẹ má yí kó ń bọ́ńdẹ fẹ́hun, àwọn ètò aládìídùn náà láti ṣe kalẹ̀ fún ìgbàládùn ẹ̀yìn olólùfẹ́ wa nílé. Ní báyìí, ẹ jẹ́ ká lọ pàdé bàbá wa nínú Olúwa, Prophet Lagun Adésọ́yà tíjọ CCC Àfonífojì Ìbùkún lórí ètò ẹ̀tọ́ yín òpó ìgbàlà fún ti àṣálẹ̀ tòní àgbọ̀dùnú.

fún ọ yìí nígbà tí wọn máa pàṣẹ ọrọ sínú ayé rẹ tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ ẹ pé àwọn bàbá mi reverend dr lagun adesanya sórí ẹrọ ìbánisọrọ yìí is 070-6589-6331 070-6589-6331 tàbí kí ẹ pé 080-5968-1221 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 080-5968-1221 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pé àwọn bàbá wa reverend dr lagun adesanya sí rè lẹ́yìn ètò mo sì ń gbàládùra pé gbogbo àwọn ìrètí bàbá ó máa sún fún ọ ní ó máa mọ ọ lórí tí ó máa tó ayé rẹ ṣe tí gbèsè ayé rẹ ò sì ní rí bákan náà mọ ní gbogbo àṣálẹ ọjọ wednesday ní dédé agogo mẹjọ lẹ́mọ bá àwọn bàbá wa reverend dr lagun adesanya pàdé lórí ètò wa gbogbàlà ètò yìí rere tá a máa mú tọyìn wá lọgangan bí tá a wà yìí ní bond fm 92.9 níbi tá a ti ń dábí ẹdùn tá a ń rọ bí òwe àyà wa ti wá bẹ́lẹ̀ báyìí torí àwọn bàbá wa ti wà ní ìkàlẹ̀ báyìí láti máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run àwọn àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run láti orí ìtẹ̀mí mọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lóòrèkóòrè nítorí pé ọ̀rọ̀ ọlọ́run iyè ni ìbùkù ń bẹ nínú rẹ̀ ìwòsàn ń bẹ nínú rẹ̀ fún gbogbo ọkàn tó wá gbà láàyè láti túnlé ayé rẹ̀ ṣe ọ̀rọ̀ yìí rere náà la tún mú tọ̀ wá lónìí fún gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí mo sì gbàládùra pé ìgbé ayé rẹ̀ ò ní wà bákan náà mọ́ olùdọ̀tun ọmọ Kọ́ládé òun lèmi ń jẹ́ àkànjẹ olóhùn ọ̀rọ̀ tí ń fojoojúmọ́ wọn lọ́rùn ọba tí ń ṣatọ́kùn ètò yìí ní gbogbo àṣálẹ́ ọjọ́ Wednesday ire lójú owó ń rí o ire lójú wa yóò máa rí ní báyìí a máa pe àwọn bàbá wa reverend dr lagun adesanya wọlé báyìí àwọn bàbá wa reverend dr lagun adesanya àwọn olùṣọ́àgùtàn àgbà ti ìjọ celestial church of christ àfonífojì ìbùkún parish tó wà ní challenge bus stop ní mushin ní ìlú èkó àwọn ni ó máa mú wa lọ sínú àwọn àṣàyàn ọlọ́run láti orí ìtẹ̀mímọ́ ọlọ́run wá gẹ́gẹ́ bí ìṣe wọn ẹ máa bá wa bọ̀

0: ká tún gbọ́rọ̀ lọ́ ẹ jẹ́ ká gbàdúrà jehovah jesus christ michael mímọ́ ọba tó dá ohun gbogbo nípa agbára ọ̀rọ̀ tí a kò fojú rí tó sì mú dúró tí di ọjọ́ òní ìrẹ́ la fẹ́ sọ nípa rẹ̀ nítorí pé àwa ni ẹ̀rí ìrẹnu ayé èyí tí a sì ń sọ yìí àwọn tó dé ẹ̀mí kristi ló ń sọ ẹ̀mí kristi ni ẹ̀mí ìsọ tẹ́lẹ̀ ìrẹ́ lọ pé èyí ti wà pẹ̀lú mi ṣáájú ìpilẹ̀ṣẹ́ ayé ẹ̀yin lé ó sì jẹ́ ẹlẹ́rìí mi kí ni a fẹ́ sọ nípa ohun tí jésù sọ yìí ìpilẹ̀ṣẹ́ ayé ayé àkọ́kọ́ kí jésù tó wá sí ayé èyí tó wà nu genesis pé ayé wà nídjúdjú ṣòfò òkùnkùn bu ayé mọ́lẹ̀ pé ẹ̀mí ọlọ́run rà bàbà lórí omi ẹ̀mí ọlọ́run náà ohun tó jáde ni pé ọ̀rọ̀ jáde ó pàṣẹ kí ọ̀rọ̀ kó wà ọ̀rọ̀ sì wà ó wá pàṣẹ ẹ̀ mọ́lẹ̀ john 1:4 sọ fún wa pé ọ̀rọ̀ ọlọ́run ìmọ́lẹ̀ ni ó sì ní ẹ̀mí àwọn tó gbàgbọ́
1: orí kẹjọ ẹsẹ̀ kẹrin.
2: Nígbà tí àwọn ọmọ rẹ̀ ṣẹ̀ sí ó sì gbà wọ́n kúrò nítorí ìrékọjá wọn.
1: Nígbà tí àwọn ọmọ rẹ̀ tọ́ ṣẹ̀ sí Ọlọ́run kì í ṣe àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ Job torí Job ó fúnra ẹ̀ ń guilty ara ẹ̀ pé òun guilty òun ló yẹ kó gba àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ó fẹ́ gidi pé àwọn ọmọ ń ṣe pátí every time bóyá wọ́n lè dé ṣe àlọ́ máa rúbọ fún wọn. Now Ọlọ́run dẹ̀ recognize pé ẹbọ ẹ̀ṣẹ̀ ló ń. Ó ní nígbà tí àwọn ọmọ rẹ̀ sì ṣẹ̀.
2: Ó sì gbà wọ́n kúrò nítorí ìrékọjá wọn.
1: Ọlọ́run gbà wọ́n kúrò nítorí ìrékọjá wọn. Hallelujah. Olúwa ni ó sọ wá nù. Ọmọ yẹn kú àbí wọn kú. Ọlọ́run bí àwọn off. Torí ẹ̀ṣẹ̀ hallelujah wàá wá sọ fún Ọlọ́run ohun tí Ọlọ́run fi ń bless àwọn ènìyàn verse 5.
2: Bí ìwọ bá sì ké pé Ọlọ́run
1: tó bá ké pé Ọlọ́run
2: ní ìgbà àkókò
1: ní ìgbà àkókò
2: tí ìwọ bá sì gbàdúrà ẹ̀bẹ̀ sí Olódùmarè ìwọ ìbámọ́
1: ò bámọ́
2: kí o sì dúró ṣinṣin
1: wàá wá dúró ṣinṣin
2: ǹjẹ́ ní tòótọ́ nísinsìnyí òun ò tají fún ọ
1: yóò sọjí fún ọ
2: òun á sì sọ
1: ibùjọ gbogbo tó ti kú Ọlọ́run á wá jẹ dìde
2: òun á sì sọ ibùjọ kó òdodo rẹ
1: á wá sọ ẹ gẹ́gẹ́ bí olódodo
2: di púpọ̀
1: sọ ẹ di olódodo tó dáríjì á wá sọ ibùjọ òkú rẹ di púpọ̀ hallelujah restoration gbàdúrà fún Ọlọ́run bí tó yẹ kó wà tó ò tí ì débẹ̀ láti jọ pípẹ́ sọ fún Ọlọ́run pé kó má sọ ẹnu kó má sọ mí nù gbàdúrà fún ara ẹni o mi ò ní o gbàdúrà fún mi o kí Ọlọ́run má sọ ẹnu kí Ọlọ́run kó ra ẹ padà kó ra wá padà kó fi wá sí àyàwó olódodo Job 42 yẹn verse 10 síwájú.
2: Olúwa sì yí ìgbèkùn Job padà.
1: Olúwa yí ìgbèkùn Job padà.
2: Nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀.
1: Ó tún wá gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀.
2: Olúwa sì bù sí ohun gbogbo tí Job ní.
1: Olúwa wá bù sí ohun gbogbo tí Job ní.
2: Ní ìlọ́po méjì. Nígbà náà.
1: Nígbà náà.
2: Ní gbogbo àwọn arákùnrin rẹ̀. Àti gbogbo àwọn arábìnrin rẹ̀. Àti gbogbo àwọn tí ó ti ṣe ojúlùmọ̀ rẹ̀ rí. Wọ́n ń ba jẹun nínú ilé rẹ̀.
1: Wọ́n jẹun nínú ilé rẹ̀.
2: Wọ́n sì ṣe ìdárò rẹ̀. Wọ́n sì ṣìpẹ́ fún. Nítorí ibi gbogbo tí Olúwa ti mú bá. Olúkúlùkù ènìyàn. Pẹ̀lú sì bùn ní ìkẹ́ owó kankan. Àti olúkúlùkù ní òrùka wúrà bẹ́ẹ̀ ni Olúwa bùkún ìgbẹ̀yìn Job ju ìṣáájú rẹ̀ lọ ó sì ní 7000 àgùntàn 7000 ìbákasí ẹ àti 1000 àjàgà kan màálù àti 1000 abọ kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì ní meje ati omobirin meta.
1: Verse 16 nko.
2: Laye yi. Jobu wa ni aye ni ogoji odun. O si ri awon omo rakunrin ati awon.
1: How many years?
2: Ogoji odun.
1: That is 140. Hallelujah. Don't get full restoration. Ato fun eni ebi gigun. A fun eni alaafia. Gbogbo nti Olorun se fun wa. Oluwa yo fi igun. Igun gba adura si Olorun fun re. Ni Oluwa. Ibi to ye ki n wa lati ojo pipe. Ti mi o ti debe, ire lo lo mi debe o. Gba adura ko Oluwa ko mo e debe. So fun emi ise ko fi esile. Emi akon loju. Bi Oluwa se mu ikolo re pada. Bibele bi ona eni oba won Olorun yo mu awon ta re bare won mu ore ati ebu wa fun won mu wa fun Job won mu goal wa fun won mu ra wa fun everything gbogbo awon to ti ko sile won to wa gbogbo ibi kibi ti a ti ko e sile nigba to awon frara won congress ni wo e wa ko mo re wa ko mo ebu wa iko lo si oni won mu da pada awon ta pa pari. What's it by what you're? Hallelujah. I won't continue to expect the Lord, my sheep. And you think of your name, I won't continue to live Mula. I dare my Pojakuri. I'll be calling on people. Hallelujah. I won't come while you're alone looking up among the Christian. The treasure. Hidden treasure. Hallelujah. To go on, do you mean, Ari? Oh, yeah, no one, it's been no wrong. Oh, koko, to pamo tio kuri, to do last of kiri, you are you la walu jem, ninu jesu nowa, ninu oron lorun. All the key, all the treasure, all the wisdom, they are in Christ. Olu ayo shi walu jem. Oh, niko ma to ewa kise walu mama wa. 2 Corinthians 5 from verse 1.
2: Nitori awa mo pe bi ile aga wa ti aye ba wo awa ni ile kan
1: atun bi niyan
2: lati ode Olorun
1: yes ile mi
2: ile ti a ko fi awa kan
1: yes
2: ti aye raye ninu awon run nitori ni toto
1: yes
2: awa kerora ninu eyi awa si fe gidi gidi
1: yes
2: lati fi ile wa lati orun wa wa wa bi o ba se pe
1: yes
2: ati wa wa ni aso a ki yo ba wa ni o
1: yes hallelujah oluwa so yi pe awon ta bu ese won mo le ta ko ranti ri koja won awon ti e ton ko si ninu re ore eyan le ton lorun je eyan le ton re je bo ba se ri picture emi iwo o clear lojo olorun o ti ko to le bo hallelujah e je ka da eniyan ni aworan ara wa ni iriri wa bibele de so pe ati ku pelu Christi iye wa papa o nbenu Christi hallelujah I se igba ti eyan ba dorun lo se ma wo aso ti orun ngba to ba ti wo aso yen ninu aye awon torun mo eni hallelujah gbogbo agbada ose ododo ti Oluwa ti bo kuro Oluwa ko fi agbada ododo wo wa loni e ri pe ti ba wa pelu eyin ko si nkan ti o ta le se si hallelujah omo kekere ni David ti mo Olorun abi was it not a young man awon brother won wo pe this small boy be o de ko ma lenu niyan o de mo ko small tori o ranti pe awon situation kan ti poja nu aye ohun to je pe Olorun lo gba won kini wa ba lati gbe ran o gba lowo e wa ri wa ba o gba agutan lowo e o de pa won o mo pe ki se apara ohun lo se hallelujah ngba ti won so fun bi o mo nje lo fun won egbe won so fun pe oba so pe eni ken to ba gori okunrin for 40 days ko se nkan to jade lati kolu golaya Goliath, he go back to draw out for Bukwasa Wali. Oh, Goliath, you are don't deruba wa. The one only deruba. Hallelujah. One for Wani. agbọ́ fi fún ni iwo lo ba foju yen wo won ki senu lo ba fi so pe agbọ́ fi fún ni won wa gbagbo nu oko e pe irona pa olorun ti won si ju won hallelujah dapidi oni kini won so po ma ma fun en to ba pa okunrin
2: dapidi you see fun awon okunrin ti o duro ni odo re pe kini o se fun okunrin na
1: ki la ma se fun okunrin na
2: ti o ba pa filistini yi ti o si mu egan na kuro ni ara israeli
1: yes
2: tani alaiko la filistini yi se ki yo bi ma gan ogun olorun alaye
1: hallelujah ki lo pe alaiko la oni majemu ko ni olorun e ti o le olorun deru ba won to ni olorun o mi pe wo pa pa oni olorun teru ba nbe e ti o ni olorun to mo pe ko ni olorun ko mo olorun olorun o mo yan deru ba e o de nsa hallelujah e to ngbe nu yi jo to ngbe nu aye lo se o kokko fe pa yin ni olorun gbe nu wa ohun ati kristi ko ni won emi mo wa olorun ati kristi iko ni won hallelujah se o le pa won yen ki le nberu ki no ma fu won title eni pe you are more than a conqueror hallelujah because you have faith ninu en to pa ela faith ni o Paul John 4:4
2: iya ma mi
1: eh
2: ti olorun ni eyin
1: eh
2: ẹyin si ti ṣẹgun wọn nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ.
1: Abẹ́ gbàgbọ́ ẹ wá ẹ má mọ ọlọ́run yẹpẹrẹ ọlọ́run tí à ń wí yẹ ẹ rí èṣù tí à ń wí yẹ ẹ rí hallelujah lọ sí 4 John 5:4.
2: Nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti ọlọ́run ó ṣẹgun ayé. Èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé àní ìgbàgbọ́ wa.
1: Ó tán hallelujah mo bá bẹ̀rù gbàdúrà gbàdúrà lọ́dún ògbọ́n olúwa kò fún wa ní ẹ̀mí ẹ̀rù bí kìí ti agbára hallelujah ó ń bẹ̀rù ènìyàn tí ó lè máa lọ kí mọ́tò gbà ìgbéraga ni ẹ̀mí tí bẹ́ẹ̀rù ẹ̀ tí ń gbéraga èṣù ni hallelujah tó bá gba ọlọ́run gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ni agbára wà you believe in the word of God. You can get healing, can get wealth, everything, every power to have it is in the word of God. Hallelujah. You go on latitude. Sherry, I want to the block you are. How about your hand here? This should buy him point. You don't point, see? Lord of Judas. Oh, point, go, lady. Abby? Oh, no point, you see? They are buying here, I want to continue to o block on any small thing blockage hallelujah o do block opolopo eyan ni eun hallelujah ba bere nkan ngba to pe opo lo fowo mi so o ran e ba ra tan o ran 10 naira o pe fun 15 naira o le ni e omo esu ni e emi o le wa lare gbadura si olorun oluwa o n to ma fi fun mi ni pe mo ju asegun lo nípa ẹsẹ̀ rẹ tó fẹ́ mi rẹ tó fẹ́ mi mi ò gbọ́dọ̀ dojú tì ẹ́ àwọn tí mo ti ṣe tó mú ìtìjú bá orúkọ rẹ tó block ọ̀nà mi olúwa mo gbàgbọ́ kó ti dáríjì mi jẹ́ kí ọ̀nà náà kò ṣe hallelujah ọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ yẹn kí lorúkọ ẹ̀.
2: Láti inú ilẹ̀
1: ni
2: olúwa ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo. O si mu wa to Adamu wa.
1: Yes.
2: Lati wo oruko ti yo so won. Oruko koruko ti Adamu si so olukulu pe da laye.
1: Yes.
2: Ohun ni oruko re.
1: Hallelujah. Oruko to so won. O na lo Olorun so won. Toru won ati Olorun ni ibamu. Hallelujah. Ba so oruko yen. Oruko yen de duro. Ati eran. Abi? Ati eye. Everything. Mo na ti mo jade lati rupe. Hallelujah. Ori keji ese keji nko.
2: Oluwa Olorun si fi erupa ile mo eniyan.
1: ebo na ti me ran jade eye gbogbo e lati rupe bo na ti me yan jade ehe
2: o si mi emi iye si o imu re
1: o mi emi ho imu re
2: eniyan si di alaye okan
1: eniyan si di alaye okan hallelujah eri pe nigba ti adam to subu everything ti o jo ba le lori became his enemy because they are the same hallelujah olorun lo fun ni authority lori won erupe ni adam erupe ni eran oni wa so ri kejo ori keta verse 18 kilo wi oni wa so ori keta 18
2: mo wi ni aya mi
1: mo wi ni aya mi
2: niti iwa awon omo eniyan
1: niti iwa awon omo ti eniyan bi
2: ki olorun ki o le fi won han
1: ehe
2: ati ki won ki o le ri pe
1: ki won ba le ri wi pe
2: eran ni awon funra won fun ara won
1: eran ni eniyan funra ara re
2: nitori pe
1: Ohun ti n se
2: omo eniyan.
1: Ohun to ba se omo eniyan.
2: O n se eran. Ani ohun kan na ni o se won.
1: Ohun kan na lo se won.
2: Bi ekini ti n ku. Be ni ekeji n ku.
1: Ekeji na n ku.
2: Ni toto. Emi kan na ni gbogbo won ni.
1: Emi kan na na ni kini emi na ton ni eje.
2: Bẹ́ẹ̀ni ènìyàn kò ní ọlájú ẹran lọ.
1: Ènìyàn kò ní ọlájú ẹran lọ.
2: Nítorí wípé. Asán ni gbogbo rẹ̀.
1: Àníjẹ́ni asán. Hallelujah. Now, ohun tí èso struggle lórí ènìyàn ni pé kò fẹ́ forí balẹ̀ fún ènìyàn. Hallelujah. Kò fẹ́ yé kíni. So, we are talking about spiritual warfare. Ohun tí èso ń ṣe. Ekini ota lo je fun wa olomo kose bo jesu ore lo je fun wa e pe gba ti jesu ma bere adonwo won ni he was led to the tempter e to ma se donwo hallelujah o mi pe esu lo se donwo fun yin lati omo eni o ba donwo o ba pass adomo lo bi awon omo wa se lo si school ti won se exam fun won ti won ba fail wọ́n ni wọ́n fail àbí ṣe inú wa máa dùn wọ́n bá pass àwọn òbí ayọ̀ àgbà ẹni tó gba first position ohun tí ọlọ́run fẹ́ pẹ̀lú àwa náà ni kì í ṣe ohun tá máa bí ọlọ́run kì í ṣe tíṣù tí wá ká ṣe tá bá ṣe tán èṣù wa máa sọ fún ọlọ́run pé torí owó ọ̀tẹ̀ ó dẹ̀ fẹ́ fún ní nǹkan máa fún o ọlọ́run òtítọ́ ni ó kí kúrọ́
0: ẹ dúró ní ohun tí jésù fiyèsí ẹ má yẹsẹ kúrò nú ẹ olúwa yóò sì wà pẹlú yín a ti máa tẹsíwájú nú ọrọ kan náà nínú ọsẹ tí a máa tún bọ sí olúwa kó kàwọ náà yẹ ìwọ tó ń gbọ. Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Jehovah Jesu Christ Michael mímọ́ bàbá wa ti ń bẹ lé ọ̀run ó ń bẹ láàrin wa láti tẹ gbogbo ọ̀tá mọ́lẹ̀ ó ń gbé inú wa láti rinú wa lórí gbogbo agbára ọ̀tá. O ń gbé nínú wa láti tọ àgọ́ náà ní ilé ẹwà ilé ògo ilé tí ọlọ́run bá kọ ó ní ẹwà púpọ̀ jẹ́ kí ẹwà rẹ kó wà lára ọmọ rẹ fi oye ògbó rẹ àti ọlá rẹ fi dé wa ládé àbàwọ́n àti àbùkù àti àlébù mo kúrò nínú ayé wa ní orúkọ Jésù Kristi. Níbikíbi tí àwọn ọmọ rẹ bá fi ẹsẹ̀ tẹ̀ agbára kágbára tó lè wà ń bẹ̀ yóò tẹríba wájú yín tí ò bá tẹríba ẹ tẹ̀ wọ́n mọ́lẹ̀ ní orúkọ Jésù Kristi torí tẹ́ ẹ jẹ́ orí ẹnikẹ́ni tó bá halẹ̀ mọ́ inú ìdílé ẹ tẹ̀ mọ́lẹ̀ ní orúkọ Jésù Kristi agbára amúnisìn kéèyàn ṣiṣẹ́ kó má sí èrè ń bẹ̀. Àgbànú ayé olúwa gbogbo ibi tó ń gbàjò dànù lónìí dé ipa olúwa dé ipa ní orúkọ Jésù Kristi ìsun títún ti ayọ̀ torí ìsun kan kò gbọdọ̀ sí ohun tó korò àti ohun tó dùn jáde ìrẹni orísun ayọ̀ wa ní. ni oruko Jesu Christi gbogbo esu to mu ikuru jade ko gbe danu patapata ayo olorun to je ayo to pe titi ayo ayeraye ko je ogun alatoni lo ori kokan wa ayan olorun logo dupe lowo re olorun wa Gbọ́ni fún Kristi lókè ọrùn Jésù Olúwa wa.
3: Adúpẹ́ adúpẹ́ pé ọkùn lọ́wọ́ yín bàbá wa Reverend Dr. Olagun Adesanya. Mo wá gbàládúrà wípé ìfàmì òróró ẹ̀ yín kò ní di ìbàjẹ́ lórúkọ Jésù. Gbogbo bẹ́ẹ̀ tí ń lò ní ó máa dún, gbogbo bẹ́ẹ̀ bá ti ń dè ní ó máa di dídè. Gbogbo bẹ́ẹ̀ bá sì ti ń tú ní ó máa tú ní orúkọ Jésù. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ mọ̀ síwájú sí i lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, tàbí olóhun tó rú wa lójú tí a fẹ́ bèrè lọ́wọ́ àwọn bàbá. Tàbí o fẹ́ káwọn bàbá ó gbàdúrà fún ọ, tàbí o fẹ́ kán gbà ní mọ̀ràn lórí àwọn ohun tó fẹ́ dáwọ́lé tàbí ohun tó ń yọ lẹ́nu nígbèsí ayé rẹ̀. Ó lè pẹ́ àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Nígbà tí wọ́n máa gbà ọ́ níyànjú tí wọ́n sì máa fàdúrà ràn lọ́wọ́ tí ìgbésí ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́. Ẹ gbìyànjú láti pẹ́ àwọn bàbá wa Reverend Dr. Olagun Adesanya sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
4: 070-65-89-6331 tàbí kí ẹ pé 080-59-68-1221 ẹ jẹ́ ìpè lẹ́ẹ̀kan sí 080-59-68-1221
3: bákan náà fún gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tí ẹ ní àwọn ètò kan tẹ́ ń ṣe lórí ìjọ yín èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tàbí èyí tẹ́ ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí ẹ fẹ́ ká bá yín gbé lárugẹ lórí rédíò tàbó láwọn ètò kan tẹ́ ẹ fẹ́ ká bá yín gbé sétí ayé ẹ gbìyànjú láti pe èmi olùdọ̀tún sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08023515934 a ò ní ríjù báyìí lọ lórí ètò yín ètò wa òpó ìgbàlà fún ti ọ̀sẹ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣètò láṣálẹ̀ yìí gbogbo àwọn amojú ẹ̀rọ lọ́tùnlósì àtolótù àgbà ètò yìí mo dúpẹ́ pé ọ̀kun lọ́wọ́ yín o èmi ó máa wá fi èyí ṣàlọ ní àṣálẹ̀ yìí lórí ètò yín ètò wa òpó ìgbàlà nígbà tá a tún máa padà bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti túnjọ gbádùn ara wa lórí ètò yìí àní gbogbo jíjáde àti ìwọlé wa nínú ọ̀sẹ̀ yìí ni yóò mú ìmísí àti ìbùkún ọlọ́run dání ire o

0: 92.9 Band FM
1: 92.9 Band FM 92.9

0: jẹun tún jẹun jẹ ló ń jẹ twins mother kò wá sí oúnjẹ tẹ wá débẹ tẹ ò rí bíi àràlà fùfú iyán ẹbà kó wá jẹ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ pé káàtì sẹ́nu ibi tẹran àbẹ́já àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gọ́ ògbẹ́yìn
1: ṣé lóòótọ́ ibo náà dán wọn.
0: ká momi kì í ṣe bẹ̀rù fẹ́ sí i táwọn náà dáná bó jẹ́ tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní twins mother food cartoon number 17 Oyinlola street
2: ṣàṣà off Akowonjo road Sunny ọlọ́pàá Lagos.
0: tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08038030036 08038030036 Twins Mother Food Canteen Doctor of Stomach Care.
3: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gboro tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal.
4: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 07038615168 07038615168
3: Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Kò rú dúró kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wá.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 07038615168
5: kéèrè o ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ẹnjìnà mukaila odep òyìnbó ní jẹnẹrétọ̀ tọ́fíìsì wọn wà ní 178 ìkọ̀tún ìdímù road council bus stop ìdímù lagos state lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje-kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílé ìtajà supermarket ilé ìgbé orú jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà ẹ darapọ̀ mọ́ wọn owó rẹ̀ kò gara rárá. Ẹ pé ẹnjìnà Bukala Odep òyìnbó ní jẹnẹrétọ̀ sórí 08023448276 08023448276 tàbí 08067832948 08067832948.
6: Kò sí gbogbo ayé ṣe lè le tó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojúkọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkàn gbòógì nínú àfàdúà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà ìsílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 08033735570 08033735570 nọ́mbà a nímọ̀ káyé bàbá tápà nìyẹn. Kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ tó fẹ́ mú ayé sù ọ́? Àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tójò bá máa fún? Lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti káni lórùlé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèèyàn gbúdọ̀ kàn sí torí wípé ọwọ́ ti bá ń dunni èèyàn kì í kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèèyàn ń kanlẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08033735570 08033735570 a nímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
7: ẹ kalẹ̀ gbogbo olólùfẹ́ tó wà ìtòyín àgbàwá abúra ti iléeṣẹ́ bond fm gbá a kalẹ̀ sí ojúlé kìíní tó gbé hápọ̀n òkúnnà adékúnlé fájú yìí lágbolé ìjọba papa lo onigbogbo nibi ta wa yo jare ni ikeja labe kabiyesi obade yemi oluwa segun ajasa awuse tonigbogbo kafata lale ti toni eja nla ni wo wa mo la to fi gbera papa pa ta npoja lo si ilu gbogan olufi ikene di meji kilo biyan bi ta ti lo pade agba pede pede odunu wa fi saimo foloko
8: kilo ruko ni ssn oruko mi ni latifu akamu akiwi odua india gbogan ibadan na mo ti koko wa se ko kan 1977 mo gbe lasa 1978 mo tun wa pada si ibadan mo wa ronu pe kini mo tun ma si pelu ise yi mba nko iwi sile mba lo ra mi mba nko iwi ni agbo ile eke olalibu ibadan
7: ese lo na ko owo ja
8: lo di babu se ta
7: ti ije le rati u de te ko nga yen
8: ah mo le rati o
7: e fun ani ta se re be
8: eni akan mo de akiwi yoruba tun de mo fe ko rin fara aye leti omo araye eke ti e wa gbo mi apede jinle ti da won lodu kan ari se kondu mo fe dani ewi ni tin le oro oro le yi ni mo fe wo ti tin ti sele lorilede wa ile aye wa yi biribiri se ni yi bi agbo oro orilede yi ni se ni kaye fi
7: ki wa bi india gbogan o
8: ese igba ti mo wa ru nu ga ki lo sele wa pada se ko ibi ti mo tu apara se ko wa wa ninu ile njo kan niya ki mo tu fe se pelu kini ba be si practice mi o de gbo india kankan pe a fe play india bi kan mo play mo kan le be
7: e de lo rile de india
8: mo kan be ro ni ba be si ko ri e
7: wo ni
8: ba be si ko ri ma o pi na ja ja ja ja a o pi na ja ni ni e ja mi ni Opinaja, da da da. Opinaja mini eh. Opinaja mini 78, 1978.
7: Te abangu busi ayebo. Lati ba ke kiri titi dia sekoi. Kaka kwa tonye bila wati nanti. Ah ah, wolo oba. Ifemu kaba ebo uwo busi ayebo.
8: Sebi nchi ugu mi kola ye. Alaji imaru furu yege. Mi obele unke tumba yi imorara. Oya olori ambiti moje. Mo fini problem yen mo ni problem kan wi pe aye o feran otito imi o de ma bi re si ntan yo tin ba de bi ilara ni bi mo dohun ilara mo jiyan to je pe mo like pe ko da fun yan ninu ebi gan bi pe ki gbogbo po ti joko wa bi mo tin wo ebi ko di bi lo ni ani ṣuṣe mo fe mi gbogbo ti mo ko ni gba kekere po gbogbo ogun ko je pe olodun ni mi o ni ra si be to
7: ale riro e mo in to je ti dunu ko
8: eh mo tun wa dupe lodo olodun mo ti mo dupe fun ni pe awon mo to lohun fun mi atoma fenu bi atoma parabi mo ri ayo latara awon koko mo de tun dupe lodo olodun fun ori ti Gbenga Adeboye aburo mi italia tu ti dani pelu Gbenga Abefe Okese ti ise ifile jade sita in ba ni ki ma ranti akoko bi olodun se to po ti mo fi dide gbogbo ba ni mo so pe fọlọrun
7: olodun se o agba pere pere ya ba so lo saye ni romo a jo se ko wole nbe to lele jo lo saare
8: ah ilo saare mu ore mi ni a jo si kekere ni
7: o ma lu kan ga
8: a gbe ni a jo lo si school
7: kapise lo
8: a jo jade ngba kan na
7: kapise ni
8: koda mo dupe lodo olodun pe iyawo to fe sinu ile omo iya mi
7: anale je si baba
8: na mi ni
7: ko buku baje oruko yin lekunre ati phone number yin
8: latifu akamu akemi odua alias india gbogan 08059319562
7: lekan si
8: 08059319562
9: Bale oko lu, awise opebi ni Onigbongbo Kingdom. Oloye Abdulgami Sodiq Abiodun won kika biesi oba Onigbongbo Kingdom. Alayeluwa oba Adeyemi Oluwa Segun Ajasa. Pelu awon olori laafin ti won sise ibi, olori Adebimpe Ajasa ati olori Atinuke Ajasa iya ibeji. Fun ayeye odun kefa ti won gori apere awon babala iyan Onigbongbo Kingdom. Eleyi to ti gbede kan lati ojo aje Monday, ojo 15 oṣu kejo. Onigbongbo ntuba, ontuse, ekun nke bi eku be ni eje nke bi eye omo eniyan si nfo bi omo eniyan bakan na ni oloye abigani sodik abiodun ki balogun onigbongbo alhaji tajudin ajawo irawo ati alagba mansuru kayo di akerele area jekomo alhaji wahab akerele ati olori odo ogbeni waliu bakan na ni won ki gbogbo omo ilu onigbongbo patapata lai ye nikan sile papa julo alhaji kayo de sodik oloye bi ati gbogbo olugbe ilu ope bi latori landlord association cda cdc lai gbagbe ogbeni olabode won ki gbogbo eniyan pe aku oriri odun kefa oba wa lori apere a oni fi leyi sasemo iwe onigbongbo ni baje yo mo tesiwaju ni lase idumare
10: ode to po eyan to se zuri ile ko to lo miran ni ibi kiki na ni omolu abi bere an lo asiko yi a fi ki okan ninu wa imam abutai abu gafa kuna ti je okan lara wa imam no salasi mba bond fa ni ojo wa ni bibai gege bi awon igbimo mo salasi tesimiti hama ti mo pa pa julo alaga fun igbimo mo salasi mba bond fa alaga bi kura e bola mubi lagbagbe alhas abraham alabi akosiri ajade motande nani ka ma lasiko yi kati ma ki ma ma fita buga fa kwa ku pala ma iwola wa ni fakaru le islam iyega esi islam ito yoko alijo kwa tako dono ma je archive jelili ayide ododo oba eleta fiji ododo awa masalasi dimu central mosque kewa ni koto dimu no ni dimu leko ni wo ilawa ni fun o se gbe tele wa ni eto na lojo na mo le gbe bi ni lawa mi ati tabo awon sister labe ni gbalu gbagba ni man ta ji den ola mi le kan abiolu ganti fi man afi de mo tele ya gbagbe olufuni ni gba mi leko alhaji man sabude sarafa de atwa e gbe ko fo wa o su kese wa wo lawa mi do ta wa o san de gbo si la ko mewa ro ni peace last college along OPC junction ni ibimu deko wa fe pe ni 003405714 tabi 08169131688 double
11: arike emi lo de to roju koko bayi
12: oju le si se mo ti ma bo je
11: ah emi mo se
12: anybody e bo se ni furu koko bi eni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo ko la se de re lan beke o ke te o ni ti to sa de da je ona ti o ti kari wonu bi eko lo to fenu kan yo
11: ah ai sa ta run yo ma se nkan o emi wa ni ti se bayi olulufe mi
12: se emi ni ma se lo so fun pe ke lo moju to rara yin but e pa o fa ga ma kari o o we mo gi baba o ke ho
11: ti do win iwo na soro soke saraye bo se se fun baba o ke o ko ma rayo to gunja le re fun ogun je ope yin to ro ni go gbo ara tita je ara tita ara yuyun ti ba to ma bo lesi omo eniyan ko sun won kedo ma se lo seresere tabi ko po lapoju isara to nguni so baba oke o lele ko je atura lori eyike yi aisan tabi arun to fe dani gule baba oke o kale si shop 10a Oyekola shopping complex ladojuko deeper life church jakonde gate egbe road isolo ipinle eko e pe 08094471143 08094471143 baba oke o elepo bi debede ebe
13: ade bi asende o edakun eya e wa gbo wa ade bi asende ele ni mo fi ki gbogbo eyin ololufe ikanni te tin gbo wa yi ka bo sori eto wa gege bi ise wa e ti mo yi pe te ba ti gbohun wa bayi a fe soro nipa alafia nitori pe won ni alafia ni ogun oro ni mo fi ki baba wa ogbontarigi onisegun bile baboke o kaabo sori eto gege bi ise won ejo e ba mi daruko yin ke ba mi ki gbogbo awon eyan
14: mo ki okunrin be ni mo si ki obirin emi omo yin ololufe yin taufik ajiboro ti gbogbo awon eyan mo ni baboke o lo nki wa pe alafia olohun ko ni fi gbogbo wa sile
13: ami baboke o ejo o e ma binu o oro kan wa ti e ma nso ti je pe ko fi gbogbo ara ko kin ye mi e ma nso wi pe iṣan ni waya won wo pe iṣan waya bawo ni iṣan to wa nu ara se papo mo nkan ta nso mo le ta npe ni waya ejo e ba wa yanan ne ki gbogbo araye ki won le mo itumo oro won
14: e seun atokun lori pa da npe ni iṣan ni waya ninu ara gbogbo wa na la mo pe ni nkan kan lo so gbogbo ara papo iṣan un lo so gbogbo joint wa papo mara won oun lo fa ti a fi mo daada pe re pe iṣan ni waya ninu ara ntori pe waya re kaso kan mo bi kan ka jo imo kan mo bi kan be na ni oro isan to wa ninu ara o na lo se je la fi npe ni isan ni waya ninu ara so iwo to ba wa ni ipenija nipa isan inu ara iwo na ko didile ko gbo ntan so ko teti bele je ko si joju si wa pe lagbe olohun yo ku me
13: ase ah o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o feni ti o ba mo isan ni waya ninu ara e jo ma binu aisan isan ara yi kini awon nkan ti yin mama ri bi pe nija ti yo fi mo pe ah lo mo kunrin o ohun ti lu igbadi aisan isan ara
14: e seun atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isunu ara fun omokunrin to ma fa idakole fun omokunrin ti ko ni je ki omokunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji o ni eni to nba obirin sere lasiko to nse alada re lowo abeni to je ji pe a mo se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o mo jade sere sere abinta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a mo se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipeneja ti okunrin le ri a mo fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abi wo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abi wo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se oju si re moni to ba ti mo po ti ni ipenija ntan pe ni idakole moni ko dide le ko mo bo wa baba boko o ni top number 10A oye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero bani soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o ti ju omo 40 years ti ju omo 50 years ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari seni monitor ba dodo baboke o iwo nu mo ipe ni olohun be led ni baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan fun ra mi ri ti mo si lori sirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setoju arun idakole yi fun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo setoju re fun mi o lo fi je si pe ni gbogbo eni to nwa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o si n ba wa se lati ori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo nigba pe te na ni soro se ero ba ni soro baboke o 08094471143 08094471143 08022613442 08022613442 pelu ase lodo olohun titi e na ni soro se ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni a tun ma damo omobirin buwo to ja si pe ni o le rin dada kọrin laarin seju kan si meji o ti bere si mo mi elele abi ko mo rin gege bi eni ti bata fe boyo silese re ki sese ko mo fani so kọrin mo le ra gbagbe ka mo rese gbe dada abi ko da bi gbata tegun mole ka teleze ko mo gan ni gogo ko mo da bi gbata eyan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe ope yin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe ojuro o bere si su ori fifo elomi o ni rorun sun dada kosun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni bakan na mo moni ko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baboke o ni shop number 10A oye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baboke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
13: ami o baboke o ta o foga kirinse ma lana olohun je kini ise gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah je nlo je nlo je nlo je nlo to ba ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe eleyi
14: e seun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole otoni dakole otoni arabeku otoni ojora otoni teso ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nǹkan ọmọkùnrin náà náà máa dà láàmú ìdákọ̀lẹ̀ ẹni tó ń bá obìnrin rẹ̀ ṣeré yóò ṣe ń dèdè tó yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì là ń pè ní arábẹ́kú láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́niyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ọ̀gbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọnú mọ̀ fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wà á gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
13: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ náà má máa ronú pé má máa fọ̀la dọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí nísìnyí àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí béèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni à òun ti lọ gbà òun ti lọ awo òun ti lọ kòkó bábá sásùn kọ náà ló ń já sí mo rò pé lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ara rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́ náà ni pé àti lọ gbá àti lọ àwo àti lọ kòkó bábá sásùn kọ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
14: ẹṣeun atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ bàbá òkè o púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ wípé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun nìkan gbé ajẹ́gùn yìí lé lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe é. ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí ó lò tí sọ wípé ní ọlọ́run ò gbàdúrà òun.
13: ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá wa ṣàlàyé.
14: bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún inú ara 65 ni tá à ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa wogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o a sọ fún ní dèdè bá a ṣe fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí bó ṣe yẹ kó ṣe.
13: ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kínní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà. ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútalì ilẹ̀ tó rérò máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀. bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
14: gbogbo wa bákan náà jọ ni wá nítorí pé tó bá dé mẹ́kà a yàtọ̀ síra wa bí èèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilọ́wọ́ fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. ìwọ náà tó bá fẹ́ wá tètè déndélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà mẹ́ látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́.
13: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
14: bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí ní kálukú náà sì ló mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ogba pe olohun be lodo baba oke o tun si ba wa si
13: ame yi to da juju ni pe bi baba oke o bi awon akose mo se se nda yin lohun odo baba oke o na ni e pada lo fi adaba eto ro si to dawon ni won pada da yin lohun finally so mani ifoya pe akose mo se number ti mi si baba oke o gaga funra won awon ni won da awon eyan lohun gba oju opo baba oke o ko ma pe won lese kese 0809447143 080-9447-1143 tabi 080-2261-3442 080-2261-3442 a o ni saisan taisan fi tanle lase olorun oba edumare shop number 10A oyekola plaza ni waju deeper life ohun la mi e o digba kan na
15: arike rike emi lo de to roju koko bayi
12: oju le si se mo ti ma bo je
15: ah emi ni mo se
12: anybody e bo se ni furu kokko furu kokko ye ni pe le sokidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko la se dere lani beke o ke fe ye o ni ti to sade daji ona se ti kari wonu bi epolo to fenu kan yo
15: ah ai satarun yo ma se nkan o emi wa ni si se bayi ololufe mi
12: se emi ni ma se so fun pe ke lo moju to rara yin but ata o fa ga ma kari o o we gbogi baba o ke ho
15: ti do win iwo na soro soke salaye bo se se fun baba o ke o ko mara yo to gun ja le re fun lugo je ope yin to ro ni goro ara tita je ara tita ara yun kipa o ma bo lesi omo eniyan ko sun o kedo ma se lo sere sere tabi to po lapoju isara to nguni so baba oke o lele ko je atura lori eyike yi aisan tabi arun to fe danu gule baba oke o kale si shop 10A oyekola shopping complex ladoju ko deeper life church jakonde gate egbe road isolo ipele eko e pe 080-944-7113 080-944-7113 Baba oke o eleko gi debede ebe
16: Punt FM 92.9

0: ni sofo aboro to ogun aye oni bori wa fun ebi adua laiwo tese tabi aya kan si won ni 41 ogoro mi road dimu legon lati gbe kun rere alaye e pe afa sori 080 542 76137 at 081 396 8241. Kun fire kun tolo ni baba yi sani lo lo nse nla ton gbogbo eyin na yonbo e
1: baka ni e ma gbagbe lori ose atopiyan aso fun yin lai maye gba pe 15,000 naira lanta sugbon ge bi ilu se ri a gbe nkan yamowo e wale aso di 7,500. Ẹlòmí ọmọ wa rò pé iṣẹ́ kí lọ́sẹ̀ náà fi ṣe tó fi wá gbowó lórí báyìí ó ń tú ìdè ó ń já ìdè gbogbo ẹni la fi wí ẹ pa oṣù ọ̀ka ipá àbí ọ̀ka torí fún orúkọ ọlọ́run tó nílẹ̀ tó lókè tó dá wa sáyé tó fa ní ìwádìí láti lè ṣe pé kí ni èrò àwọn aráabí kí ló fi lo ìgbésí ayé tó rọrùn òun náà la fi gbé ọ̀sẹ̀ akínpínyà àgbéjáde. Mo fi ń dá lójú bí èèyàn bá ti lò ó bá ṣe ní kò lò ọwọ́ ayé kò rárá ẹ̀ o ti bí nílùú ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹ̀ o. Ẹ jẹ́ ká wò ó ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wà lóde òní tó ń wọkọ tí ò rọkọ fẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ rí ọkọ ṣùgbọ́n àgbétìlọ́mọdé gbégi eléra bí wọ́n bá ti láṣepọ̀ pẹ̀lú ẹ̀ náà tó yá wájú ẹ̀ mọ́ gbogbo tí wọ́n bá láwọn ṣe fún un òní ṣe mọ́ kí ló ń ṣe ọ́tọ̀ rárá ọ̀sẹ̀ atúpèyàn kọjọ́ tó lọ mọ́ ọ lọ́wọ́ kọjọ́ tó lọ lórí ẹ̀ ìyẹn ló rẹ̀ ẹlòmíì bọ́jà kala ọjà rẹ̀ ọ̀tà gbèsè jíjẹ ní tẹlòmíì rìn líle kiri lójú oorun ẹni tẹlòmíì bí wọ́n ṣe ń mú orí ẹlòmíì tẹ́ ń tì í bọ́ ní odò bẹ́ẹ̀ náà ń tì í bọ́ ní kàga gbogbo eléyìí ọwọ́kọ́wọ́ ni kò dáa kí gbogbo orí nǹkan nǹkan máa ṣẹlẹ̀ síyàn ẹ̀rọ ara ọ̀sẹ̀ atúpèyàn àwọn ọmọ tá à ń rán lọ ilé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ òye wọn àbí wọ́n ń sá ní ẹ̀kọ́ ẹ̀yin náà rẹ wo bí ọba nídìí ẹsẹ kì í ṣàdédé sẹ nǹkan kan ní ń dààmú wọn ẹ fọṣẹ atúpèyàn ẹ fi lè jìnà sí wọn ọjọ́ ọ̀la wa làwọn ọmọ yìí o ẹ mọ̀jà wa ta ọjọ́ ọ̀la wa ká má ta dààmú o torí kò sí bá a fi bímọ kọjá pé ọjọ́ alẹ́ ká lè rẹnikẹ́ni gbogbo àwọn ọmọ wa ọlọ́run ní san lọ́bàárán ọmọ o. Bákan náà bàbá màmá a ti sọ fún yín láìmọ iye ìgbà a ń láti sin àwọn ọmọ yìí títí dọjọ́ ọkú wa ni tá a bá ṣe síwájú tá a bá bá mi sílẹ̀ wa àlétẹlẹ̀ tútù o àwọn ọmọ wọ̀nyí wọ́n ní ìdìrànlọ́wọ́ wa láti pé gbogbo ibi tá a bá lè mú wọn dé a gbọ́dọ̀ mú wọn dé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ò kí wọ́n dé èèyàn ńláńlá kí wọ́n dé èèyàn pàtàkì lónìí ọlọ́run lọ́mọ ibi tí ìyá ẹlòmíì tó rùú dé irú èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti sọ pé owó ìyá tó bí wa yí pé ogbó rẹ lọ́mọ yí o ọgbọ́dọ̀ tọ́jú ẹ̀ níbo ni ìyá ọ̀rá rù adélé nígbà tá a wà ń kékeré ṣe báwa ajọ́ náà náà ni ṣe ìyẹn wá gba ẹ̀sìn ọgbà lọ́wọ́ wa àbọ́ sọ pé ká mọ̀mọ̀ nǹkan tá à ń ṣe kò rí bẹ́ẹ̀ o ti parí ro ni yorùbá sọ pé à ń kọ ìlà àwọn tó bá jiná tán kọ lọ́mọ di àmúṣẹ yẹ ìdákùn ìwé òbí ẹjẹ atọ́jú àwọn ọmọ wa o ẹjẹ atọ́jú wọn ẹ wá ara ọsẹ atópèyàn fáwọn ọmọ yìí kí wọn sórí ire ẹlòmíì ẹwòye tábí táwọn ọmọ yín ní lọ́wọ́ jẹ lóríṣẹ́ ẹlòmíì dé ẹwòye ìgbà tẹlòmíì ti fẹ́ tírávù lọ sílùú òyìnbó kò sí lọ wọn ti gbá ẹlòmíì gbá dépò pé owó gan tí ń kó sórí ìrìn àjò ó tó dá bísínẹ́sì sílẹ̀ torí náà ìwọ̀nba òun náà ni kábára wa sọ̀rọ̀ máa o ọlọ́gbọ́n olóye lọ̀rọ̀ yìí o a mọ̀ retí yín ẹ wá ara ọsẹ atúpèyàn ó sì wà lórí 7,500 torí ẹ̀ náà lágbó lé lórí torá wa náà mọ bí ìlú ṣe rí ẹ kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080 54 27 61 37 080 54 27 61 37 àti 081 39 68 24 21 081 39 68 24 21 at 081 81 71 33 50 081 81 71 33 50 at 081 48 25 60 32 081 48 25 60 32
0: ẹ wo ṣe ni gbogbo ọjọ́ ń sáré ẹjẹ́ mi ọmọ fèyí sì lọ fún tòní ẹ títí ọjọ́ mi ìtàtún láǹfààní àti pàdé fẹ́mi ògúnyẹmí rèé o ẹ tí gbogbo ayé ń pè ní olókùúrọ ọmọ bàbá tí ń bẹ lérérú ayé wo ní dojúrú o àwọn káwa náà gbégbésẹ ká mọ wùrà wa ràn o.
2: Ọ̀sẹ̀ tó pèéyàn, ọ̀pá bídà sọ́ bídíre, aboyúnwẹ̀ ó bí wẹ́rẹ́, àgà tí ò rí bí tọwọ́ àlàbọ̀sùn, ọ̀pọ̀táyé ti gbàgbé fún nǹkan rẹ̀. Bí wọ́n ṣe ń wí ọ̀sẹ̀ tó pèéyàn, ni àwọn èèyàn rántí wọn fún rere. Bàbá Yísá ló gbé jáde pẹ̀lú orúkọ náà tó ń bẹ́lẹ́. Ẹ̀yin ọwọ́ ayé bá ń bẹ lára rẹ̀, kò lè gbé nǹkan rẹ̀ ṣe. Ẹn tí wọ́n kọ, ẹn tí wọ́n ya, àbá ọgọ́jà kalẹ̀ ọ̀tà. Wí ọ̀sẹ̀ tó pèéyàn, tí wọn náà gbàkọ ọ̀rọ̀ ayé wá, bẹ́lòmíì ti rówó tó, orí àìsàn ní náà lè. Wí ọ̀sẹ̀ tó pèéyàn, àwọn tó ti dààmú ọ̀jẹ́ ti ṣeré, àwọn tó wà nílẹ̀ yìí àti lókè òkun, àdúrà ni wọ́n fi ń ṣe. Ẹgbẹ̀rún 15 là ń tà tẹ́lẹ̀, ṣùgbọ́n lásìkò yìí, ó lè kárí ilé kárí oko. Ẹgbẹ̀rún 2 àtààbọ̀ ni o, 7500 naira. Kí ló tún dúró wò? Máa bọ̀ nílé iṣẹ́ Fini International. Ọ̀sẹ̀ tó pèéyàn, kì í ṣe ọ̀sẹ̀ tá ń tà káàkiri ẹsẹ̀ títí o. Ilé iṣẹ́ Fini International, ibẹ̀ nìkan ló lè ti ríra. Wọ́n ń bẹ ní No. 41, Ogurombi Street, Ìdímù, Lagos, 081 39.

0: gbogbo ẹgbà tí létò kó ètò yìí ètò wa ni àwọn ọmọ olúmọ so gbogbo ẹni kẹ máa gbétò yìí gbogbo ibi tẹ wà kí ayọ ilé kó lè máa yan inú kẹ lè máa dákọ wálé.
1: àbíláàrán òdede ẹgbà mọlí ṣàbí ọmọ ajíbódò obìnrin jógún ọlọmọ aforosè lẹkùn ọtẹ ètò yìí wà o ètò ọmọ olúmọ rè ń dé sí ti gbọyìn láti iléeṣẹ rédíò ìjà lálùbáríkà yìí lọ wájú káwọn ìkú tẹlé lẹyìn bond fm 92.9 kalẹ̀ sí ṣógúnlẹ̀ nílùú èkó èmi wà o abiodun fọlọ́run sọmọ ọbaṣọrun sómòye ní kòró ṣódẹkẹ ìpòró mọ̀kọmọkọ lọ́rọ̀ ọmọ akọ́ni lọ́rọ̀ ọmọ akọ́ni lọ́jọ́ àwùjáre ọmọ atẹ́ni wíjọ́ kí wòrò òwúrọ̀ rẹ̀ máa bá gbọ̀n lẹ̀ ṣódẹ̀kẹ́ kò bí kẹtẹ̀ ó fi dédé ọmọ rẹ̀ bá gógó dédé wá rìrí sangan sangan àwa la lóko mára àrùn omi abódogun láàrin oko abo orí iṣu tó ń bolo lè bí abidi iṣu bárakàtà lè bí èèyàn máa jíjà du ẹwà ìpè kó má gbà pòró kọjá tó ráwa lọmọ bá gúnlẹ̀wà bí òní kú lọ́sẹ̀ yìí náà wà mo lọ sí ìlú ẹgbà látọ̀sẹ̀ kọjá ni mo ti wà níbẹ̀ títí dé ọjọ́ kìíní ọ̀sẹ̀ yìí mo rìn káàkiri gbogbo ìlú ẹgbà pátápátá porongodo ní máa kọ́kọ́ balẹ̀ gùdẹ̀ mo balẹ̀ sí ìpòró mo yà lé ìṣódẹ̀kẹ́ mo kọsẹ̀ níbẹ̀ ní mo kó lé ìṣódẹ̀kẹ́ mo tún yà ilé ìbáṣọrun sómòye mo kọsẹ̀ níbẹ̀ ṣùgbọ́n kí ṣẹlẹ̀ mo rí i pé ìtẹ̀síwájú ìdàgbàsókè ó ti bá ìlú ẹgbà ṣùgbọ́n àwọn ìjẹ́ ilé akọni wa àwọn irúwàdẹ́gbà àwọn irúwàdé abẹ́ olúmọ ń ṣe pé ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ó jẹ̀lé wọn ẹ̀jẹ̀ kárọ̀ ìjọba ìpínlẹ̀ ogun ẹ̀bà wa tún ilé àwọn ẹni ìṣe ò torí

kí a ba le fi irú ìmọ̀ bẹ́ẹ̀ fún aráyé èyí tí ó fún wọn nídánilójú tí ó hàn kedere tí ó sì mọ́mọ́ dání nípa iṣẹ́ ọlọ́run nínú ìdájọ́ àti ìfẹ́ rẹ̀ ni mo ṣe ṣe àkọsílẹ̀ iṣẹ́ nì nínú ìmọ́lẹ̀ òtítọ́ èyí tí kò fi àlàfo kankan sílẹ̀ tí ó ní ìdáhùn sí gbogbo ìbéèrè tí ó sì fi yé aráyé yékéyéké bí àwọn ọ̀nà inú ìṣẹ̀dá ṣe yanilẹ́nu tó àwọn tí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ àṣẹ rẹ̀ gbé dúró ṣùgbọ́n mímọ́ jẹ́ ti ọlọ́run nìkan ọ̀rọ̀ abrushin olùpilẹ̀ṣẹ́ ìfiránṣẹ́ gráàlì ẹkú ìrọ̀lẹ́ ẹkú iṣẹ́ òní a kí gbogbo olùgbọ́ wa nílé lóko káàbọ̀ sórí ètò ọlọ́sẹ̀sẹ̀ nì tí ó dá lórí ìfiránṣẹ́ gráàlì nínú ìmọ́lẹ̀ òtítọ́ láti ọwọ́ abrushin ìfiránṣẹ́ gráàlì jẹ́ ìfihàn titun nínú ẹ̀mí nípa òtítọ́ tí a fi fún aráyé láti ọwọ́ abrushin èyí ṣàlàyé àṣẹ ọlọ́run tí ó farahàn gẹ́gẹ́ bí àwọn òfin ìṣẹ̀dá tí ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣin tí kò sí lè bàjẹ́ ìfiránṣẹ́ yìí kò mú ẹ̀sìn titun wá ó sì dúró gẹ́gẹ́ bí fìtílà àti ọ̀pá láti ṣàmùná àwọn wọn ni gbogbo tí ń wá ìmọ́lẹ̀ kiri tọkàntọkàn àti òkè ìnì tí wọ́n ní áyùn fún èyí tí ṣe párádísì àwọn tí ń wá kiri tìgbónára nìkan ni ó ń bá sọ̀rọ̀ nítorí irú wọn nìkan ni yóò rí orúkọ mi ni dr túndé agboola ayọ́kà láti inú ìfiránṣẹ́ gráàlì ni a mú wá fún yín báyìí.

ìpilẹ̀ṣẹ̀ ìfiránṣẹ́ gíráàlì wí mo sì ṣe àgbàsọ rẹ̀ òpin ẹ̀kọ́ nì ìdákẹ́rọ́rọ́ ẹ̀mí inú àwọn ènìyàn ni a kàn rọ́gbà yíká ni a sì ṣókùnkùn rẹ̀ nípasẹ̀ ojúkòkòrò nǹkan ayé èyí tí ó rọ̀ mọ́ tímọ́tímọ́ bíi ìdàrọ́ tó sì di ẹrù lé e lórí tí ó sì wọ lọ sí ìsàlẹ̀ ṣùgbọ́n èrò rẹ̀ jẹ́ àmúwá àṣẹ tí a fún lágbára ẹ̀mí ọwọ́ ènìyàn ni ìpinnu láti ro rere tàbí ro búburú ń bẹ ó sì lè tipasẹ̀ èyí darí agbára ti ọlọ́run láti ṣe ohun rere tàbí ṣe ohun búburú nínú èyí ni ìdáhùn fún náà ń bẹ èyí tí ènìyàn ní nítorí èrè tàbí ẹ̀san kò lè ṣaláàmájẹ titi rẹ̀ nítorí gbogbo àtúbọ̀tán èrò rẹ̀ ni ó padà bọ̀ wá sí ibi ìbẹ̀rẹ̀ nípasẹ̀ ìṣesílẹ̀ ni àbúábá tí a ti fìdí rẹ̀ múlẹ̀ èyí tí kò kùnà rí tí ó jẹ́ aláìlèyípadà rárá nínú ọ̀ràn yìí nítorí náà tí kò ṣe é dá lọ́wọ́ kọ́ nípa bẹ́ẹ̀ tí kò sì tún lè dìbàjẹ́ tí ó rorò tí ó sì ṣòótọ́ ǹjẹ́ a kì í tún sọ ohun kan náà nípa ọlọ́run bí bí ọ̀pọ̀lọpọ̀ alátakò ìgbàgbọ́ kò bá fẹ́ mọ ohun kankan mọ́ lónìí nípa ọlọ́run ọba èyí kò lè yí ohun kankan padà nínú gbogbo ohun tí ó dájú tí mo ti mẹ́nubà àwọn ènìyàn kàn nílò láti fo ọ̀rọ̀ kékeré nì ọlọ́run kọjá ni kí wọ́n sì mú òkùn wọnú ẹ̀kọ́ sáyẹ́ǹsì pátápátá wọn yóò sì bá ohun kan náà gérégé níbẹ̀ a kàn fi ọ̀rọ̀ tí ó yàtọ̀ sọ lásán ni ǹjẹ́ ó wá bójú mu láti ṣì máa jiyàn nípa rẹ̀ bí àwọn òfin àdáyébá kò ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn kò sí ẹni tí ó lè fọwọ́ pa ojú ìdá wọn ọlọ́run ni agbára tí ó ń ti àwọn òfin àdáyébá ṣiṣẹ́ agbára tí ẹnikẹ́ni kò tí ì dìmú rí tí ẹnikẹ́ni kò tí ì rí rí ṣùgbọ́n èso iṣẹ́ èyí tí olúkúlùkù gbọ́dọ̀ rí lójoojúmọ́ ní wákàtí wákàtí àní ní ìpín ìṣẹ́jú àyá kọ̀ọ̀kan kí ó fi ìrí ọkàn mọ́ kí ó sì kíyèsí rẹ̀ bí bá kàn fẹ́ ṣe bẹ́ẹ̀ nínú ara rẹ̀ nínú olúkúlùkù ẹranko olúkúlùkù igi olúkúlùkù òdòdó nínú olúkúlùkù okùn ewéko tí ó ń wú jáde tí ó sì ń bẹ́ èpo rẹ̀ kí ó balẹ̀ wá sí ìmọ́lẹ̀ ǹjẹ́ kìí ṣe ìfọ́jú láti tako èyí pẹ̀lú agídí nígbàtí olúkúlùkù àti àwọn olórí kunkun asẹ́ni wọ̀nyí tìkara wọn pẹ̀lú jẹ́rìí sí ìwà láàyè agbára yìí tí wọ́n sì jẹ́wọ́ rẹ̀ kí ni ohun tí ó ń dí wọn lọ́wọ́ láti pe agbára tí a jẹ́wọ́ rẹ̀ yìí ní ọlọ́run bí ṣé àìgbọ́ràn bí ẹni tí ọmọdé ń ṣe ni tàbí ìtìjú kan tí ó kàn nípa fún wọn láti jẹ́wọ́ wípé àwọn ti ń gbìyànjú nígbà gbogbo láti warùn kì sẹ́ ohun kan ìwà láàyè èyí tí ó ti hàn kedere sí wọn ní gbogbo ìgbà ó sì ṣeéṣe kí ó má jẹ́ ohun kankan nínú gbogbo èyí ìdí rẹ̀ lè wà nínú ayédèrú àwòrán ọlọ́run ọba títóbi náà tí a gbé ka ènìyàn níwájú láti ọ̀pọ̀lọpọ̀ ìhà èyí tí wọn kò lè tẹ́wọ́ gbà nígbàtí wọ́n bá ṣèwádìí tí ó jinlẹ̀ agbára ọlọ́run ọba náà ti ń rọ́gbà yí ohun gbogbo ká tí ó sì ń lu àlùjá wọnú ohun gbogbo lọ ni ó di dandan kí a rẹ̀ sílẹ̀ kí a sì ṣàbùlá rẹ̀ nípasẹ̀ ìgbìyànjú láti fún un pọ̀ sínú àwòrán kan bí a bá ronú jinlẹ̀ nípa rẹ̀ kò sí àwòrán kankan tí a lè mú rẹ́ pẹ̀lú rẹ̀ kìkì ìtorí wípé olúkúlùkù ni ó ní ìkíyèsí nípa ọlọ́run nínú ara rẹ̀ pẹ̀lú iye méjì ni ó sì ṣe ìkọ̀sílẹ̀ ìdínkù agbára títóbi náà tí jẹ́ àwa márìdínì
èyí tí ó dáa tí ó sì ń darí rẹ̀. Ìlànà ẹ̀kọ́ tí a kìí jà níyàn ni a ó dá lẹ́bi fún ogunlọ́gọ̀ àwọn ọmọ ni tí ó jẹ́ wípé nínú ìtakò wọn wọ́n ń gbìyànjú láti rékọjá gbogbo ààlà lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ìtakò sí ìdánilójú tí ń bẹ láàyè nínú wọn. Ṣùgbọ́n wákàtí náà kò jìnà púpọ̀ mọ́ nígbàtí ìtají nínú ẹ̀mí yóò wáyé nígbàtí a ó túmọ̀ ọ̀rọ̀ olùràpadà bí ó ti tọ́ tí a ó sì lóye iṣẹ́ ìràpadà ńlá rẹ̀ bí ó ti yẹ. Nítorí Kristi mú ìràpadà wá kúrò nínú òkùnkùn bí ó ṣe tọ́ka ọ̀nà tí ó lọ sí òtítọ́ bí ó ṣe fi ọ̀nà tí ó lọ sí òkè mímọ́lẹ̀ hàn gẹ́gẹ́ bí ènìyàn pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ lórí àgbélébùú ó fi èdìdì tẹ òòtẹ̀ sórí ìdánilójú rẹ̀. Òtítọ́ kò tí yí padà sí bí ó ti ṣe wà nígbà náà pàápàá àti bí ó ti ṣe wà lónìí àti bí yóò ṣe rí ní ẹgbẹẹgbẹ̀rún mẹ́wàá ọdún sí ìgbà yìí nítorí ayérayé ni. Nítorí náà ẹ kọ́ láti mọ àwọn òfin tí ń bẹ nínú ìwé ńlá ni tí í ṣe ti ìṣẹ̀dá gbogbo láti tẹríba fún wọn túmọ̀ sí láti nífẹ̀ẹ́ Ọlọ́run. Nítorí nígbà náà ìwọ kò ní mú ìjà wọnú ìrẹ́pọ̀ náà bí kò ṣe pé ìwọ yóò ṣèrànwọ́ láti mú ìró okùn dùrù náà kí ó dún dé ògo gíga jùlọ rẹ̀. Yálà ìwọ sọ wípé mo finú fẹ́dọ̀ foríbalẹ̀ fún àwọn òfin àdáyébá tí ń bẹ nítorí pé fún àǹfààní ara mi ni tàbí kí o wípé mo tẹríba fún àṣẹ Ọlọ́run èyí tí ó farahàn nínú àwọn òfin àdáyébá tàbí fún agbára tí ó ju ìmọ̀ lọ ni èyí tí ó ń ti àwọn òfin àdáyébá ṣiṣẹ́. Ǹjẹ́ ìyàtọ̀ kan yóò wà nínú èso iṣẹ́ rẹ̀ bí agbára náà ń bẹ níbẹ̀ ìwọ sì jẹ́wọ́ rẹ̀ ìwọ ṣàgbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀ ni nítorí pé kò sí ohun mìíràn mọ́ tí o lè ṣe kété tí o bá ti ronú jinlẹ̀ díẹ̀ nípa abẹ́ ìwọ sì jẹ́wọ́ Ọlọ́run rẹ̀ ẹlẹ́dàáni. Agbára yìí sì ń ṣiṣẹ́ nínú rẹ̀ pẹ̀lú nígbàtí o bá ń ronú nítorí náà má ṣe ṣì í lò fi ṣe ohun búburú ṣùgbọ́n fi ro èrò rere. Má ṣe gbàgbé nígbàtí o bá ń ronú nígbàtí o bá ń mú èrò jáde agbára ti Ọlọ́run ni ò ń lò èyí tí o lè fi ṣe ohun tí ó mọ́ jùlọ tí ó sì ga jùlọ. Gbìyànjú kí o má ṣe gbàgbé rárá wípé gbogbo àtubọ̀tán èrò rẹ ni yóò padà bọ̀ wá sọ́dọ̀ rẹ nígbà gbogbo níṣe dédé pẹ̀lú bí èrò náà ti ṣe lágbára tó bí ó ti ṣe pàtàkì tó àti bí èso iṣẹ́ rẹ̀ ti ṣe gbòòrò tó fún ohun rere tàbí ohun búburú. Ṣùgbọ́n nígbàtí ó jẹ́ wípé èrò jẹ́ ti ẹ̀mí àtúbọ̀tán rẹ̀ yóò padà bọ̀ wá nínú ẹ̀mí nítorí náà wọn yóò kọlù ọ́ bí ó ti wù kí ó rí bóyá lórílẹ̀ ayé níbí tàbí nígbà náà nínú ẹ̀mí lẹ́yìn tí ó bá ti papòdà. Níwọ̀n bí wọ́n ti ṣe jẹ́ ti ẹ̀mí a kò fi ọ̀nà kankan dè wọ́n mọ́ àgọ̀ èyí fi hàn báyìí wípé ìfọ́síwẹ́wẹ́ àgọ́ ara kò dí àtubọ̀tán náà lọ́wọ́ láti mú iṣẹ́ ṣe. Ẹ̀sán inú àbò a bá gbọ́dọ̀ ké ó pẹ́ ó yá níhìn tàbí lọ́hùn láìsí àní-àní. Ìsopọ̀ nínú ẹ̀mí pẹ̀lú àwọn iṣẹ́ rẹ gbogbo ni ó dúró ṣinṣin nítorí iṣẹ́ ti ayé ti agò pàápàá ṣáàtún ní orísun ẹ̀mí nípasẹ̀ èrò tí ó ṣẹ̀dá rẹ̀ yóò sì wà láàyè lẹ́yìn tí ohun gbogbo tí ó jẹ́ ti ayé pàápàá bá ti rékọjá lọ. Nítorí náà lódodo ọ̀rọ̀ ni wípé iṣẹ́ rẹ̀ ń dúró dè ọ́
níwọ̀n ìgbà tí ẹ̀sán inú àbúábá náà kò tí ì ké lórí rẹ̀. Bí ìwọ bá ṣì ń bẹ níbí lórílẹ̀ ayé nígbà tí àbúábá kan bá dé, tàbí bí ó bá tún ń bẹ níbí, àwọn àtubọ̀tán náà tí ó ń bọ̀ láti inú ti ẹ̀mí yóò sa ipá wọn níṣe déédé pẹ̀lú ìwà ẹ̀dá wọn láti mú ire tàbí ibi wá nípasẹ̀ ipò rẹ, àyíká rẹ, tàbí lórí ìwọ tìkára rẹ tààràtà lórí àgọ́ ara rẹ. Níbi a gbọ́dọ̀ tẹnu mọ́ ọ ní pàtàkì lẹ́ẹ̀kan sí wípé iyè tòótọ́ gangan ṣẹlẹ̀ nínú ẹ̀mí ni. Èyí kò sì mọ àsìkò, bẹ́ẹ̀ sì ni kò mọ àyè, nítorí náà kò sì mọ ìyapa kankan pẹ̀lú. Ó dúró lókè àwọn èròǹgbà ti ayé. Fún ìdí èyí, àwọn àtubọ̀tán náà yóò kọlù ọ́ ibi yóò kí o wà. Lákòókò náà, nígbà tí èso iṣẹ́ náà padà bọ̀ wá sí ibi ìbẹ̀rẹ̀ rẹ̀, níṣe déédé pẹ̀lú òfin ayérayé, ohun kankan kò sọnù nínú ètò náà. Ó di dandan kí ó wá. Èyí sì tún dáhùn ìbéèrè tí a máa ń béèrè lọ́pọ̀ ìgbà, wípé èyí ti ṣe tí ó fi jẹ́ wípé àwọn tí ó hàn kedere pé wọ́n jẹ́ ẹni rere máa ń nípọnjú kíkorò nígbà mìíràn nígbèsí ayé wọn, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ kí ó dàbí ohun tí kò tọ́ sí wọn. Àwọn wọ̀nyí ni àtubọ̀tán tí ó gbọ́dọ̀ kọlù wọn. Ìwọ mọ ìdáhùn sí ìbéèrè yìí nísinsìnyí, nítorí àgọ́ ara rẹ ìsinsìnyí kò kópa kankan nínú rẹ̀. Àgọ́ ara rẹ kìí ṣàṣe ìwọ tìkára rẹ, kìí ṣe gbogbo èmi tìrẹ, bí kò ṣe irinṣẹ́ kan tí ìwọ ti yàn fúnra rẹ, tàbí tí a kàn án nípa fún ọ láti mú, níṣe déédé pẹ̀lú àwọn òfin ìyè mínì tí ń bẹ, èyí tí ìwọ tún lè pè ní àwọn òfin àgbáyé. Bí èyí bá jẹ́ kí ó rọrùn fún ọ láti tètè mọ̀ wọ́n, ìgbésí ayé rẹ ìsinsìnyí kàn jẹ́ ìgbà kúkúrú kan nínú ìwàláàyè rẹ gidi ni. Èrò tí ń gbéni ṣánlẹ̀ bí kò bá lọ sí ọ̀nà àbáyọ, bí kò sí agbára tí ó ń dáàbòbò ni láti ṣọwọ́ òdì sí i. Púpọ̀ ni ẹni tí yóò sọ ìrètí nù níbẹ̀ nígbà tí ó bá tají sínú ti ẹ̀mí, tí yóò sì wú láti ṣì máa sùn lọ nínú ogun àtẹ̀yìnwá, nítorí kò lóye kankan nípa ohun tí ó ń dúró dé gbogbo. Ohun tí yóò sì kọlù nínú àbúábá rẹ̀ láti inú ìgbà tí ó ti kọjá lọ, tàbí bí àwọn ènìyàn ti ṣe máa ń sọ, ohun tí ó ní láti mú padà bọ̀ sípò. Ṣùgbọ́n má ṣe yọnu nínú ètò àgbékalẹ̀ tí ó mọ́gbọ́n dání nínú ìṣẹ̀dá títóbi náà. Bí o ṣe ń tají, a ó fi ọ̀nà kan hàn ọ́ nípasẹ̀ agbára ìfẹ́ inú rere nì, èyí tí mo ti tọ́ka sí ní pàtàkì, tó sì dẹ́wọ́ ewu inú kádàrá náà tí ó ń ṣẹlẹ̀ tàbí kí ó tì í sẹ́gbẹ́ kan pátápátá. Èyí pẹ̀lú ni ẹ̀mí bàbá ti gbé lé ọ lọ́wọ́. Agbára ìfẹ́ inú rere pagbo kan yí ọ ká, tí ó lágbára láti fọ ibi náà tí ó ń pakoro mọ́ ọ túútú, tàbí ó kéré jù kí ó dín agbára rẹ̀ kù lọ́pọ̀lọpọ̀. Bákan náà bí ìpele òfurufú ṣe ń dáàbòbò ilé ayé. Ṣùgbọ́n agbára ìfẹ́ inú rere náà, àní ààbò tí ó nípọn yìí, ni a tọ́ dàgbà ni a sì bọ́ nípasẹ̀ agbára ìdákẹ́rọ́rọ́. Nítorí náà, lẹ́ẹ̀kan sí, mo tún ń rọ̀ yín lákọlákọ, èyí tí ẹ̀ ń wá kiri. Ẹ pa orísun ìròyìn mọ́ ní mímọ́. Nígbà náà, ju gbogbo rẹ̀ lọ, kí ẹ sì mú agbára ńlá ìdákẹ́rọ́rọ́ ọ̀nì lò bí ẹ bá fẹ́ mú òkè gùn. Bàbá ti jí nkìyín ní okun fún ohun gbogbo, ẹ kàn nílò láti lò ó ni. Òpin ọ̀rọ̀ àgbàsọ.

ẹgbẹ́ asáré dáhùn ìbéèrè kan tó ti ń wá nílẹ̀ báyìí báyìí. Ìbéèrè náà lọ báyìí pé ṣé ọlọ́run lè pa ègúnrẹ́ kúrò nílé ayé ẹni lẹ́yìn tí a bá gbàdúrà bí? Ìdáhùn sí ìbéèrè yẹn ni pé ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ o, àdúrà lásán kò ṣiṣẹ́ yẹn o, àdúrà lásán kò lè pa ègúnrẹ́ o, a láti fi iṣẹ́ rere kun. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan, bíyàn bá gbin àgbàdo, ìgbà tó wá kù díẹ̀ kí àgbàdo yẹn kí ó so èso, ká wá kó àwọn apàdúrà jagun méje tó gbóná gidigidi, ká kó wọn yíká àgbàdo yìí, pé kí wọ́n bá wa so àgbàdo yìí kán sọ dìṣù, ǹjẹ́ ó lè dìṣù? Láéláé kò lè dìṣù. Tí o bá fẹ́ jẹ iṣu, wà á lọ gbin iṣu, nítorí ohun tí a bá gbìn ni a ó kà. Bí ètò yẹn ṣe ń lọ nígbèsè ayé nìyẹn, nítorí òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ohun gbogbo, òfin yóò yí padà rí. Téèyàn bá ń ṣe rere nínú èrò, nínú ọ̀rọ̀ tàbí nínú ìṣe, a gbo ìmọ́lẹ̀ kan ó ta ayé ẹni yìí ká lákòókò tí ó ń ṣe rere yẹn. Ní àwọn iṣẹ́ ibi tó ti ṣe látẹ̀yìn wá, bóyá nígbèsè ayé ni o tàbí ní ìgbésí ayé tó ti wá tẹ́lẹ̀ ni o, nígbàtí àwọn ìbá padà wá jábọ̀ fún, wọ́n á rí pé ẹni yìí ó ti yí wà padà, ó ti ṣe rere, agbo ìmọ́lẹ̀ ti ta yíká. Èyí tó ń padà bọ̀ wá jábọ̀ fún dúdú ni, á rí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ yìí á tú òkùnkùn yẹn ká, débi wípé bóyá dípò kí abẹ lórí, ìyẹn lọ́ fi máa sọ pé ikú tó fẹ́ bẹ́ni lórí tó ṣí ni ní fìlà, ká máa ṣọpẹ́ ni, iṣẹ́ rere ló ká mọ́ ẹni yẹn lọ́wọ́ ni. Tó bá sì jẹ́ pé nídàkejì ẹ̀wẹ̀, èèyàn kan ó ń ṣe iṣẹ́ ibi, wọ́n wá ní pé wọ́n sàsí, lóòótọ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ ibi ó lè ta ọfà síyàn, ṣùgbọ́n bóyá ọfà yẹn máa ṣiṣẹ́ o tàbí kò ní ṣiṣẹ́, ó wà lórí bí ẹni tí wọ́n ta fà sí bó ṣe dúró nínú ẹ̀mí. Tí ó bá yẹ pé ẹni tí ìmọ́lẹ̀ yí ká nípasẹ̀ iṣẹ́ rere tó ń ṣe ni, ọfà yìí ò lè rùn. Fún ìdí èyí ló fi jẹ́ wípé ní gbogbo ìgbà ká máa ṣe rere, ká máa sọ rere, ká sì máa

dé òpin ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí. Ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ìkẹyìn. Lẹ́yìn ètò, àwọn tí ń wá kiri lè kàn sí wa lójú òpó Facebook wa Ọgbọ́n Olúwa Ká Èso, tàbí kí ẹ pé 0803-457-6961 tàbí 0708-955-2842. Pẹ̀lú ọ̀rọ̀ mi, mo darí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àti sí ọ̀dọ̀ Jésù pẹ̀lú. Àmọ́ lọ́nà tí ó wà láàyè púpọ̀ ju bí a ti ṣe mọ̀ ọ́n látẹ̀yìnwá lọ, tí kì í sì ṣe gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti ṣe gé e kúrú nípasẹ̀ ìtẹ̀sí wọn fún ìdẹ́ra nínú ẹ̀mí. Ọ̀rọ̀ Abrushin, olùpilẹ̀ṣẹ ìfiránṣẹ́ Gráìlì. Títí tí a fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀, èmi ni Dr. Túndé Agboola, tí ó ń kí yín pé

abẹ́rin nǹkan ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sí eré ìtura ètò yín labalábá ọ̀rọ̀. Labalábá ọ̀rọ̀ ni ètò ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọláya àti iléeṣẹ́ Health Communications Limited pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Bond 92.9 FM tí a gbé kalẹ̀ fún àǹfààní gbogbo lọ́kọláya. Nítorí pé kí ni nǹkan tí ọ̀rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tó ti ń dálẹ̀ látàyè pọ̀n hàn títí di ayé tàwà ẹ̀ títí o fẹ́lẹ̀ sọ pé títí di ayé àìnípẹ̀kun ṣùgbọ́n tí o bá ń ṣe pé irú ètò báyìí nǹkan tọ́rọ̀ abẹ́ aṣọ ń dálẹ̀ tí ó ti dálẹ̀ ń lọ́wọ́jú wọn gbogbo wa náà là á mọ̀ bẹ́ẹ̀ fún torí ẹ̀ ló sì jẹ́ wípé gbogbo ìgbà la máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àgbékalẹ̀ ètò gbòógì yìí. Ẹ káàbọ̀ ṣe àlàáfíà ni mo bá yín èmi náà ni olúwa tó yẹn yín labalábá one of Africa. Báwo ni ṣe gbogbo ẹ̀ ń dùn báwo lọ dẹ wa báwo lọ ná wa olúwa kúkú máa ràn wá lọ́wọ́ ní àṣẹ ìdùmàrè àti jẹ́ àti mú òní nira fún wa o. Àwọn tó bá dẹ̀ dàbí ẹni pé ó kù díẹ̀ káàtó ọlọ́run elédùmarè yóò bá wa wo ilé àti ọ̀nà wa ní dáadáa ní àṣẹ ìdùmàrè. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ olúwa ni elédùmarè ni ọba àwọn ọba ni ọlọ́gbà aláyè lórí ètò yìí tí a fi ń lè mú wá fún wa ní gbogbo ọjọ́ mẹ́jẹ ìjọ àti ní gbogbo ìgbàkúùgbà tí a bá kàn sí wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kan náà pẹ̀lú fún gbogbo àwọn ọ̀gá wa pátápátá ní iléeṣẹ́ Bond 92.9 FM tí olúwa ti ṣe àgbékalẹ̀ wọn láti máa ṣe agbátẹrù fún ètò yìí láti orí àwọn ọ̀gá wa pátápátá títí dé ọ̀dọ̀ àwọn managers wa títí kan olótú wa ọ̀gbẹ́ni Abiodun Fọlọ́runṣọ́ adúpẹ́dúpẹ́ fún Ọlọ́run fún yín náà ni. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwa ẹbí pé iná ọ̀fẹ́ tí ó ń tàn ní ẹbí labalábá yìí kò ní kú ní àṣẹ ìdùmàrè. Alẹ́ yìí ètò àkọ́tún la mú wá ó dẹ̀ ní bá ṣe gbé wá torí pé ọ̀rọ̀ kan ní dádì wa kan gbé sí mi létí kò ń ṣe ọ̀rọ̀ tuntun ojoojúmọ́ gan la ń gbọ́ ẹ̀yẹ sí wa létí lórí ètò yìí nítorí pé bá ṣe mọ̀ ètò lọ́kọláya náà ni bí yóò ṣe mọ dùn yóò ṣe mọ pọ̀ yóò ṣe mọ pẹ́ òun náà ni. So àníyé gbọ́ pé àyàwó mi ò kí ń gbélẹ̀ ara ẹ̀ ò kí ń múùfù nǹkan ṣùgbọ́n bí bàbá yìí ṣe wá gbé wá bí ọ̀rọ̀ yẹn ṣe wá lọ ni a ṣe wá wèé pé jẹ́ ká tún ṣe ètò kan sí a lè ṣetán àdẹ ní ṣetán náà lágbára ọlọ́run olúwa máa fún wa ṣe náà ni. A ṣe ni pé ní alẹ́ yìí jẹ́ ká tún gbé wá ká tún fi ránra wa létí àwọn ọjọ́ míì wà tólúwa tóyìn máa dé tó jẹ́ pé mo fẹ́ fún àwọn obìnrin tán ni pé kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe ẹ́ tó gbára dúró ṣé wọlé lára ni alára ló lara bàbá ló ni màmá bàbá dẹ̀ ló lu màmá gbó bákan náà ni ọjọ́ míì máa tún wà máa ní àbàbá kí lẹ̀ ń ṣe kẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé ìyàwó ló lara ni tó ó máa ń wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bó bá jẹ́ ṣe ti wá ká gbà bẹ́ẹ̀ pé bí ọlọ́run ṣe fẹ́ nìyẹn. Ní alẹ́ yìí bóyá ìbéèrè ni kí n béèrè lọ́wọ́ gbogbo wa bí a ṣe fẹ́ gbọ́ ṣùgbọ́n kí n tó gbé ẹnu ilé nǹkan ta fẹ́ sọ gangan bàbá máa fẹ́ kẹpì ìyàwó yín sìn ìrọ́ ẹlòmíì lè wà ó lè jẹ́ ẹnu iṣẹ́ náà wà ẹbí iṣẹ́ náà wà kíyàwó wà nílé àbí kíyàwó gan má sì nílé kó jẹ́ pọ́kọ nìkan ló ń gbọ́ but mo fẹ́ kẹpì ra yín lórí fóònù àbí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ pè ra yín wípé you know what ìyá màgbọ́n torí pé ṣe rí kí lọ́kọláyà máa gbé

yìí papọ̀ òun ló ṣe àǹfààní jù ó dẹ̀ tún máa ń jẹ́ kí iṣẹ́ yẹn tún rọrùn fún àwa ètò lábalábá ni ẹjọ́ ìbàdàn ṣe mọ̀ ọ̀rọ̀ bí a ṣe là ń sọ ń bi láàrin lọ́kọláya bí àárín lọ́kọláya ṣe máa dánmọ́rán tó ṣe máa dùn tó máa pọ̀ tó máa pẹ́ òun la wà fún lórí ètò yìí ní báyìí kí ètò tó bẹ̀rẹ̀ ní pẹrẹu ẹ jẹ́ lọ sọ́dọ̀ olótùú wa kí wọ́n fún wa ní nǹkan tá a máa fi fẹsẹ̀ rajó

0: Bẹ́ẹ̀ni, ẹ káàbọ̀ padà sí orí ètò. Ètò náà ni Labalábọ̀rọ̀ Radio Station 13 gbọ́ òní Bond 92.9 FM. Ká tó lọ síbi tí à ń lọ gangan, ẹ jẹ́ ka yà sí bíná. Ìwọ dájì dájì ẹ wà ń bẹ̀ o. Ẹ mọ̀ pé iṣẹ́ yẹn ò múnádóko bó ṣe yẹ kó rí. Ò múnádóko. Ẹ wá wò pé ẹ wá káràmásìkì. Ẹ pé bí mo ṣe rí náà nìyẹn kó gbà bẹ́ẹ̀. Ẹ ṣọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kó múnádóko. Kíṣẹ́ yẹn múnádóko. Iṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe. Iṣẹ́ tó máa ṣe iṣẹ́ náà kí iṣẹ́ gangan tó múnádóko. Gbogbo ẹ̀ láńlá ti káràmásìkì sí. Ṣé ti yé wa? Ẹ má kàn dágun lábẹ́ yẹn kí tiẹ̀ ni wọ́n. Agbẹ́rẹ́ ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ta fẹ́ra wa yẹn, ọjọ́ yẹn bó ṣe ń lọ sókè, ó lè máa di ọ̀tún lójoojúmọ́. Ara àwọn nǹkan ta dẹ̀ lè ṣe tó máa fi máa di ọ̀tún ni. Ẹ má jẹ́ ká kàn gbára lẹ̀. Ẹni wo ọkùnrin ni mí, ìyàwó mi ló máa ṣe pé kiní ànádà. Bàbá ni mí, olórí ilé ni mí. Ẹ bá ń jó lórí ilé, ẹ jẹ́ ká máa jẹ fúlì. Kí ni mo sọ? Ẹ jẹ́ a máa jẹ fúlì. Ara àwọn ọ̀nà tí a fi lè jẹ pàápàá jùlọ láti ọ̀nà ọ̀rọ̀ abẹ́ aṣọ òun ni kí bàbá wà pa o. Ẹ mọ nǹkan tí mo sọ pé bàbá ka bá bàbá ńlé. Kò dá ka délé ka má bá bàbá. Bí bàbá ṣe máa wà ńlé tán dẹ̀ máa jẹ́ bàbá. A1 wọn ṣàǹfààní fún yín. Mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ. Flọ́ṣà wọn máa ṣàǹfààní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ wa àti máa ń gbètò labalábọ̀ ọ̀rọ̀. À ń gbọ́ o nítọ́. Gbogbo nǹkan ta bá sọ, even ibi ta fi kọmọ́ sí, ibi ta fi full stop sí, tẹ bá béèrè lọ́wọ́ àwọn ẹlòmíì wọn sọ fún yín. Ṣùgbọ́n ṣé wọ́n mi lò? Ọ̀pọ̀lọpọ̀ wa wà ń bẹ, a kàn ń bá yí bó ṣe ń lọ ni. Nígbà tí A1 dẹ̀ wà láti ràn wá lọ́wọ́. Ìrànlọ́wọ́ ni ìgbé ni lárugẹ ni A1 wà fún, pàápàá jùlọ fún dádì. Lóòótọ́ mo sọ fún wa pé dádì ò bá wà nígbè lárugẹ, mọ́mì náà láti wà ń sẹpẹ́ kọ́ wa pa. Bí gbogbo ẹ ṣe máa lọ ní dáadáa, àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Àwọn míì àti ẹ̀ pè wọ́n ní àhesọ pé ká má fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ka pè ní irọ́ ni. Àtẹ̀jíṣẹ́ lọ́rọ̀ A1 flọ́ṣà, àtẹ̀jíṣẹ́ ni ẹ má pè lórí ẹ̀. Ìgbà kí ìgbà dẹ̀ lóhùn yìí tó bá wù yín lè lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ó tiẹ̀ lè jóru gànjọ́. Àtẹ̀jíṣẹ́ ni tẹ́ ẹ̀ bá lè tẹ̀ fúnra yín. Tẹ bá pe àwọn ọmọ torí ẹ̀ lè má fẹ́ jẹ́ kán mọ kóòdù yẹn. Tẹ bá kàn ti sọ fún ọ pé kọ́kọ́ A1 tán máa mọ̀ náà ni pé tẹ bá ti ní kọ́kọ́ A1 tán bá ti kọ A1 àyí táwa fẹ́ jù padà sí yín láti yé wa bẹ́ẹ̀ yẹn àájù padà. Ẹnu àwọn kan wà o láti ọdún karùn-ún ọdún márùn-ún lọ́ ti ń tẹ A1 àdẹ̀ fún wọn ní information yẹn wọn dẹ̀ ní ṣe nǹkan kan pa ẹ̀ tó bá tún di ọdún tó ń bọ̀ wọ́n á tún tẹ bẹ́ẹ̀ yẹn náà. Ṣé mo pé irú kí ká lọ́mọ ń sìn kó wà ní karùn-ún lọ léèwé kó wá jẹ́ ní gbogbo ọdún nǹkan tó ń gbà yẹn náà ló ń gbà nǹkan tó kàn class tó wà yẹn ni kò move síwájú. Ó dàbí ẹni pé ẹnu kára máa sìkì tó ni. Àwọn mí kúkú wà bẹ́ẹ̀ nǹkan yẹn tó ń ṣe wọ́n. Wọ́n mọ̀ báyìí wọ́n dẹ̀ mọ nǹkan tán lè ṣe sí. Wọ́n dẹ̀ ní lágbára láti fi ṣe nǹkan tán lè ṣe sí. Bọ̀tú wọn ní ṣe nǹkan kan pa. Anyway, nǹkan tí mo bá wa kọ́ nìyẹn o. Ọ̀rẹ́ wà ọ̀rẹ́ flọ́ṣà àtẹ̀jíṣẹ́ ni. Sí nọ́mbà wa tẹ́tí mọ̀ 08023135773 àtẹ̀jíṣẹ́. O ní kẹ fi ránṣẹ́ sí nọ́mbà yẹn. Tó bá ti jọ́rọ̀ A1 lẹ́fẹ́ sọ o àbí flọ́ṣà àbáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó lè gbé yín lárugẹ kí ọ̀rọ̀ abẹ́ aṣọ yín fi lè máa ṣe kí ni tí ó fi lè máa tẹ̀síwájú tí ó mọ kékèké. Ẹ jẹ́ ń dátọ́ mi tí olótiwá kan sting ni pọ́n.
1: Labalábá ọ̀rọ̀ ọ̀rọ̀ abẹ́ aṣọ láàrin lọ́kọ̀láya lẹ̀ ń gbọ́. Ètò bàbá ètò Whispers of the Night. Ẹ darapọ̀ mọ́ wa lórí social media lórí Instagram orúkọ wa ni Labalábá ọ̀rọ̀. Ẹ like Facebook page wa Labalábá ọ̀rọ̀ Radio. Ẹ má gbé kúrò.
0: Ẹ káàbọ̀ padà sí orí ètò Labalábá ọ̀rọ̀ ní Bond 92.9 FM. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ná. Ìbéèrè ni mo fẹ́ kí àwọn dádìs wa béèrè. Ní bye-bye bí ètò ṣe ń tẹ̀síwájú ẹ̀yin dádìs ń fẹ́ kẹ béèrè ìbéèrè yìí. Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún tó dẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà ni ìyàwó rẹ̀ máa ń wà ní sẹpẹ́ láti ṣe labalábá. Ṣé kí n tún kọ́in? Irú ọkọ wo ni ìyàwó rẹ̀ máa ń bọ̀wọ̀ fún ní gbogbo ìgbà tí ó sì jẹ́ pé kò kí ń fi ohun dùn? Ṣé bí mo ṣe sọ yẹn ṣe wà? Ẹ jẹ́ nítorí sọ. Dẹ̀yin dadis, mo fẹ́ kẹ bèrè nítòótọ́. Ẹ bèrè ọ̀rọ̀ yẹn kẹ́yìn bèrè gangan. Kẹ wá dáhùn. A gbìyànjú láti dáhùn díẹ̀díẹ̀ ní orí ètò ní alẹ́. Ṣùgbọ́n ní báyìí, mo fẹ́ kẹ bèrè pé irú ọkọ wo ni ìyàwó ẹ máa ń bọ̀wọ̀ fún tí ó sì máa ń gbára dúró ní gbogbo ìgbà tí labalábá máa ń ṣe pẹ̀lú ọkọ ẹ? Ká sọ pé irú ọkọ wo ẹ bá jọ ọdún 65 ọgọ́ta ọdún àbí even 80 ọdún, nítorí pé a lè sọ tí labalábá yín bá ṣì ń fò 80 ọdún, ó wà pani. Èmi tiẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ sí mi torí mo fẹ́ fi yín yan gan lórí ètò. Àwọn yìí máa ní ara ti pẹ́ tó 80 ọdún kí la tó ń wá, even àwọn ọkùnrin mi gan máa ní wọ́n ń bọ̀t ṣẹ́rí tí labalábá jẹ́ nǹkan tó mẹ́mí gun o, tó lè ṣe tẹ̀mígun, nítorí pé tára yín bá sí ilé tọkàn yín balẹ̀, àwọn ibi tẹ̀mígungun ti máa ń wọlé nìyẹn. Mi ò fẹ́ pé tẹ bá lora yẹn ní ha o, ẹ labalábá máa mẹ́mí gun kan sọ pé tí labalábá bá ń fò bó ṣe yẹ kó fò, ìfọkànbalẹ̀ máa dé bá èèyàn láti ara àbẹ̀yẹn wá. Ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi, ẹ kàn pam, nítorí pé alẹ́ yìí nǹkan tó wà fún ni pé bí àwọn bàbá wa ṣe máa ní ìtẹ̀síwájú ní orí ọ̀rọ̀ yìí tí ó ṣe máa gbé ìfọkànbalẹ̀ wá fún wọn tí gbogbo ìtẹ̀síwájú ní ọ̀rọ̀ abẹ́ aṣọ tó máa wá ṣe wọ́n ní àǹfààní nílé tó wà fún ní alẹ́ yìí. So ìyẹn bẹ́ ṣe ń gbébe ìbéèrè yẹn tẹ̀ ń gbé sí kémi tó padà wá láti wá sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ìbéèrè tí mo ní kábí wáyé. Ẹ jẹ́ sọ fún wa pé ní oṣù kẹwàá, tí oṣù kẹwàá bá ti fẹ́ ń parí 27 àti 28 lágbára Ọlọ́run, ọjọ́ méjì ní ọdún yìí máa ṣe ìpàdé pẹ̀lú wa àti ọkùnrin ni o àtobìnrin lápapọ̀. Ìjọ Yorùbá wà, ìjọ ti Gẹ̀ẹ́sì wà. Bí a bá ṣe ń babọ̀ tí a ń súnmọ́ ọjọ́ yẹn, a wá sọ fún wa èyí tó jẹ́ ọjọ́ ti Yorùbá. Ó dín di ọjọ́ Yorùbá ló máa wà fún. Ìpàdé yìí ọkùnrin àtobìnrin dẹ̀ ló ní lápapọ̀. Ó yàtọ̀ lọ́dún yìí dáadáa. Trade fair náà díẹ̀ kínkínní dẹ̀ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Màá dẹ̀ fẹ́ kẹ ti bẹ̀rẹ̀ sí forúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé, ṣùgbọ́n ẹ gbúdọ̀ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé bó ṣe máa ń lọ lórí ètò nìyẹn. Yes o. So oṣù kẹwàá yẹn mo fẹ́ ka ti máa gbé ara dì. Kí ló dé tí mo ṣe máa ń try láti ṣe lọ́fẹ̀ẹ́ ni pé màá fẹ́ kí owó tó bá wà lọ́wọ́ yín kẹ lè fi ra nǹkan tí ó máa ta máa mú wá fún yín. Àwọn tó ń ta ọjà wọn yẹn àá jẹ́ kàn gbé wá fún wa ní ọ̀pọ̀ yanturu. So ká wá lu opportunity yẹn tó bá jẹ́ nọ́mà yẹn ọ̀kan la máa rà nígboro. Ta bá wá dérù bẹ̀, a lè Ọlọ́run lè fún wa lágbára kara mẹ́fà. Ìmọ̀ pé yẹn tún máa jẹ́ ọ̀nọ̀sẹ̀ díẹ̀ sí, ó máa tún gbé kíni, ó máa tún gbé rọrùn dé bá wa lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tẹ bá ń lò, tẹ bá dẹ̀ ń rí lò, ó yẹ Ọlọ́run dẹ̀ wá tún ṣe tí ẹ tún lè rí lówó kúkúrú sódà tẹ bá máa ra mẹ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi ra bíi mẹ́wàá àbí mẹ́fà àbí méje. Ṣẹ̀yìn pé ìrọ̀rùn náà ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń bá dé. Gbogbo tẹ bá dẹ̀ ti mọ̀ mí bó ṣe máa bá rọrùn wá, òun ni labalábá máa ń lè pa Ọlọ́run dẹ̀ ń fún wa ṣe. So ẹ fi sórí kàlẹ́ndà yín tó bá dẹ̀ jẹ́ inú fóònù lẹ máa fi sí, ẹ ṣáà fi síbì kan pé ní ìkẹyìn oṣù kẹwàá o labalábá máa pe ìpàdé obìnrin àtọkùnrin. Kí ló wà fún ìlera ara wa àti ọkàn, bí a ṣe máa wà ní pípéye ní ara àti ní ti ọkàn? Oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀, oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ ńbẹ̀ lágbára náà. Àwọn oríṣiríṣi experts ló máa bá wa sọ̀rọ̀, la máa ní àǹfààní láti béèrè àwọn nǹkan. Àwọn tó tiẹ̀ máa fún wa ní test gan, wọ́n máa bá wa ṣe àyẹ̀wò pé òkè nǹkan tó tiẹ̀ ń sọ yẹn etí tó ń pò yẹn, mo fi ṣe example ni o, kí ló lè fà á? Wọ́n wá gbé wa sórí ẹ̀rọ ìgbàlódé kan fi wọ́n pé kí ló lè jẹ́. Ẹ lè wò pé ọbẹ̀ ìgbà mélòó la ní láti ṣe fi ṣe yẹn? Látago mẹ́wàá àárọ̀ títí dago mẹ́rin ìrọ̀lẹ́. So òun ló máa jẹ́, a máa ní opportunity àǹfààní máa wà àtàyè lágbára Ọlọ́run. À á gbọ́ ìdánilẹ́kọ̀ọ́, tá a bá wá gbọ́ tán, àwa ní àǹfààní láti béèrè àwọn ìbéèrè. Tá a bá béèrè tán, awa ni anfani lati dide abo sibi ton tin ta nkan abibi ti ati ma sayewu gbogbo e ma lo atun anfani papa lati fese radio ton to ba je pe e wa nbe ara anfani gan lati se section oke e bi labalaba ni mi ṣugbọn ko si daddy mo abi ko si mommy mo practical gbogbo awon anfani yin ohun lo ma wa ni awon ojo meji yi ṣugbọn gege mi se so ojo yoruba wa ojo english wa ni ojo meji ṣugbọn ojo mejeji to ba hun yin gan te ba fe attend ojo mejeji awon anfani jankan jankan ohun la ma ri nibe yen lo be so mo ni ibere ti mo fe ka awon daddies wa bere ki bo la bala ba se ko le fo dada na ni o ibere ti mo fe ke bi ara yin ni pe iru oko wo ni iyawo e ma nbo wo fun ti ko nse ko duro le lori ni pe ti iyawo e fun ara e lo nbo wo fun n be lo ma nse pe anytime tori baya iyawo isetan iru oko wo ohun ni e la fe gbe so ni ori eto ni ale yi e je n gbe to mi

káàbọ̀ padà sí rétò ẹ̀tọ́ yín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, mo ní irú ọkọ wo ni ìyàwó ẹ̀ máa ń bọ̀wọ̀ fún, tó lè jẹ́ pé ní gbogbo ìgbà tó bá kan ti eré, tó bá kan ti labalábá, ìyàwó àyínsẹ́pẹ́ ó dẹ̀ rẹ̀ dì. Àdẹ̀ ti sọ pé tẹ bá ń fẹ́ ìbọ̀wọ̀ láti ọwọ́ ìyàwó yín, ẹ gbúdọ̀ máa bọ̀wọ̀ fún òun náà. Bí èèyàn ṣe máa bọ̀wọ̀ fún baálé ilé, àṣẹ pé ètò tẹ̀bá wájú láàárọ̀ ẹ ọkọ̀ dọ̀bálẹ̀ fún náà nù yẹn kọ́ láṣọ. Ṣùgbọ́n níbi eré tá à ń ṣe tó bá jẹ́ pé lọ́kọláya tó ti máa ń ṣeré bẹ́ẹ̀ ni, ọkọ̀ lè jí kó ní after all tẹ bá ń ṣe labalábá orí ìdọ̀bálẹ̀ lẹ máa wà gbà mí. Ó tẹ̀ lè ṣe ẹ lè fi ibi yẹn bá eré wọlé pé yá wá ẹ káàárọ̀ o, ẹ̀yin ìyá lágbe fún. Ṣámọ̀ kẹ bára yín ṣeré ó ṣe pàtàkì. Ṣùgbọ́n seriously, àwọn nǹkan wo la lè ṣe tí obìnrin máa fi respect bàbá tó dẹ̀ máa gbára sílẹ̀? Ọmọ para yìí bàbá ló lara gẹ́gẹ́ bóun náà ṣe lara bàbá. Pọ́ǹtì kejì tí mo máa sọ ní orí ètò lálẹ́ yìí ni pé ẹ má gbé labalábá síwájú. Tó ti máa rí yín tẹ́pẹ̀ ń bọ̀, ìkọ́tì tó ti ń bọ̀ ti ń bọ̀, oníbàárẹ̀ ń bólì bọ̀, ẹ má gbé síwájú. Honestly, just like position téèyàn bá fẹ́ ṣe, bí ìgbà mi yẹ kéèyàn gẹ̀rẹ́sì wá ni, kéèyàn fẹ́ gbẹ̀wọ̀ kọ́nà gbà mí. The same way, even tó bá tẹ̀mọ́ pé labalábá gan lè ilé, ẹ má kọ́ sójú, ẹ má kọ́ sórí. Ẹ jẹ́ kí nǹkan flow naturally. Ṣé ti yé wa? Kẹ́gbẹ́ ẹ má jẹ́ kó jẹ́ pé ok, bó ṣe ń bọ̀ yẹn mo ti mọ nǹkan tó ń bà mí. Torí ẹ lo bèbè yẹn mi ṣe lè sọ pé mo máa dúró dé ń bíbẹ̀. Ṣùgbọ́n nígbà tó jẹ́ kóhùn tiẹ̀ rí ni pé bá ṣe bẹ́ ṣe yọ lókèrè eyín la kọ́ rí, kò sí yẹn ń bẹ̀. Ó jẹ́ pé kàn wà ní natural way eyín and all that. Tí nǹkan wá lead sí nǹkan, ìyẹn ló fine jù, ìyẹn ló best jù. That's why nígbà míì gan labalábá yín ó máa ń da kó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ pé mo fẹ́ lọ sí bínú ìgbẹ́jẹ̀ ìjẹ́jẹ́ mi lèmi lọ wẹ̀ o. Àbí kẹ́tí ẹ máa rí pó ń bọ̀, ara àwọn ọbẹ̀ tún ṣe lè gẹ̀ẹ́tì àwa obìnrin nìyẹn o. Ẹ má kàn kọ́ sórí pé ok ó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀. Ṣé mọ̀ pé ẹ mọ̀ àwọn adìyẹ méjì ẹ ti rí bí adìyẹ akókó yẹn ṣe máa ṣe ẹ ti mọ̀ pé ó fẹ́ lọ bẹ̀ ni. Ẹ má kọ́ iṣẹ́ every time. Ìgbà míì wà tó jẹ́ pé bó ṣe máa wà sexy nìyẹn. Ẹ wá straight, ẹ á bọ́ pátá ẹ̀, ẹ dẹ̀ lè bára yín ṣeré like that. Ẹ bá ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, ó lè di level tó máa ní bọ́ pátá ẹ̀. Ìyẹn máa lọ straight, ìyàwó yẹn gan lè sọ pé àwọn kílẹ̀ bá mi sọ ẹ̀, á dẹ̀ fẹ̀rín wọ̀, á dẹ̀ gbẹ̀rín wọlé. Ṣó ti yé wa? Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá bá ń fẹ́ ọwọ́, because tó bá yá dàbẹ́ pé ìwọ ò tiẹ̀ mọ jílé lọ, that's why táwọn obìnrin kan ṣe máa ń sọ pé ṣó ń jẹ ni. Ẹ má gbé sórí, ẹ má kọ́ sórí. Honestly, èmi ń ṣàṣírí ibẹ̀ fún yín báyìí. Ìmọ̀ àwọn dáàdì wa kan ló máa ní labalábá, kí làwọn obìnrin sọ lọ́hùn yẹn? Torí mo ní platform tó jẹ́ pé àwọn obìnrin nìkan ló wà mí. Kí làwọn obìnrin sọ? Kí làwọn nǹkan tó ń rí sọ tán jẹ́ pé dábàá tìjọ́ ń sọ̀rọ̀ àti obìnrin wọn máa ń sọ? Ara àwọn nǹkan tá a máa ń sọ ni mo gbé wá fún yín. Ẹ má kọ sórí iṣẹ́ tẹ́ bá kọ sórí tó kàn dàbí pé normal call ló kàn ń lọ. Ẹ̀wọ̀n kan tó máa ṣe àwọn fíìmù, èèyàn kan ń lọ, ọkùnrin ń lọ bá obìnrin ń lọ báyìí, ìwé jábọ́, wọ́n bá fẹ́ ẹrù ọwọ́ kan dànù, ó wá fẹ́ ba mu, ibi tó ti fẹ́ ba mu náà wá wòra wọn pé ojú wọn wá ṣọ̀kan, àwọn àṣepinke. A lè ṣe ẹ náà ní abẹ́ aṣọ wà. Ẹ má jẹ́ ká kàn rí bẹ́ẹ̀ pé ẹ kàn lọ báyìí lọ báyìí kó natural. Ṣó ti yé wa? Tá a bá gbé pé torí ìgbà tí mo fẹ́ ṣe labalábá nìkan òun ni mo wá bẹ̀rẹ̀ sí nice, a ti mọ̀ pé torí nǹkan tó à ń fẹ́ yẹn mo ti bẹ̀rẹ̀ sí try láti nice látàárọ̀ o, nice o. Ìgbà tó wá di ẹ ti fẹ́ mọ̀ pé ti time ti fẹ́ tó, that's fáwọn míì tí wọ́n ti ẹ̀ jágbe mọ́ ìyá ni pé yá wá mi báyìí kí hàn tí wọ́n pe ó dàbí pé ó ti ń bèrè pé ṣé mo jẹun ṣé mi jẹun mo ti mọ̀ nípa tó báyìí pé normal bó ṣe máa ń wá nìyẹn. Ṣé ti yé wa? Then ó tún máa ń jẹ́ kó dàbí ẹ kó normal. Ẹ fún lá tension freely. Ìgbà míì gan ẹ di ara yín mú. Ṣé ọ̀nà sáà tó yẹ pé ẹ ń fọwọ́ ra wọn lára? Ẹ ń bèrè pé báwo ni ṣe wà? Ok, kò dẹ̀ ń ṣe pé at the end of the day tẹ́lẹ̀ fẹ́ fọ balẹ̀ ni. Ẹ tiẹ̀ lè jìra yín mú kó má jẹ́ fẹ́ fọ balẹ̀ ni. Ẹ try dádì láti ṣe pé kò ń ṣe every time tẹ bá rí hòhò ìyàwó yín lẹ fẹ́ fọ balẹ̀. Mi sọ pé kò dà o, kò dà. Bọ̀ kó má jẹ́ pé every time pé àbí bóyá tẹ bá sọ pé mo ra recharge card, mo ra recharge card fún, torí pé mo fẹ́ nǹkan lálẹ́ mo ṣe ra recharge card fún. No, kẹ́kẹ́ bí Áfíríkà tẹ̀ máa bẹ̀rẹ̀ nǹkan kan jọ náà. Ṣé ti yé wa? Kẹ́kọ̀ọ́ ṣe àwọn kindness yẹn, àwọn inú rere yẹn, kẹ́ṣọ́ àánú, kẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyẹn. Kẹ́ má bèrè nǹkan kan. Ìgbà míì gbọ́mi ẹ̀rọ ọmọ ọ̀pẹ tó bá ti dúró pé òkè
nkan to se ra fun mi ile e mo gba to wa bere mo ti te de wa te se nkan o ma won ra pe ah e se nkan nkan nkan o ma gbe re wa normally so ba de wa ti isele be to le mi mo feel pelu mi ma so pe o mo yawo mi sha o ma gba ni o ma o ma chop and clean mouth mi so ba ti re be ma wori e ma se lo e ma se lo awon obirin na ngo ba se soro bi la lose to ngo lagbo olodun to obirin na la ma mu wa ipe iru obirin wo lo combo ofun to se nkan fun se ti wa se won se en daddy en won ti ale then another thing as it so no to do mi so pe a fe wa ran wa leti ni o se nkan ti a se ngo for the first time abaje la won ti je pe igba kokko ni te se ma gba won point yi then emi o se na dupe na ni se ti wa then another thing ni pe e ma je ko je pe gugu gba ti awon yin ba se pe rara mi o raye nsin lo je pe ko bowo fun yin ni ọpọlọpọ àwọn ọkọ míì tó máa ń ná ìyàwó wọn tó máa ń ná ìyàwó wọn tó mọ ẹpọ ọrọ labalábá tí òfò lọ ṣe náà wọn is because wọn rí i pé gbogbo ìgbà tí àwọn bá ti sẹ pé wọmi ìráyè ń sìn jàre èmi ò fẹ pé kí àwọn máa sọ bẹẹ ṣùgbọn wọlé kọọkan àbífùn tí àwọn yìí ń sọ no nísìn ẹ má tìrìtì no yẹn ẹ má tìrìtì pé rárá yẹn kẹ wá fojú pé àìbọwọ fún mi ni àìbọwọ fún ẹdẹ mọ pé téèyàn bá fi pé èèyàn bọwọ fún yàn téèyàn tí ló dẹ jẹun téèyàn ní agbára lé lórí èèyàn lè fẹ wò pé ó máa ná nínà ló máa fẹ bá dé so every time tó bá sọ fún yín pé inú mi ìráyè ń sìn kò ń ṣe kó fi ń bọwọ fún yín ẹlòmíì gan lè máa ná ìyàwó ẹ kó jẹ pé ìkan sínú ló máa fi ní pé ẹ mo mọ pé mi ò bọwọ fún mi mo kò mí ẹyin ẹ wò fínífíní pé kílódé tó fi sọ rárá fún mi tẹ bá ti ń gbé tó yìí báyìí báyìí báyìí tẹ́jẹ̀ ti ń gbọ́ rárá tipẹ́tipẹ́ látẹnu ìyàwó yín honestly mo fẹ́ sọ pé ẹ̀yin ẹ ti ẹ̀ wò láti ọ̀dọ̀ yín mọ̀ pé báwo lẹ ṣe kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ ni kábà lè ráyè lọ ní orí ètò mi alẹ́ dádì mo fẹ́ kẹ wò dádì tí mo fẹ́ pé wọ́n pè mí tán fẹ́ pé báyìí báyìí ni àdàdà mo sọ fún wọn wọn ní ìyàwó àwọn sọ fáwọn ìyàwó náà kì í gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn ó ti wá ń gbára wá ó ti ń gbé ara ẹ̀ wá díẹ̀ díẹ̀ torí àwọn obìnrin míì ìgbà tán bá wọn menopause ní kíní ẹ̀ ṣe máa ń rìn sí wọn lára wọn wá ní àwọn màá nídìí ọkọ mi ń sìn wọn á bẹ̀rẹ̀ sí máa ṣe gẹ̀rẹ́sì gẹ̀rẹ́sì gbà mo wá sọ fún wọn ní wọn wá tún sọ fáwọn sìn pé gbé mi lọ síbi tí ẹ fẹ́ gbé mi lọ ànọ́dà mo náà wọn dẹ̀ máa ti try àwọn ti máa wà ń bẹ̀ àwọn ti ṣe romance àwọn orí máa ti fẹ́ kú gbà pa gbogbo wọn ti máa rọ àwọn. Ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn dádì wa ọmọ nǹkan tí romance tó jẹ́ tán nígbà tí máa ń sọ dáadáa lórí ètò so point tí mo sọ yẹn ni pé tó máa sọ ní òfin yín pé rárá nísìn kò mí ìpè wọn bọ̀wọ̀ fún yín ẹ má treat ẹ bẹ́ẹ̀ every time ẹ wo pé kí ló lè fa kí ni lè fa kí ni mo lè ṣe tó ti yé wa tẹ̀bá dẹ̀ tí wọ́n á fẹ́ mọ mo láìkí àwọn tó rẹ́ pé wọ́n máa pè lábalábá kí ni mo tún lè ṣe ìyẹn bẹ́tà ju àwọn míì tó máa ń flash tọkọ máa ń waste the opportunity pa fi nọ́mbà lẹ̀ pé wọ́n lè pè wá ó jẹ́ ń gbé tọ́ mi kí n padà wá tí má padà wá máa fún wa ní bóyá 1 point àbí méjì sí kí a tó máa bẹ̀rẹ̀ sí ní àdàgbà ètò yìí wá sí ibi tí a ti máa fi wọ̀.

káàbọ̀ padà sí ètò ẹ̀tọ́ yín labalábá ọ̀rọ̀ ní bond 92.9 FM. àárọ̀ jẹ́ mùsùlùkùn. Another point ẹ bá fẹ́ kí obìnrin ní ìbọ̀wọ̀ fún yín tí ó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà ló máa ń rẹ́dì. Èèyàn lè sọ pé àṣé gbogbo ìgbà lèèyàn máa rẹ́dì ni, ó ṣe gbogbo ìgbà lèèyàn máa ṣe labalábá, ṣùgbọ́n mo máa ń sọ fún wa pé labalábá wà nù labalábá. Ọ̀rẹ́ bá ṣe rẹ́, bá ṣe bá ara wa rẹ́, ó wà nù labalábá náà. Kò ń ṣe pé àṣé wa lè jẹ 24/7 ni dádì náà fẹ́ dá mí lẹ̀ ni. Kò ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ pé a ti fẹ́ wá dá mí lẹ̀ o, tí ìyá yẹn máa fi wà ní sẹpẹ́ tó máa rí bẹ́ẹ̀ pé mi ò gbọ́dọ̀ dójú àdúrà ti bàbá yìí, òun náà dẹ̀ máa rí àsìkàn rà ẹ̀ àwọn nǹkan tó yẹ máa ṣe. Another thing, ẹ bèrè lọ́wọ́ ìyàwó yín pé báwo ni ó ṣe lè lọ fà jù báyìí lọ, kí ló fẹ́ kí n ṣe? Ṣé lọ́rọ̀ yẹn máa yọ nǹkan jáde lára èèyàn? Báwo ló ti ṣe fẹ́ kí n ṣe? Ṣé wa òkè? Jẹ́ ká bèrè bẹ́ẹ̀. Ẹlòmíì lẹ́nu yẹn, èmi tí mi mọ̀ ṣe, ẹni tó sọ fún mi pé mi mọ̀ ṣe, ẹ máa wọ̀ rí yẹn kan sọ. Irú àwọn dádì wa tán gbé kinní sí mi létí yẹn. Òkè nígbà tí ìyàsọ ẹ pé ẹ gbá àwọn dé mẹ́ta náà, ẹ kàn béèrè pé òkè so, báwo gangan lè ṣe fẹ́ kí n ṣe ẹ́? Báwo lè ṣe fẹ́ kí ọmọ wo lè fẹ́ kí n mú wa? Ó yá mọ́wọ́ mi síbi tó fẹ́. Ṣé ti yé wa torí ẹ̀yin bàbá mi, àwọn bàbá mi tán máa ń ṣe eléyìí lọ tó jẹ́ pé ó ṣe ti fẹ́ máa rìn sára àyà, a ti bẹ́ lọ síbòmíì. Wọ ìwọ ọ̀ya ẹni ẹ wá béèrè lọ́wọ́ torí ọkọ̀ dádì là ń bá wí lálẹ́. Kí ló fẹ́ kí n ṣe? Báwo ló fẹ́ kí n ṣe ṣe tó máa bẹ́tà, tó tún máa jẹ́ kí labalábá yẹn kó tún rinlẹ̀ lára ẹ dáadáa? Gbọ́wọ́ mi síbẹ̀, ẹ sọ fún un. Ìyá dádì ló ń ṣe nǹkan báyìí ni mo ṣe ń sọ eléyìí. Nígbà tá a bá máa ṣe ti mọ́mì, à á sọ bó ṣe yẹ kó jẹ́ látọ̀dọ̀ mọ́mì. Dádì báyìí pé báwo ló ṣe fẹ́ kí n tún tẹ̀? Ó tún lè dùn dáadáa, igbó ló fẹ́ kí n tẹ̀? Ó ṣe pàtàkì kẹ́ béèrè pé kí ló máa ń jẹ́ kí labalábá fò dáadáa fún ẹ? Tí àwọn yín bá sọ pé owó ni, ẹ wò mo máa ṣe àkọlé kan owó ni lórí ètò lágbára lọ. Owó yẹn lè máa jẹ́ mílíọ̀nù kó jẹ́ pé 1000 péré ni, ṣùgbọ́n owó ni. Ẹ má jẹ́ tún mẹ́nu lọ bẹ́ẹ̀, ká lè parí ètò tálẹ̀. Kẹ́bẹ̀rẹ̀ lọ́yọ̀ pé kí ló tún fẹ́? Báwo mo ṣe lè ṣe kí labalábá ẹ tún lè fò jù báyìí lọ? Kí ló máa jẹ́ kó bẹ́tà? Ẹ bèrè. Ṣé ẹni tẹ bá bèrè náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn yẹn bá jẹ tí yín lọ́gbọ́n lè ní ara náà kò sí nǹkan kan. Bí nínú àdúgbò pé ti bèrè, ó ti káràmásìkì ni, ara àbọ̀wọ̀ fún náà ni pé bèrè. Ẹ kàn ti ẹ̀wọ̀ pé ẹni tẹ bá ti ṣe tán tẹ́tí dami ti yàn àyè kúkú ti wà òkè. Ẹ kàn lọ ní ti pé ìgbà tí a bá tún nídìí kò ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ bèrè lọ́rẹ̀ pé kí ló fẹ́ kí n ṣe? Báwo ló ṣe máa bẹ́tà? Báwo ló ṣe máa rọrùn fún ẹ? Kí ni mo tún lè ṣe tó máa fi rọrùn fún ẹ? Ẹ jẹ́ kó dàbí ẹnpọ́n wọ́n ti ṣe ẹ̀fọ́ fún yín. Ẹ ò gbégbà míì wọ́n máa ṣe káyá máa tá fọkùnrin kò ní mọ bó ṣe ń ṣe máa kàn máa rúlẹ̀ rúlẹ̀ wọ́n máa sọ pé kí ló fẹ́ kí n ṣe? Ọ̀rọ̀ nínú Bible, ọba Herod gbà ẹ tó ṣe kìnní tínú ẹ dùn gan tó ní yá. Ẹ jẹ́ kọ́ ọmọ ẹ béèrè pé obìnrin nǹkan tó fẹ́ kí ló sọ bẹ́ẹ̀? Ó ṣe pé torí pé ẹni gbogbo ilé ayé àbí tó bá lọ bèrè nǹkan tẹ́yìn ní nǹkan ẹgbàgbé gbogbo yẹn. Ẹsẹ̀ ẹ̀sì bèrè náà pé báwo ló ṣe máa easy fún ẹ? Báwo ló ti ṣe máa easy fún ẹ? Àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ? Nọmba wa kó rọrùn lọ́kàn ẹ̀. Nǹkan tó gbúdọ̀ ṣẹlẹ̀ lọ́kàn kó tó ṣẹlẹ̀ lára. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà láàkí mọ̀ yẹn. Tó bá ṣẹlẹ̀ lọ́kàn náà, ara easy, ara máa tẹ̀ lọ́kàn straight. Tó kẹ́ bèrè pé kí ló máa jẹ́ kó easy? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn dádì máa sọ pé ìyàwó mi ṣe kíní. Ṣùgbọ́n tó bá sọ pé ẹ bèrè pé ìyàwó mi, àwọn nǹkan wo ló máa jẹ́ kó rọrùn fún ẹ láti rí i pé ọkọ mi nífẹ̀ẹ́ mi? Ẹ bá gbé àwọn ọ̀rọ̀ báyìí wọlé, ó lè ṣínà ilẹ̀kùn ayọ̀ lẹ̀ fún yín. Ṣínà ayọ̀ mi lágbára ló ṣe máa sọ. Wọ́n wá sílẹ̀kùn ayọ̀ fún yín sílẹ̀ fún mi. A ṣílẹ̀ o, that's another point tó ni pé ẹ ṣe labalábá ní ìgbà tẹ́ẹ̀sì lórí bẹ́ẹ̀dì, tẹ́ẹ̀sì lẹ́yìn ilẹ̀kùn, tẹ́ẹ̀sì lábẹ́ aṣọ. Ní ẹ máa ti yé wa bẹ́ẹ̀ yẹn. Labalábá irú kẹjọ dúró ní public, kẹjọ máa sọ̀rọ̀ síra yín, kẹ máa jù lọ jù bọ̀. Kẹjọ wà lórí phone, kẹjọ máa sí ibì kan náà, kẹ máa jù síra yín, kẹ máa hàn. Àwọn nǹkan yẹn nìyẹn. Outside the bedroom, ẹ sọ fún pé irun yìí máa le o, aṣọ ìfọ̀n ìlara ìmúlá ìkọlọ yìí. Kẹ máa jù síra yín like that. Ṣé lóbìnrin àwọn ọ̀rọ̀ yẹn ó ti ń kọ́lé sára ẹ̀rọ ẹ̀dí, ó ti ń dá mi sí lára ọ̀rẹ́dì. Jẹ́ pé ìjọba máa fi normally o, normal o. Tí ò bá rí bẹ́ẹ̀ tọ́rọ̀ yín ò bá tà létí ìyàwó yín, problem ti wà. Ibẹ̀ iṣu yẹn la máa tún dé ìsàlẹ̀ ẹ̀ kòkò.
ti oro yin awon oro be yen te ba gbe anu eni ya mi yawo mi ke eh se ma ta paraga to nta lo wa loko e wala wa ni ni agudo mu ni from ibi to wa ka yo jade na ka to le ma se if not ibi te ba so fi yan pe ko lo pe de wo yen fine e ba lara won te lo so ni to ba wo run kan bayi daddy poruko omo e daddy so so an so oko ma like e go se o pe ko le mo popo e like e to ba popo e ma so fun pe amu like le lare mo fe ko wo re ile o ti se la balaba ko to deyin le pon ni ma tun so mi nigba mi agbara olohun pe pa de ti se lori eto yi a ko ma ran wa leti ni pe bi yawo ile teyin even again something ti daddy le take yawo le bi side chick to ba ri be nkan ma tun dun ti yawo le na ma se re ni olosho daddy ni mi emi ni olosho oko mi e jira ni lowo e just true less awon oro e just true jade so ka ti se la balaba yen ni ta ka to deyin lekun ta ba deyin lekun ma easy e ko wo pe ta tin dira wa lo mu lati ta nkan ko ya ya je ka wa for bale jo ma rush ra yin at the same time we ni se pe okay won se te moto yin e je wa se start nkan kan e ti fine tune engine data e pe e jo ma de pe ni e de jo ma wa excited ni pe ah o gbe mi lokan o gbe mi lokan oro yin gbe mi lokan ye fele iyawo yin laarin kini soja yin ya se se e ti o ba ti lo soja ti o ti lo ja to kan wa le e pe na pe bawo de ni e ko si se o mo so ti mu na je se mo all those things ke o pe bawo ni se wa lo to awon family yen ko bi an ko kon je du okun e ke pere ati ku ti le mo pe ah baba iko n se labalaba ni ko lo fe gba lowo mi o ma ta si bi mo se wa se mo wa okay lo to elomi ani wo mi le bere awa yi lowo to ba so pe won fa nkan kini mo se fe se si ni e ma wo ye pe o ba wo gangan ni se wa okay elomi iyawo e inu nu lati 2 weeks ago oko ti e ranti lati bere pe ah inu to de n so pe won yen se ti wa okay tori emotional labalaba labalaba o kan gangan lo tin bere je ke mo se ma so e je ko je oro ti o se pataki si yin gan pe ah iya yi se wa okay elomi ori iyawo e ti yi gan ninu ile ko mo ara to lo so pe awon yin se bo se se tele o o ti se bi alangan na o ni mi da mo dire pe nkan to wa ni okan e daddy eni pe ko sa se tuketuketuketuke ku me so gbogbo awon nkan yen o se pataki o wa lara awon nkan to bere si ma ri pe ah baba yi ko se koko n wa labalaba nikan ko fo eh bi mo se wa gan o je ni ogun bi obirin se le bowo fun oko eni ba le e ti je pe ma je ba le luto ibowo fun yin ti ma ra awon couple to je pe o dabi en pe mama yen gbara duro se e ri pe baba yen na ko inu e kere te ba fe ki yawo yin bowo fun yin e ni lati bowo fun na bi okunrin se n so ibowo fun yawo e o yato si ti obirin sugbon bowo fun o gbudo wa ka de kara ma si ki e gbudo kara ma si ki won ko n se pe tori ki labalaba le fun le se fe kara ma si ki won nitori pe kan kara ma si ki won ni labalaba le wa fo after that we pe mi leyan e pe mi leyan o ti don te na ma se wa ma wa eyan to ngba te ba pe dawo iyawo yin leran ko abi ti o jamo nkankan e de wa fe ko nkan to ba ma gbe wa fun yin na le jamo nkankan so ti ye wa bi oro labalaba wa se ma ma te si waju oro abi aso wa bo se ma ma lo fa un le to wa fun a de wo nu a se mi ti awo pe ta ba tun gbe wa lati bi ara awon nkan to le je ko ma lo fa lele mo de gbaladura ipe ba se nfe ta wa na de se ntiraka e olohun a de ma fun wa se e je ka lo sodo olohun olotuwa.

0: la palabra oro o rabia son la en loco la ya lembo ito baba ito whispers of the night edara pomo wa lori social media lori Instagram uruko wani la palabra oro and like Facebook page wa la palabra oro radio emagbe kuro
1: kaabo pada si ori eto to ba ye pe ise ndarapo mo wa ni e ti miss o sugbon e ma worry a sare se recap awon le yin pe ni recap nkan ta soro lori e ni ori eto ni ale ni pe bi awon baba le sese ki awo won ma bo fun lai konpa to be je pa mo ma gbara ju asori sere se nkan a se pe patapin ni e oni pe te ba nfe ki awo yin bo fun yin eyin na e bo fun bi baba le se ma nfi bo fun to se ma nfi han si awe o yato e ma keni o se pe a ma bo mi ni ke ma bo yawo yin o bowo o yato fun ke yan ma bo yan olohun lo ni bibo seri a ma bo fun ra wa sa nkan ti awo yin ma fi bo fun yin eyin na e bo fun be de se ma show ibo fun yen o la won boya e kia pa o le se kia si en se en ba won sere sore le je se e kara ma si ki won enani won se ko se pe e te ba jo wa nta e kan ma soro so anyhow bi ni waju awon mo gan e ko si obirin te yan ma se besi den e fowo ba won lo e fowo ba yawo yin lo era e bo fun won e so fun won pe olugudo ah iyan yi ko ti to se meji to ti se ni o ma ni da ti to se awon kan kekeke be yen lo ma gbori yin fo birin so da tori e ba wu e wa lagimo e mo pe gi sale yen e la mo la gbe awon awu ti awon kan ti a so ni e ma gbagbe pe mo so pe mi osu kewa lagbara olohun oluwa to yin ma ni ojo meji ti ma ni ipade pelu awon okunrin atobirin loro nipa ilera wa ilera ara ati temi ati gbogbo e se ma ma lo ni se pe e mo pe ilera on lo mata gbogbo nkan ta ba fe se ninu ara wa la ma se tala yin o ba de le o si nkan ta fe se je n tokun o ba le ara gan o le so awon opade yi ti mo ma n se lododun ni sugbon lodun o combine e mo fi se ojo meji ojo kan ma wa fa awon yoruba ojo kan fun awon english ti bi a ba se n be to bo a ma so fun wa ejo ogbogbo ni ti yoruba ejo wo ni ti english ofe ni o ṣugbọn a gbudọ forukọ silẹ gẹgẹ bi a se mọ pa ma n se lori eto e ba fẹ forukọ silẹ e kan fi atẹjiṣẹ ranṣẹ si nọmba wa tẹti mọ another thing iyẹn ni ọrọ A1 àti flusher tẹ bá fẹ kó lọ fà tẹ bá fẹ kára yín dúró pàápàá jùlọ tẹ ti fi bọwọ fún ìyàwó yín anoda tó bá dìgbà labalábá tẹ wá ṣe kan tẹtùn lọ àbí tẹ kàn ṣe ṣúkẹṣúkẹṣúkẹ tẹ ti da gbogbo tọwọ yín lẹ ẹ mọ pé kò ní jẹ kí equation yẹn balance dada A1 kẹdẹrẹ distinction ni so tẹ bá fẹ A1 àbí flusher ni ẹ fàtẹjíṣẹ ránṣẹ sí nọmba kan náà yìí ẹ tẹlẹ fi ṣe registration fáwọn ìpàdé tí mo sọ yẹn ìkẹjà ló ti máa ṣẹlẹ nọmba wa tẹtí mọ náà ni 08023135773 lẹ́ẹ̀kan sí 08023135773 nla ma fàtẹjíṣẹ ránṣẹ sí ta bá fẹ ṣe registration náà ẹ kọrúkọ yín agbègbè ibi tẹ ń gbé àti iye ọdún yín ẹ fi ránṣẹ sí nọmba yẹn pé ẹ fẹ fi orúkọ sílẹ fún ìpàdé tó lùwà tó yìí fẹ ṣe ní oṣù kẹwàá ọdún yìí lágbára ọlọrun so tí ẹ bá ní ìbéèrè àbí nǹkan kan tí ẹ fẹ kaba yín dá sí ẹ fẹ fi tó wa létí pé kí agbègbè ṣe ń lọ nǹkan ẹ wá fẹ pè wá ẹ fẹ pè sórí ago ìyẹn lè ṣẹlẹ̀ láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ monday sí friday nìkan weekend ò sí inú ẹ̀ o ẹ bá pè wá sátidé àti sunday o ṣó ti yé wa nọ́mbà ta pè yẹn náà ni kẹ́tí pè wá ẹ má dẹ̀ flash wa bá a nírin jù báyìí lọ fún ti èmi lórí ètò yìí ní agbára ọlọ́run a padà wá ní ọjọ́ mẹ́jọ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìpè níbi tán gbọ́ra gbò láti kásì gòkè òun náà la gbà sọ̀kalẹ̀ a sì dúpẹ́ ọpẹ́ lálàjò a dúpẹ́ náà lọ́wọ́ àwọn managers wa pàápàá jùlọ olótù àti ọlọ́wọ́ bọ́tùnù ọ̀gbẹ́ni bí ọdún fọlọ́run ṣọ́ àti bàbá àdínì labalábá ọba nua a dúpẹ́ pé olúwa lóyìn láti mú ètò ìwá sí ti gbọ́ àwọn ẹbí labalábá ọ̀rọ̀ lé ní afẹ́dúpẹ́ lọ́wọ́ gbogbo wa tí a tẹ́tí sí ètò yìí lágbára ọlọ́run títí ọjọ́ mẹ́jọ tí a máa mú àkọ́tun ètò ìwá ẹ̀mí ní tí ní tòótọ́ o olúwa tóyìn ni mò ń jẹ́ o the labalábá one of the entire universe.